nǹka wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, kànga agbẹ́mágbẹ́.

0: àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run.
1: Ẹni máa ríre o, má ṣe bà ó.
0: Àti òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn. Ọjọ́ dé ọjọ́ fọhùn àti òru dé ń fi ìmọ̀ hàn. Kò sí ohun kan tàbí èdè kan níbi tí a kò gbọ́ ìró wọn. Ìró wọn la gbogbo ayé já àti ọ̀rọ̀ wọn dé òpin ayé. Nínú wọn ni gbé pàgọ́ fún òòrùn.
2: Good morning, I greet you. How do you do?
0: Tí ó dàbí ọkọ ìyàwó tí ń jáde ti ìyẹ̀wù rẹ̀ wá.
2: Good morning, I...
0: Tí ó sì yọ bí ọkùnrin alágbára láti súré ìje.
2: Greet you.

0: Nígbà tí Israeli jáde kúrò ní Egypti.
1: If you do your work.
0: Tí ara lé Jacob kúrò nínú àjèjì èdè ènìyàn.
1: With honesty and pride. Will...
0: Judah di ibi mímọ rẹ̀, Israeli di ìjọba rẹ̀.
1: You'll find your dreams coming true very soon.
0: Òkun rí ó sì ṣáájọ́ dání padà sẹ́yìn.
1: Said if we could be patient.
0: Àwọn òkè ńlá fò bí àgbò àti àwọn òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn.
1: I live within the law. There will be much progress.
0: Kí ló ṣe ọ́ ìwọ òkun tí ìwọ fi sá, ìwọ Jọ́dánì tí ìwọ fi padà sẹ́yìn?
1: Everyone will be happy.
0: Ẹ̀yin òkè ńlá tí ẹ fi ń fò bí àgbò àti ẹ̀yin òkè kékèké bí ọ̀dọ́ àgùntàn.
1: Good morning, guy greet you. How do you do? Good morning.
0: Wárìrì ìwọ ilẹ̀ níwájú Olúwa, níwájú Ọlọ́run Jákọ́bù.
1: Guy greet you. We got some work.
0: Ẹni tó sọ àpáta di adágún omi àti òkúta ìbọn di orísun omi.
1: Do.

0: ẹnì kan ń gbóhùn mi láàárọ̀ yìí ilẹ̀kùn ìrànlọ́wọ́ ọlọ́run máa ṣí fún ọ.
1: Ká máa rẹsì, ká máa fáyìn lórí ilẹ̀, elédùn máa lè dá wa sí.
0: Ilẹ̀kùn ìrànlọ́wọ́ tí ó mú ayé ti ẹ náà débi ògo, ilẹ̀kùn ìrànlọ́wọ́ yẹn máa ṣí.
1: Ìbọn wúrà la wà, ọba jẹ́kálẹ̀ sọ ni.
0: Ọlọ́run tìka lára rẹ̀ yóò dìde fún ìrànlọ́wọ́ rẹ̀.

0: ìrànlọ́wọ́ ọlọ́run nìkan ló dájú. Torí náà ló ní sáàmù fi sọ ní Sáàmù 121. Ó ní èmi yóò gbé ojú mi sórí òkè wọn ni, níbo ni ìrànlọ́wọ́ mi yóò ti wá? Ó ní ìrànlọ́wọ́ mi yóò tọwọ́ Olúwa wá, ẹni tó dá ọ̀run wọn ayé.
1: Iṣẹ́ rere la kọ́kọ́ ṣe.
0: Ẹnìkan ń gbóhùn mi láàárọ̀ yìí. Láti orí ìtí àánú, Ọlọ́run yóò dìde fún ìrànlọ́wọ́ rẹ.
1: Ó ń ka ìgbà pẹ̀lú àkókò.
0: Àkókò ìṣeré tiẹ̀ náà máa dé. Àkókò tí gbogbo ayé máa sẹ́lí.

0: ìgbàdí.
1: Abọ́ gbọ́n tí Bíbélì sọ ni.
0: Ẹ ṣe lọ bá ẹ̀yin mátà tí bèbí ìpẹ́.
1: Ní Psalm 25 verse 14. Ó ní àṣírí Olúwa wà pẹ̀lú àwọn tí ó bẹ̀rù rẹ̀. Yóò sì fi mọ́ wọn má jẹ̀mú.

lára àwọn àṣírí ọlọ́run náà ni yìí. Ara àwọn àṣírí ọlọ́run tí Dáfídì mọ̀ ni tó fi jẹ́ ẹni bí ọkàn ọlọ́run. Orí Dáfídì mọ bí a ṣe yìn ọlọ́run nígbà tó wù àtìgbà tí ó wọ̀.

gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ tó rí àánú gbà. Ǹjẹ́ tí ẹ mọ̀ pé ọmọ aláṣẹ ni? Bíbélì náà wá sọ, ó ní títí di ìsinsìnyí ẹ̀yin ò tí ì béèrè. Ó ní ẹ béèrè títí tí ayọ̀ yín yóò fi kún. Kí lẹ fẹ́ kí Ọlọ́run kó ṣe nínú ìrìn àjò ayé yín lónìí? Kí ni àwọn tẹ́ ti ń wojú Olúwa fún? Àkókò orí ọ̀fẹ́ mi nìré. Ọkùnrin kan wà nínú Bíbélì tá ń pè ní Jóòbù. Jóòbù ó mà ní ìlàkọjá tó pọ̀. Ọjọ́ kan ṣoṣo ni gbogbo ohun tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ kójọ ló bàjẹ́ mọ́ lọ́wọ́. Ṣùgbọ́n ní gbogbo àsìkò yìí, Ọlọ́run retí pé kí Jóòbù pé kó pàṣẹ. Tóná Ọlọ́run bá sọ fún Jóòbù, ó ní ìwọ Jóòbù ń jẹ́ o ti pàṣẹ láti ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé rẹ wá bí. Jóòbù náà wá rántí, Jóòbù wá pàṣẹ. Ọlọ́run wá dá gbogbo ìkólọ Jóòbù padà. Nínú ìlàkọjá yẹn jẹ́wọ́ náà ti pàṣẹ. Nínú tó ń àkọjá lọ́wọ́lọ́wọ́ ǹjẹ́wọ́ náà ti ẹ̀ ti pàṣẹ. Mo fẹ́ kí ìwọ náà pàṣẹ láàárọ̀ yìí. Ọlọ́run jẹ́ kí ọ̀run àánú ó ṣí lé mi lórí. Pàṣẹ kí ọ̀run àánú ó ṣí fún ọ láàárọ̀ yìí. Pàṣẹ ká fi àánú rántí rẹ látorí ìtẹ àánú láàárọ̀.

pàṣẹ kí òjò àánú Ọlọ́run kó rọ̀ sórí rẹ. Pàṣẹ fún Ọlọ́run tó ní ẹgbẹgbẹ̀rún ọ̀nà lọ́dọ̀. Kó lànà àbáyọ fún ọ láàárọ̀ yìí. A kọ́ nínú ọ̀rọ̀ rẹ̀. Ó lè mi oṣù ohun tuntun kan nísinsìnyí ni ó wù jáde. Ó ní ẹ̀yìn kì yóò mọ̀ bí ó ní lóòótọ́ èmi ó la ọ̀nà kan lágìjù. Èmi ó sì mú odò jáde ní aṣálẹ̀. Pàṣẹ fún Ọlọ́run tó ní ẹgbẹgbẹ̀rún ọ̀nà lọ́dọ̀ kó lànà àbáyọ fún ayé rẹ láàárọ̀ yìí. Pàṣẹ kí ọ̀nà àbáyọ yẹn kó là láàárọ̀ yìí. Akọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ẹ la ọ̀nà fẹ́ni tó ń ré kọjá lágìjù nípa já. Ọlọ́run ni ọba olùlànà. Ọlọ́run ni orúkọ rẹ̀ ń jẹ́ já. Ọba olùlànà. Ó ṣetán láti la ọ̀nà fún ọ tí wọn náà bá lè pàṣẹ láàárọ̀ yìí.

0: jẹ́ kí òjò àánú rẹ kó rọ̀ sórí ìṣẹ̀dá mi.
1: Òjò àánú Ọlọ́run máa rọ̀ sórí yín láàárọ̀ yìí.
0: Bàbá.
1: Torí pé ẹ̀yin náà ti pàṣẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí ọmọ aláṣẹ tó rí orí ọ̀fẹ́ àti àánú gbà. Gbogbo ohun tẹ́ ẹ ti béèrè, gbogbo ohun tẹ́ ẹ ti pàṣẹ fún láàárọ̀ yìí, gbogbo ẹ̀ pátá Ọlọ́run máa fi àánú yọ̀ǹda fún yín.

lẹ́yìn ìgbà tó gba ọmọ lọ́wọ́ Ọlọ́run. Wọ́n gbé ọmọ wọ church, wọ́n ya ọmọ sí mímọ́. Lẹ́yìn eléyìí lárábìnrin òun ọ̀bá rí ní church mọ́. Pastor wa lọ sílé wọn pé ìyá alágbájá kí ló dé àmárí níbi ìpàdé àdúrà.

0: ẹni ẹlẹ́ni ó ti gba tó fẹ́ gbà lọ́wọ́ ọlọ́run ó ti gbàgbé orí ọlọ́run. Bẹ́ẹ̀kẹ̀dẹ̀ ni ọlọ́run ní oore tó tún pọ̀ ju eléyìí lọ tó fẹ́ ṣe nínú ayé ènìyàn. Àbẹ́ẹ̀rí pé Jésù náà sọ fún ìkan lára àwọn adẹ́tẹ̀ nínú àwọn adẹ́tẹ̀ mẹ́wàá èèyàn kan tó padà wá dúpẹ́. Jésù sọ wípé ènìyàn mẹ́wàá kọ́ra wòsàn ni, àwọn mẹ́sàn-án tó kù wá dà.
1: Olúwa ló ṣèlérí kan fún mi, ẹbí mi pé kí ló ti wí.
0: Àwọn ènìyàn yìí wọ́n ti gba ìwòsàn, àwọn mẹ́sàn-án yìí ti gba ìwòsàn, wọ́n ti bá ti wọn lọ. Wọn ò padà wá dúpẹ́, wọn ò rántí orí Ọlọ́run mọ́.
1: Olúwa ló ṣèlérí kan fún mi.
0: Ẹ jẹ́ mọ̀ pé tẹ́lòmí ò ti fi ìrí oore ńlá gbà lọ́wọ́ Ọlọ́run.
1: Ẹbí mi pé kí ló.
0: O ní pé ìwọ̀nba kékeré tọ́lọ́run fún. Ó ti gbàgbé.

0: ilẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Ojúmọ̀ wọ́nyí ni àwọn kókó ìròyìn ìdájí tá a mú wá fún yín láti ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyọ̀lẹ̀ Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá Olóèdè lóníròyìn. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ eléyìí tí a ṣẹ̀ gbà ṣiṣẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eléyìí tí wọ́n pè wọ́n ṣe àfilọ̀ ètò owó oṣù ìfẹ̀yìntì màdàmàdà ìyún contributory pension scheme ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní ẹ̀pẹ́ ti kọ ìgbésẹ̀ náà nígbà tí àwọn òṣìṣẹ́ náà tí wọ́n sọ̀rọ̀ pé gbogbo ètò tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wọn. Wọ́n ní ẹ̀pẹ́ yóò tún ṣe àfikún lórí àwọn ìnira àti àwọn ìṣòro eléyìí tí ẹ̀pẹ́ àwọn òṣìṣẹ́ náà ń dojúkọ ní ìpínlẹ̀ yìí. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sẹ́ ìròyìn kan tó ń jàrànràn lójú ọ̀pọ̀ ayélujára wípé àwọn méjì tí wọ́n jí gbé ní agbègbè Ìgbópẹ̀ níjọba ìbílẹ̀ Orin Lópe ní ìpínlẹ̀ Ọ̀yọ́ òní pé wọ́n ti dóòlà wọn. Ààrẹ Bọ́lá Tinubu ti ránṣẹ́ kú oríire sí gómìnà Abiodun Oyèbanji ti ìpínlẹ̀ Èkìtì lórí àtúndìbò yàn sípò gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ náà. Àjọ tí ń ṣètò ìdánwò àṣewọlé sáwọn ilé ẹ̀kọ́ gíga ilẹ̀ yìí JAMB wọ́n ní pé wọ́n ti fi òpin sí ètò ìgbaniwọlé sí àwọn ètò ẹ̀kọ́ kọ̀ọ̀kan eléyìí táwọn ilé ẹ̀kọ́ tó ń rí sí ètò àwọn olùkọ́ ìyún colleges of education ti ń ṣe èyí tó sì ń ṣàmì sí àyípadà lẹ́ka ètò àwọn olùkọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà eléyìí tó sì tún mú àyípadà lábá ètò ìgbaniwọlé sáwọn ètò ẹ̀kọ́ náà. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò òṣìṣẹ́ ètò ààbò abarinilàbòlú àwọn tí ń bẹ̀ lọ́gbà àtúnirọ̀ iléeṣẹ́ panápaná àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ ìwé ìrìnnà ilẹ̀ yìí wọ́n ní pé wọ́n ti sẹ́ lórí àwọn ètò ìròyìn àtẹ̀jáde kan ilé ìtàn pé ó ń jàrànràn lójú ọ̀pọ̀ ayélujára lórí ìsúnsíwájú ètò ìgbanisíṣẹ́ ọdún 2026. Nílẹ̀ òkèrè alákòóso àgbà ilẹ̀ Ethiopia Abiy Ahmed ń ló ti jáwé olúborí lẹ́yìn ètò ìdìbò gbogbogbò eléyìí tí wọ́n ṣe lórílẹ̀-èdè ọ̀hún bí ẹgbẹ́ eléyìí tí wọ́n pe wọ́n ní ó gbé dání gẹ́gẹ́ bí olùdíje ní apíyan ti ṣe láǹfààní rí àtirí àtìlẹyìn tó gbọ̀ngbọ̀n gbà nílé ìgbìmọ̀ aṣòfin lẹ́yìn ọ̀pọ̀ àwọn nǹkan tí wọ́n pe ó ṣẹlẹ̀ níbi àyípadà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìdìbò ní orílẹ̀-èdè náà. Wọ̀nyí ni àwọn kókó ìròyìn ìdájí fún ti àárọ̀ tòní darapọ̀ mọ́ aláago mẹ́jọ àárọ̀ lórí àgbéyẹ̀wò ìròyìn agbọ́mọ̀gbẹ́. Adédàmọ́lá Olóèdè lọ́mọ̀rẹ́ náà wá sí ti gbọ̀nyín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kànga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín.
0: Your preferred wholesome radio.

0: Amen.
1: Oda.
0: Oga Akoni.
1: Emurasi.
0: Oga Akoni Wari. Eje sare wonu awon iroyin o leyo ko kejeji. Eje sare debe we papa pani bi en se nse lori papa ti won ifarapa. Lati ni iroyin Nigerian Tribune. Won pe iroyin eleyi ti ona le okere ni. So eje en koko ti le bere won ile lati n ko esho lo si outside. Lori ijinigbe ni orire local government won ni awon ologun won na tin sumo awon ajinigbe ni bi ti won wa ni buba ti won wa posile je pe won se paro sun siwaju sun sona eyin bakan amo pe bayi o awon ologun won ti close mo won gidi gan je mo pe kini on gbogbon leyin osu kan se ti le ti ba ti le ni bi ose kan gan bayi osu kan yen ti le oju ewe keta iwe iroyin Nigerian Tribune iroyin wa won si so nbe pe awon bi 168 tan je ojini agbosumame ni a pe won ti neutralize won be baba Abdul Salami na pe awon mo Nigeria pe eja fowo sowo po bi igba eke ti fowo ti le ti igba la mo fowo togere eja fowo sowo po lati gboju agan ti awon agbesumo mi ka satileyin fa awon eso alaabo wa ki won le reyin awon ene bi awon eyan ka awon janduku abeyin jakan ti a pe won fe so ilu di eru won fe deru bojo won fe diberu bojo si tomode tagba le nlo lorun won pe emaje a ma bura wa emaje a ma soro sira wa eja jo fowo ti awon ti olorun ti pe si ise pe eto idola ati idaabobo lọwọ won lo wa Nigerian Tribune ni iroyan wa lojo we keta re o pe bi awon omo legbi ma sofin le yi bi won yo se ma korajo po lola lara nti o je e ti won ma boju wo gan nisan ni oro insecurity oni o top agenda ijoko awon mo legbe ma sofin lola won lo wa sese o pe ki itaporo gan laarin apabio ati osokomale nu oni o sese o ki itaporo gan won ko diju si ex Edo governor oni ke se ke awon ti a fe tori e pipade nkankan igba wo kokun baba sasun e ma je ke anybody o ma kaluku lo le ma so tenu e sugbon kaluku ni ko mo nti o wa nu re Tinubu oye ba nji ati APC won ma sajoyo lori eto idibo si ipo gomina ni ipinle Ekiti ti oye banji to se kini o to ojawe olubori won pe oye banji wa pe aje o pe ibo ti adile Ekiti o nsoro pe isijoba re Tinubu ko ma lobe bi awon NBA awon na gboriyin fun eto idibo to lo ni irowo rose awon kan ti pe ni Yaga Africa awon na so pe Ekiti election o reflect polling unit result pe si to je jade gangan nibe ona le ti ri ohun nibi ni mo ti wa ri aworan Gómìnà ìpínlẹ̀ Ògùn ọmọọba Dàpọ̀ Abiodun, Gómìnà ìpínlẹ̀ Èkìtì ti ń dìbò yàn Biodun Oyebanji, alága Progressives Governors Forum tó tún jẹ́ gómìnà ìpínlẹ̀ Imo Senator Hope Uzodinma àti Director General Èkìtì APC Governorship Campaign Council àti APC Coalition Officer Senator Cyril Fasue. Lásìkò tí wọ́n present result ti governorship election fún Oyebanji ní Governor's Lodge Lado Èkìtì lánàá Sunday. Àwòrán wọn bẹ́nu òwe ìròyìn Nigerian Tribune ojú ìwé àkọ́kọ́ rẹ̀. Ẹja lọ́nà pọ́ǹtì náà. Pọ́ǹtì náà ń ṣẹ́wọ́ sí mi pé kí n wá pé ìròyìn Èkìtì náà ni mo kọ́kọ́ rí ń bẹ̀ lójú ewé keje ni àkọ́tọ́ ìròyìn ń sì wà láàárọ̀ yìí. Nígbàtí ààrẹ Tinubu ti yan pé wọ́n gbóríyìn fún Oyebanji nígbàtí ẹgbẹ́ òṣèlú ADC àti PDP wọ́n láwọn ò fẹ́ result yẹn sẹ́wà lọ́kọ tí yín wà ìbò wa àbí alpha ADC. It's okay. Retirement bombshell níbo wọ́n ní àwọn DCGs márùn-ún ni wọ́n lídi àwọn 1516 officers kúò nínú custom ilé-iṣẹ́ aṣọ́bodè inú. So ṣe kí ló dé ṣé ẹbẹ́ fi tipá lé wọn lọ ní àbótí tásìkò tó yẹ kán lọ àbí wọ́n ti yọba deal why ojú ewé kejì ìwé ìròyìn the punch tó jáde láàárọ̀ tòní ònlẹ́rìí ìròyìn tí wọ́n kọ́ bẹ̀ tí wọ́n pé ilé-iṣẹ́ aṣọ́bodè ní wọ́n fèsì àwọn àyípadà kan bí àwọn 17 ACGs Assistant Comptroller General àbí kébùlẹ̀ tí wọ́n pè ti yín o àti 25 controllers àti àwọn míì tí wọ́n gbáradì àwọn top top brass àwọn ṣankoṣanko àwọn ọ̀jìnì àwọn àgbàlẹ́nu iṣẹ́ àwọn tí iṣẹ́ yé bí wọ́n ṣe ń gbìyànjú àti ṣe kíni wọ́n gbáradì láti mọ̀ lọlé pé iṣẹ́ ọba ìmọ̀ràn ṣe àṣelàágùn àbí sọ́rí àṣẹ làágùn ní iṣẹ́ ọba jàre iṣẹ́ ọba ìmọ̀ràn ṣe àṣekú bẹ́ẹ̀ bá ti tó stage kan èèyàn ó fààyè lẹ̀ fáwọn tí ń bọ̀ lẹ́yìn kí wọ́n lè láǹfààní àti gbàṣẹ́. Wọ́n ní pre-retirement leave yóò bẹ̀rẹ̀ fún àwọn kan wọ́n ní bí wọ́n ṣe set July 31 gẹ́gẹ́ bí deadline fún àwọn tí wọ́n máa lọ. Wọ́n ní àbàtẹ̀ bí wọ́n ra 1500 customs wọ́n ní wọ́n ṣe tán tí wọ́n máa gbé kága wọn kú ojú ewé kejì lẹ́tì ríròyìn láàárọ̀ tòní. Àjọ JAMB gbé ìgbésẹ̀ kan lórí àwọn affiliate degree eré tí wọ́n máa ń ṣe ní college of education kí ni tí wọ́n ṣe lórí rẹ̀ ojú ewé ogun lẹ́tì ríròyìn láàárọ̀ yìí. Dangote import 1.46 billion liters àwọn blended gasoline NMDPR àwọn náà ṣàlàyé ojú ewé kọkàndínní ogójì ṣépò tiẹ̀ ti ń wálẹ̀ mo rí 1210 ní jọ lánàá àbíjọ wọ ṣáànà náà mo rí 1210 láti 13 kéde kan well kò ìwálẹ̀ as far as I am concerned. By elections wọ́n ní APC náà ni o àwọn náà ni àtún sweep Nasarawa Enugu Kano Ondo tí PDP sì di rivers mú pé ṣe rí rivers we no go leave am for you ẹ̀jẹ̀ á dì mú ṣinṣin èyí tí wọ́n ní ni dì mú ṣinṣin ó máa ṣe o. Ẹja kò ń bẹ̀ ká lọ ìwé ìròyìn Vanguard tí ó jáde láàárọ̀ tòní June 22. Wọ́n ní bí APC ṣe gbá gbogbo Èkìtì mọ́ tónítóní pẹ̀lú ìgbálẹ̀ àti àwọn bòmíì tí wọ́n ti ṣe by elections bíi márùn-ún wọ́n pe ẹyọkan ṣoṣo tó ṣẹ́kù oní PDP mú ní ìpínlẹ̀ Rivers pé kó mọ́ pòórọ́wọ́ mi ni wọ́n fi ṣe fún PDP. Níbẹ̀ ọ̀hún Serap ò fẹ́ kí owó bílíọ̀nù lọ́nà àádọ́fà náírà tí ẹ rìkọ́và lọ́wọ́ àwọn lawmakers lẹ́yìn kínní kan ẹ̀jẹ̀ kí wọ́n void allowances àti àwọn nǹkan míì kí ni tí Serap fẹ́ ṣe ẹ lọ sí ojú ewé kẹsàn-án lórí ọ̀rọ̀ pé wọ́n ra mọ́tò ńjọ́ kìíní àná kí wá ni ẹ bẹ́ fi ṣe kán ṣe payback ẹ lọ wo ojú ewé ìkẹsàn ìwé ìròyìn Vanguard láàárọ̀ tòní. Ìròyìn àwọn agbésùmọ̀ míhun tí àwọn ọmọlógún ti há mọ́ gágá wọ́n ní a sì há àwọn nínú ìwé Vanguard àti Tribune tó jáde láàárọ̀ tòní lẹ́ti rí pé ó sì ṣe a sì há àwọn agbésùmọ̀ mí mọ́ gágá won ko si le lo si wa won le lo seyin sawon na wa fe so agbegbe won din la abi bo wa olohun o won gba fun won awon omo logun wa ni ko sati leyin fun o ba wa mu won kapa won o won pe awon olopa ati igboho won mo clash lori kini lori itu sile kidnap victims se won ti tu won le abi won itu won le oro di ta lo mo ko so en tori won ko so awon ti tu won le o awon ti tu won le o won ti tu won le won ti tu won le won ti tu won le won ti tu won le ewo gan la fe di mu on la awon mo Nigeria n bere lasiko yi ta lo ntan wa wo de gbe wa debe troops won ya pound the two bandits won arrest 7 terror suspects ni Kaduna ati Zamfara e se o insecurity school enrollment o wa under threat bi Nigeria bo se nri awon orisirisi rumor wipe a bandit je sora kini kan won se lawon kan tin pepe a ni ipinle oyoyo e ja de zoom pada si school nkan kan awon mo wa won lo school lati bi ose bi osu kan le yo eyin kini kan lawon kan ni a kini kan to ba ja won disa to be lo ko won ni kini sele si se tin won mo so nu sa mo le bi won na le gba ru e kini kan owo la wa fe se se reyin eyan gan esoro te lorun person no fi teyin lorun eh sugbon omo Nigeria gbogbo awon nkan won ye ai gomi soro o fe gba oro re o pe ai aye ati ma negotiate pelu bandit o ti di titi pa bayi did you hear me se gba mi ko si aye pa nba anybody negotiate mo pe why ti ijoba Nigeria fi ma se kini Daily Post loko Osun police awon olopa losun won ti launch ma hunt won wide kan leyin ti stray bullet pa omode kan ha omo lomo azau now ha he oluwa sanu killer si why June 22 o kwa many days ye election osun yen na about be 40 days plus ko yen tori o da August 8 le lesson won o si ku 8 days ko su yo pari that's about 1.5 months ona si lo fa die o e ja se kini ku nbe tori mi o mo o ki lo de awon eni eleni omo olomo oluwa sanu o e je en danu do nbe o ki senu dede sibi ki a se mi mu ti a ba ti pada de awa ti owo waju laaro yi mo mo na omo Nigeria ikone kan ga gbon magbe Wednesday 99.3 FM na lewa eku kale

0: ni sebi nkan to fa ibinu won loye sunday gbo ngba yen na ni pe
1: eyan kan wo ese idede ise
0: ese idede ise eyan wo susun o wa lati orile de america se o so won so fun won pe koro njeje ni america to wa lohun to fi wa ra oniye sare ile to ra to fi dako e ma gbagbe ninu oko yen opolopo eyan lo ma ri ise se o wa se to idasile awon ara bi demu
2: opa
0: won de gbe ni e koda iyen lasan lo ye ki ijoba agba na ki won fi wa leyin sunday gbo kaka be e wo nkan toju e ri eyan melo ninu wa lo jade sebo ni kaluku na ise la tun ba
1: life wa lo
0: ani aye wa lo ni koda ko se o lojo en to nsoro abi to ranti nipa wi pe won sunday gbo le wo nigeria mo to ti fi oruko e si
1: ara mo
0: odaran ti ijoba wa ti ki ba se igba ti baba wa Bola Ahmed Tinubu de ti won sese so pe o da a yo oruko e kuro so ohun ni mo a fi so pe IT opolopo wa o mo nkan ta fe ademo nkan ta ta nse nile yoruba ohun lo fa agbudo fe agbudo enu wa gbudo ko ohun ti sunday igbo o nse awon ara bi e ti ri pe iwa ran donadan wo won po yin awon agbesumo mi so eni to le doju ko won ohun na la gbudo la nilo bayi awon to le doju ko won
2: awon to le doju ko won
0: so gbogbo ise ye ri awon ise ile ise omo logun
2: awon kan soro
0: ba won gbianju tara won gbianju
2: eja wo bayi awon kan pe koni lo ki oloye sunday gbo ki an da iwe kun le pe ati lamotekun already ki an darapo kan fowo suwo po pe lawon amotekun lati pe aburo tuma da enikan bere pe o da nisin ye ba le daru ekun le tawon yan darapo ta ni o mo keta
0: beni
2: fun iwe kun seyin le mo sanwo ni apo ara yin ni abi awon eyan mo se service to humanity ta ba wo oro yen na se ko to tori abi
0: emi o ri bi pe looto pe o nilo idasile ti idasile be ile ise ileto abuko kan ba ma wa o ye ko je latowo ijoba looto temi na ba ma wo ma wo pe looto le si to ti aladani ti e ko si ti understand o le sunday gbo le lo se amo temi ni pe niru asiko yi ta ba so pe ki joba kan buwolu looto ko si ti joba ba fi buwolu da o tumo si pe bon se ma gbo bukata ki loruko apo joba ni o ti ma wa
2: ero be
0: okay ta lo fe ma san owo se ni ka won ele ni lo kon lo ma so igbo lai
2: life
0: won kankan
2: ẹyin ti àpẹ ìjọba lè fọwọ sí pé kí n dálẹ.
0: Ìjọba lè àti fọwọ́ sí ò kì í ṣe ìjọba lè fọwọ́ sí ṣèbí yóò lọ forúkọsílẹ̀ kódà bó bá lọ ṣètò ìforúkọsílẹ̀ ní abẹ́ kí lórúkọ àjọ corporate affairs commission ó lè ṣètò forúkọsílẹ̀ ṣé kò ti yẹyin sìn àmọ́ ta ni ó máa gbọ́ bùkátà owó oṣù fún àwọn tí ẹ
2: fi ọba gbà síṣẹ́.
0: Iyan gangan ohun ni
2: eje kin sare menu ba eleyi Sunday Igbo ti wole gan ki Are Bola Ahmed Tinubu to on ti wole si Nigeria
0: amo wi wole yen o fi di mule dada
2: o fe se mule
0: okay bi ko jo bi wa te eyan yo wa
2: pe baba n yo wa wole
0: o e mo pe o lojo awon bi ti o le wo nigbati ki Are
2: Bola
0: kan to bura fun àmọ́ ngbà tí
2: wọ́n wọlé
0: àrẹ dé ni kódà kò síbi tí ò lódò ọ̀fẹ́ àti lọ lórílẹ̀‐èdè nàìjíríà báyìí àmọ́ nígbà náà bí ìgbà tí èèyàn ń yọ nǹkan ṣe ni.
2: So ìgbà tán wá sin màmá wọn náà nígbà náà
0: kódà ẹ̀hún náà gbogbo àsìkò yẹn gan bí ìgbà tí
2: wọ́n ti fura
0: ní ẹ̀bí fura ní. So òun ni mo fi gbogbo àwọn tó kàn ń pariwo pé ohun alẹ̀ ohun ṣe kínní ẹni tí ò bá rí ìjà ìjọba rí òun lọ́ máa sọrú àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ nípa olóyè sunday gbo ohun mo fi sọ pé agbára wà lọwọ ìjọba.
2: Agbára wà lọwọ ìjọba àfi tí wọn bá fẹ lò
0: ó. Ẹ̀wọ̀n tó.
2: Kádà pé wíwá tán wá náà nígbà ní agbára tó wà lọ́wọ́ ìjọba wọn fẹ́ lò náà. Ibi
0: ṣé nígbà tí wọ́n wá
2: sọ́dọ̀ tó. Nígbà tí olóyè sunday gbo
0: wà. Òhun ni mo fi sọ fún yín pé ẹ rí i pé agbára tán wà lọ́wọ́ ìjọba gbà yẹn. Ẹ rí i pé wọ́n lò ó. Nígbà tí wọ́n lò ó lórí ti olóyè sunday gbo ṣé ẹ mọ iye àwọn èèyàn tí tó bá lọ. Ṣé ẹ mọ iye àwọn mọ́tò ẹ̀rí iye mọ́tò tí wọ́n kó ọ ẹ̀rí ẹ̀rí báwọn èèyàn àwọn tó ń gbé lágbègbè yẹn ṣé bẹ́ẹ̀ gbọ́mọ yẹn ṣàlàyé ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wípé à ṣógun wọ̀lú ni. So tíjọba bá ṣetán láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn àṣe àwọn nìkan jọ ki won ba wa se un to to
2: eja

0: Eka bo pada lati oke lon, ite se waju, nan ni wapwe ni opa ishegun, ikani ikonga, agbamadbe wezo 89.3 FM. Agbe ya wilo yin agbamadbe, onan lo mba fefe shore, la roto ni, ashe oju opo le fe yon ma Nigeria, lati muka mumbi ji, nan awan a ribi debu bra wan, inu oro yon na tan. Hello.
1: Hello, Ekaro.
0: Eko ojumo sa.
1: Ako simi ano.
0: Isimi alayo.
1: Amen. Lori ibo to sele ni
0: Ekiti
1: lana
0: ni jeta
1: pelu news ti tabi jeta rada list yo be ja le pe tori pe nkan ti joba papo nse lo je ki
0: awon eyan tele
1: won yo wo mu ni Ekiti to ba to be ni e je ka wo ijoba to nbe ni se abia bi Anambra ti governor o tin se
0: abia ni
1: awon to je Abia.
0: Alexoti.
1: Yo tin si fun won ni Abia. Mi expect pe ki another government kan so kun take over me if you ma yan lo ile. Beni. Tori nkan ti a really side be yen.
0: Beni.
1: O lagbara de o superb. Ton se fun awon ilu yen. Simu state yen. Mi wa mo te ki ti o. Tori nkan ta ko to di pe ibo yen waye ni Saturday. Kari awon nkan to sele. Into to shell and that is already Bubamba Atunri. The vote buying and all this kind of that you don't need to be but money lori Nigeria may see more. Tori to shell and you got on she bueno or lagbara. I let it solen for you. I won't wait in mind pay Georgie book. I won't lollipelo woo. But Martin catch one over. So come out for you print to replay in cause if Edward goes then she ni won se ndibo fun oni awon state ti APC ta ti wole in town joba yen ba se ni state won o le o ndi lo ndi ta mi nkan ti awon ara ilu ba follow en ti state en town government state ba se to ba ti di pe government yen o pada wole mo en ko government state yen ko se won daada ni yen yen lori tekiti lori ti oro Sunday Igboho to sele ni Igboho o follow e daada tori bi ti a ti wo awon fọnran yen ti won ti to tin ba won ti mi afi ni gboho ti ilu gboho to tin ba won VPO
0: agbegbe
1: station o wa nbe to na duro o ni ko lara die bayi o pe kini korun ID card o pe korun gbo awon Fulani leaders na wa nbe o de so fun won bo se wa nya mi lenu bi pe awon olopa wa deny nkan to sele bi pe ko si nkan to jo kidnapping or whatever ni ipo ko awon ti gbo report yi
0: iro won ni ko won ni won ti tu awon ti won jigbe le
1: no ri e nkan ti mo
2: ta ko
1: la won gbo report
2: won la won gbo
0: won ko e mo ko gbo ni pe won awon pe Sunday Igboho ko lo tu won le
2: ehn yen ni won kokoko so
0: ehn pe awon la won se abi nkan bakan bakan
1: at the end of the day nigba ti won tru awon ara bi sile ari awon crowd pelu Igboho bi Sunday se n ba won soro
2: mo se n ki
1: won sugba ti won se ti won gbo won ele ni mo reason anyway pe ko is not far fresh awon olopa wa won o fe ki ori yin yen kuku ni akata won o bo sori ibasana the person iye Igboho pe de wa ma wo onde Igboho ni awon group click it awon group we don si se don pa si se
0: ibo ko to di koda iwe mi
1: ibo to di koda iwe si sile
0: ibo
1: ko ibo to di koda e gan sile o ti ni awon guard awon to n ba si se o se ko from that place ni o ti race nkan to ni lokan lati se pelu iru ekun e mo beto bo
2: eshun sir
0: 0916893 1000 hello
3: ekaro
0: sir
3: ekoito
0: amen
2: eshun sir
3: olórí àti ìpínlẹ̀ Ebute.
4: Ẹ káàbọ̀ sá.
3: Látọlọ́kọ́ àpàtàǹbà ni.
4: Àmì. Ẹ ṣeun.
3: Akúṣẹ́. Bàbá mú fún.
4: Ẹ ṣeun sá.
3: Ẹ kú gbogbo kan.
4: Ẹ ṣeun sá. Hello.
0: Ojú òpin yẹn ò ṣe.
4: Ojú òpin yẹn ò tọ́ mọ́.
0: Olóyè òkè Akíntilẹ̀ ọmọ ni ojú òpin yẹn ó ṣe apá kan jà mọ́. Hello.
3: Hello, ẹ káàárọ̀ àkójúmọ́.
4: Ẹ káàárọ̀ sá.
3: Ẹ káàárọ̀ ìkóòtù.
4: Ẹ ṣeun.
3: Orúkọ tèmi ni Adéwúyé Kasim Adékas láti New Garage.
4: Ẹ káàbọ̀.
3: Ẹ káàbọ̀. Ṣé rí ẹ mo ti kí àwọn bàbá náà dáadáa mọ́. Tẹ́rí nípa ìbòjì Èkìtì. Wọ́n lẹ́ni bá róyún nínú sílé kan ó ti mọ sí òfìsí. A ti mọ̀ pé ibi tí ó yọrí sí náà nìyẹn ìyá àkọ́kọ́. Ṣé wá lórí ìdìbò kó o ṣe bẹ̀? Èmi ò rò pé òfin yẹ kó lè parẹ́ ní Nàìjíríà o.
4: Òfin máa kọ́
0: òfin kọ́ o.
4: Òfin kọ́ ọ̀ àṣàlì.
3: Àṣà àṣà àṣà àṣà àṣà àṣà àṣà mo fẹ́ sọ àṣà mo fẹ́ sọ ẹ̀hẹ́n. Èrò pátá yìí rísì tátà yìí ò ti ṣe parẹ́ ni pé ẹ̀rí pé wọ́n ṣe bá gbọ́ pé INEC ó wà ní òfin INEC pẹ́ni tá bá mú níjọ́ náà pé ká INEC ó mú tán bá rí wọn tán kí owó. Ṣùgbọ́n ǹjẹ́ ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ yìí tó wá sí ìmúṣẹ. Ìdí tí òfin lè wá sí ìmúṣẹ ni pé ẹgbẹ́ tó bá wà lórí ipò náà àwọn náà ń ṣe nǹkan yẹn tí ò jẹ́ kúyé àṣẹ àwọn INEC yẹn lè múlẹ̀ nìyẹn. So gbogbo ẹgbẹ́ ló máa ń ṣe. So tó bá jẹ́ pé kò wà pẹ́ẹ́tì ẹgbẹ́ fẹ́ pé kò kan ẹgbẹ́ tó wà ń bẹ̀ ni àríkòfin yóò ti múlẹ̀. Ṣùgbọ́n ẹgbẹ́ tó wà ń bẹ̀ náà tí ó ló díje padà àwọn náà ń ṣe. So kò lè múlẹ̀. Àwọn ọlọ́pàá tó wà nídìí ìdìbò bí wọ́n ṣe kún máa wò wọ́n rè tí wọ́n máa tó wọ̀ ní ìṣe nǹkan kan. So òfin yẹn ò dá ìyẹn mélòó la INEC ti mú pẹ̀lú máa ṣe ìyẹn wà bẹ́ẹ̀. Ṣé wá rí kejì lórí ti pé gómìnà tó ní àwọn dúpẹ́ lọ́wọ́ bàbá tí gbogbo ń kówó fáwọn tá a ní ti ṣe ń kó fún gbogbo àwọn gómìnà nìyẹn. Ṣé wá rí pé lérò tèmi o kò sí owó tí bàbá Tinubu lè fún gbogbo àwọn gómìnà lérò tèmi o ẹ̀tọ́ wọn náà gbà. Ká má sọ fún wa pé àwọn rán wọn sí àwa aráàlú ẹ̀tọ́ àwọn gómìnà náà gbà. Rísì ni pé gbogbo ohun tí ó mú ok ohun tí ń kónira bá wa lórílẹ̀dè lọ́wọ́lọ́wọ́ báyìí tábà ní ká kọ́kọ́ mú nǹkan àkọ́kọ́ á mú ọ̀rọ̀ lórí epo petrol price ẹ̀ bó ṣe wọn. Ṣé gómìnà ni ó control lórí epo? So owó tó yẹ kíjọba àpapọ̀ fi ṣe nǹkan fún gbogbo àwọn ọmọ Nàìjíríà ní ká máa háwó fún wa ṣùgbọ́n tó pa gbogbo wa pọ̀ kíjọba àpapọ̀ fún wa ṣe ẹ wá láwọn kò fún gómìnà. Ṣé o èmi ẹ̀tọ́ ti gómìnà náà gbà yẹn ò kàn wá? So gómìnà kan ní òde owó epo gómìnà kan ní ó sọ pé kinní kan ná ìjọba àpapọ̀ gómìnà kan ní lórí ọlọ́pàá ìjọba àpapọ̀ ló ń kọ̀ǹtò rẹ̀. Ibi tó bá jẹ́ ìjọba àpapọ̀ ni pàápàá jùlọ lórí epo tó kónira bá wa ni kíjọba àpapọ̀ mójútó ìbánárìsì ní oríkọ́ ìkankan láti epo wọn. So n tó kàn wá nìyẹn tí gbogbo yẹn pàápàá jùlọ lórí epo tó bá wálẹ̀ lónìí alọ́ òtù ọmọ Nàìjíríà lónìí. So ṣùgbọ́n fún yẹn èmi sọ́pọ́tì náà ti ní àwọn kówó fún wọn ẹ̀tọ́ àwọn gómìnà náà gbà ẹ̀kú ètò.
0: Ẹ ṣeun wọn àti ẹ̀pá àwọn kówó fún wọn náà. Gómìnà ṣé ẹ̀bọ̀n yìí ni òun ni ó pé àtìlẹ́yìn ààrẹ Bọ́lá Tinubu ó ń ran àwọn
4: lọ́wọ́
0: láti ṣe púpọ̀ fún àwọn èèyàn wọn. Tẹ bá gbọ́ ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ ìṣèjọba àpapọ̀ kì í sọ̀rọ̀ ààrẹ Bọ́lá Tinubu ọ̀kan náà àwọn gómìnà àwọn ni
4: ó sọ̀rọ̀. Gómìnà tó sọ̀rọ̀ yẹn ẹ mọ̀ pé oríṣi oníkálukú náà ṣàfẹ́ sọ kínní lójú tèmi bí ìgbà tó kọ̀ wá nǹkan kan sọ torí gẹ́gẹ́ bí bàbá tó pè yẹn ṣe ọ̀rọ̀ iná ọ̀rọ̀ ètò ààbò epo àwọn nǹkan tí ọmọ Nàìjíríà tí wọ́n nílò lọ́pọ̀lọpọ̀ tán bá lè ṣàwọn yẹn ẹ̀rí kò sẹ́ni tó máa ọ̀rọ̀ ìpẹ́ nìkan kó kinní kan aráàlú mélòó lẹ́ni tó ń bá wọn dá sọ̀rọ̀ lágbájá kówó kan náà tàmẹ̀dú ṣe kẹ́ àmọ́ ọ̀rọ̀ ètò ààbò yìí tó ti di
0: tó ti
4: mẹ́ẹ̀ẹ́ tó ti rí bó ṣe rí bálabàlà yìí òun la nǹkan tọmọ Nàìjíríà ẹgbẹ́ bá wà nǹkan ṣe sí ẹjẹ́ képo kó wálẹ̀.
0: Hello.
3: Ẹ
0: káàárọ̀ sá. Mr. John láti orí ọ̀lẹ̀.
3: Òkè àkọ́kọ́ mi kò sí àyẹ̀nà mọ́.
4: Ẹ ṣe lọ́pọ̀lọpọ̀.
3: Gbogbo ọ̀rọ̀ tí àyẹ̀nà sọ ọ̀pọ̀lọpọ̀ ló gbà mí lára mọ́ àfi ọ̀rọ̀ Sunday Igbòho.
0: Ọ̀rọ̀ Sunday Igbòho nìkan ni ò bá yín lára mu sá.
3: Kò bá mi lára mu rárá.
0: Èwo apá abó ń bẹ̀.
3: Apá gbogbo ẹ̀ ní Adé Sàlàyé. Tá a bá sunkún àmọ́ àríran.
0: Bẹ́ẹ̀ni.
3: Lóòótọ́ ètò ààbò Nàìjíríà ti mẹ́hẹ̀ nífẹ̀ẹ́ ti ṣẹlẹ̀ Nàìjíríà. Ṣùgbọ́n gbogbo ẹgbẹ́ tó fẹ́ ràn wá lọ́wọ́ kó ló fẹ́ ràn wá lọ́wọ́. Àwa la máa jókòó ta máa fara balẹ̀ àwọn òbí òkìlú gbogbo kó ló fẹ́ ràn wá lọ́wọ́. Ní 2022 tí wọ́n bẹ̀rẹ̀ campaign báyìí mo sọ pé Sunday Igbòho sì yí o. Èmi sọ fún àwọn fúnfún ìgbà pé òṣèré lásán ni kíni yìí. Fáwọn tó jẹ́ Yorùbá tó bí wọ́n fẹ́ kí Yorùbá dìbò fún Tinubu ló gbé kiri dìde nígbà yẹn. Tẹ bá bí ọmọ Yorùbá báyìí pé kalẹ̀ fẹ́ wọ́n sọ fún àlùsí bá jù làwọn fẹ́ fún ọ̀fẹ́ Tinubu. lo wa je kini yen le de se be amo yugo ti wa wo pe ba ti e je nu ko sa je omo Yoruba ti ba yen Buhari le lo so ko ka mole o ko fence o sa lo ni da ye bu tu a ti ba ti Buhari wa be won bi ra ko wa ti Nigeria ba ti ti bu wole o ko ko wa le ti na ti ya na en ti e se la won ba kiri ba yen mo ko lo fi bo so ka ti Nigeria se to wa ni yen o da airport wole ese to ri e mu mo ko tun so e kiri o tun wa Nigeria o tun para o tun wa o tun para all it o se lu ti mu bo 2007 to fe ge na ti wa gboro so nu ti e gbe e president ti 3 years lo ko ma bo se ko ti ma wa leyin ba yen ni atoku wa mo ayo ne eyin e se ko ti e se ti wa yin ke wa airport ko ja se do ni nawo yin
0: well no ko ni lo ni passport ti
3: wa yen but e mi so le ogbe ni ri lo ti Idoho ni ojo ti kini ese ni je ka ri nkan lo to kan se le ndo lo to ṣùgbọ́n mi sọ fún yín pé wọn ò tí ì rí àwọn ará bí yẹn padà
0: wọn ò tí ì dúró
3: àwọn wọn ò tí ì fi wọn lẹ owó dẹ sọ sọ káàkiri bẹẹ pé àbẹbò ṣe halẹ mọ wọn ti fi wọn sílẹ ní ẹka lájú ká bọkátà ṣe òṣèlú lásán ọbẹ nìyẹn ìjọba ló lè ràn wá lọwọ ìjọba ní ká gbájúmọ ìṣe bí ká bá tẹlẹ tó fẹ gbé wa gbogbo tó wá ṣe negotiation ẹgbẹ ká kúrò lórí ẹ.
0: Ọ̀dà ẹ ṣeun sá. Ẹ jẹ́ sáré kàánú àwọn àtẹ̀jíṣẹ́ tó wọlé àwọn ìpè náà rapa ẹ káàárọ̀ ẹ kó ètò Sulaiman Sherif láti ọ̀nà ara wọn ní lágbára ọlọ́run ẹ̀ ní sọ́tà mi securities local àwọn ọlọ́pàá wọn gbọ́dọ̀ fààyè gba àwọn local people láti sensitize àgbègbè wọn the major promotion is misinformation by overzealous reporters especially from the bloggers the funny part was Fulani group urges Tinubu Makinde to call Sunday Igbohò to order but who is going to call Fulani to order.
4: Lọ́tọ́
0: ni ìròyìn ẹja jáde pé àwọn ẹni yìí wọ́n á bí ní kí ààrẹ Bọ́lá Tinubu
4: pé kí wọ́n
0: bá Sunday Igbohò
4: sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́
0: sọ àwọn fẹ́ kí
4: àmọ́ látijọ́ àwọn òun ráwọn èèyàn wọn bá sọ̀rọ̀
0: wọn pèjọ ààrẹ àpè gómìnà àbí àwọn aláṣẹ
4: wọn pé àwọn aláṣẹ Fulani wọn pé lórí Fulani
0: sọtabala ni dárúkọ wọn gan wìdí pé wọn àpẹ ẹgbẹ wọn jáde báyìí
4: ẹ ti rí bẹyẹn
0: ṣáà wà ní dákọ wọn.
4: Ẹ mọ̀ pé òun la fi ń sọ pé ìjọba tèmi ní pé ìjọba mọ nǹkan tó yẹ kí wọ́n ṣe kí wọ́n ṣe ṣẹ́rí lọ́pọ̀ ìgbà gan gbogbo àwọn ìròyìn ẹ wọ́n ti kó àwọn ọmọ ológun 1 million lọ síbì kan ẹ wọ́n ti ní kan lọ yíbì kan káyẹn èmi rí bí ìgbà tí kò ní túmọ̀ lọ títí sí mi torí bí ìgbà tẹ́ kàn ń kọ nǹkan kan sórí kíní ni mo kà sí tèmi ní pé ẹ ṣeun tó tọ́ a fẹ́ rí èmi ò fẹ́ result ni mo fẹ́ rí èsì òun ló ṣe kókó sí gbogbo àwọn ìjọba wọn wá gba ọ̀nà kan wọn wá torí bọnú sà wọn wá bọ́ síbẹ̀ wọn wá jáde wọn wá mú kíní
0: kan sórí ni gbogbo
4: yẹn gbogbo yìí táwọn èèyàn kan wọn ti lọ yíbi kan ká wọn ti dòye kápá àpá ò àkápá mọ́ kíní kan kíní kan mi gbò yẹn ẹ ṣeun tó tọ́
0: sáàmù ni
4: sáàmù ẹ ṣeun tó tọ́ ìjọba ẹ ṣeun tó tọ́ ẹ júwe
0: bá
4: ẹ ṣàlàyé bó ń ti rìn
0: ẹ káàárọ̀ sà
4: kúrò nílẹ̀ wa.
3: Kílódé
4: tẹ́ bí kọ́ọ̀tì fóònù mi. Rárá tọ̀ ó ń dún bá kan bíbí.
3: Ṣé ó ti tọ́ báyìí?
0: Ó ti yẹ báyìí.
3: Mo kí yín kí yín ẹkú iṣẹ́.
0: Ẹ ṣeun sá.
3: Ẹ
0: ṣeun sá.
3: Sẹ́rí ìjọ ta bá ti sọ́ọ̀pù àbò sí. Ìjọ náà la máa ní ìlọsíwájú. I'm telling you the truth. Sẹ́rí ta bá èmi ò tí ò sọpọ́ọ̀tì Sunday Igbohò mi dẹ sọ pé mo sọpọ́ọ̀tì ẹ
0: o.
3: Téèyàn bá wà tó bá lóun lè ṣe nǹkan.
0: Yorùbá yín ò yé mi.
4: Ẹ jẹun
0: ẹ sọpọ́ọ̀tì ẹ.
4: Ẹ jẹun láti.
3: Hello.
0: Yes sir.
3: Tó bá lóun lè ṣe nǹkan. Ẹ ṣùgbọ́n ẹ ẹjọ́ dúró pé òkè ó yá báwo la ẹ bẹ́ẹ̀ ṣe. Ẹ jẹ́ ká ṣe báyìí. Ìgbà yẹn lẹ máa fi mọ̀ bóyá ó lè ṣe kíní àbí kò lè ṣe. Ṣẹ̀ṣẹ̀ understand
0: mi. Àgbọ́yé.
3: Níbi ká máa ṣẹ̀gun ara wa. Ṣẹ̀tọ̀nẹ̀ sá. Olóhùn lè ṣe kìíní. Ẹ ṣùgbọ́n ó yá báwo lẹ́mẹ̀ ó yá ẹ̀jẹ̀ká ṣe báyìí. Òun láti lè rọ́nà lọ. Ní ìsìn àmọ́ bóyá kókó kan tó gbé jáde ń sì. Àmọ́ ètò ojú òótọ́ àmọ́ ètò ojú ẹrọ.
0: Àwọn kan náà ti tún wọ́n lẹ̀.
3: Wọ́n padà wá gbọ́ pé irọ́ ni o. Wọ́n ti wà lákàtà wọn. Ṣẹ̀jẹ̀ tì mí bẹ́ẹ̀ yẹn.
5: cherry eje ka fi abo ti sile.
4: Ah,
0: o ja fun ra ni bayi o. O ja fun ra. Wa ko la asi tin lo le. Ah, mo binu a le gbe ipe kankan mo. Tori asiko wa. Je sare ro awon atejise yi o ma de Adekunle insurgency cannot thrive in a country without government's knowledge. It is so unfortunate that politics is being played with the lives of innocent citizens. Mm. While their words are abroad enjoying better opportunities, posterity shall -. Aderonke Akorede Oladele, vote buying distort democracy as leaders get chosen by who has cash, not who has best ideas. And the money comes back as bad roads, unpaid salaries, as it dies when voters see real value in their vote, plus when election deliver better schools. Damilola Akinade, the said clash between the private security outfit of Igbowo and the police is part of the fear some of us expressed over the involvement of such private security management. To the extent that it doesn't lead to an anarchy situation, this should be well managed. It is good that such a clash is coming up early enough. This will enable concerned authorities to do what is necessary to make the arrangement coercive rather than divisive. Tolu Alashe Adetola, the result of the Ekiti election is nothing new. Hunger and poverty have made many voters vulnerable to vote buying. When citizens are economically weakened, politicians find it easier to influence their choices. Until voters reject inducement and demand accountability, the same political class will continue to have its way. Odebubo, Odiola, tepa de anwa kin akegbe wa mi. Oh, I like Balusan. Yeah, she went to
4: Tunisia.
0: I'm already in Ba. Last year, tomorrow. Nigeria, da you don't be broke. Single by that. Todo tate ni atawa. One if any ken in washa. What ya de da mola olu idia mo ba Paulo mi. Olu rukoti meje. Mudagbe de pe. Oh, dabo.
6: Radio 89.3 FM. Ikoni kanga domode. Ati sheleri. Lati ma mo awo iroyin ojulowo wa fun yin. Eyi ti ko ni bayo bayo ninu. Nitori na ohun te ba gbo latenu awon oye wa ati olupe wa. Ki se ohun ti ikoni fi otelu o. Bi ko se iwoye won. E se ohun ti e n gbo wa.
7: Hello, good morning. Here's the headline news on World Radio 89.3 FM.

gba emi awon eyan ti an le ni igba pelu bi akole awon to ti gbeme mi latari arun na sebo ida me dogbon ti n gbe igbese ti an se nsuma awon awon eyan bi fasfoko ri ti an je awon eyan gbe ni bi agbegbe orire Alakoso ilẹ̀ Ethiopia oni ape ẹgbẹ́ rẹ̀ oni ati lanfani ati ko ọpọ ninu eto idibo ile eto waye nile igbimọ asofin ile naa Keir Starmer akọwe fipo silẹ gẹgẹ bi alakoso agba ati adari ẹgbẹ Labour owo epo ni apero ile America ati ile Iran eleyi ti ise akọkọ rẹ lanfani ati ma foju te ẹkọ rẹ soju mimọ Nenu iroyin ere idaraya eko Galatasaray setan lati fi aso ile ti onka eyin re je eyi kesan fun osime ati eto balogun lori papa ni baye iroyin ohun re lekun rere ajo to wa fun toni Àrùn lórílẹ̀-èdè Nàìjíríà òní a ti ṣiṣọ́ lójú ọ̀rọ̀ ó pé àrùn lásà òní a pé ó ti gba ẹ̀mí àwọn èèyàn eléyìí tó lé ní ìgbà lórílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àkọọ́lẹ̀ àwọn àrùn náà eléyìí tí a pẹ́ni ó gòkè lọ síbi. Èyí ló jẹ jáde nínú àtẹ̀jáde eléyìí tí a pé wọn fi síta lórí àrùn ọ̀hún. Ní ọ̀sẹ̀ kẹtàlélógún nígbàtí àjọ náà jẹ́ kó dè mímọ̀ wípé àwọn tó ti gbẹ́mí mẹ́ nínú ètò ọ̀hún òní a pé wọ́n ni ó ń ṣe àpẹẹrẹ àfikún láti ìdá 18.21% eléyìí tí a pé wọ́n ni wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ lọ́dún 2025 wọ́n ṣe àfikún rẹ̀ wípé fìdí rẹ̀ múlẹ̀ òní a pé àwọn náà ti gbẹnu sókè yàtọ̀ sí eléyìí tí a pé wọ́n ṣe àkọọ́lẹ̀ rẹ̀ lọ́dún tó kọjá nínú ìròyìn tán fèsì ta ìbẹ́ sílẹ̀ àrùn náà wọ́n ní wọ́n pé ó ti tàn káàkiri àwọn ìjọba ìpínlẹ̀ 23 tó fi mọ́ àwọn ìjọba ìbílẹ̀ eléyìí tí wọ́n pé ó di 19 láti oṣù kínní ọdún tí a wáyé. Ìròyìn tuntun ló jẹ jáde wípé àwọn ìgbésẹ̀ tó ń lọ látọwọ́ àwọn aláṣẹ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ bíi 19 àti àwọn olùjínigbé jígbé ní agbègbè ahoro ẹ̀sẹ̀lẹ̀ yahota àti alausa communities wọ́n ní wọ́n pe wọ́n ti ń ṣe iṣẹ́ akin lórí rẹ̀ báyìí nílẹ̀ ọ̀yọ́ gẹ́gẹ́ bí àtẹ̀jáde lẹ́ẹ̀tì síta ní nǹkan òpin ọ̀sẹ̀ àwọn ọmọlógún ni ó ṣàlàyé wípé ìgbésẹ̀ akin ló ń lọ pẹ̀lú bí wọ́n ti ṣe ń ṣe àkámọ́ àti ìdí àwọn ọ̀nà àbáyọ eléyìí tí wọ́n lè gbà jáde fún àwọn ajínigbé náà níbi tí wọ́n pé wọ́n ní àbá sí pẹ̀lú àwọn ìgbésẹ̀ láti rí pé wọ́n dóòlà àwọn èèyàn wọ̀nyí láìpẹ́ láì jìnà ìròyìn ṣíṣọ́ lójú ẹ̀pọ́n àwọn ọmọlógún àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì eléyìí tí wọ́n pé wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ ìdóòlà náà wọ́n ní pé wọ́n ti yí gbogbo agbègbè ọ̀hún tó jẹ́ ti àwọn agbésùnmọ̀mí ọ̀hún ká nínú igbókejekeji tán wà níbi tí wọ́n kó àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ lọ náà lọ fún bí ọ̀sẹ̀ bíi méfì ìdí rẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ ò bá gbàgbé wípé àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ wọ́n ní pé wọ́n jígbe lọ́jọ́ 15 oṣù kẹfà nígbà tí lóṣù karùn-ún nígbà tí wọ́n pé àwọn ajínigbé náà tí wọ́n ṣe àbẹ̀wò sí ilé ẹ̀kọ́ ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ baptist tẹ́mẹ ní agbègbè yahota àti àwọn ilé ẹ̀kọ́ méjì mìíràn ní agbègbè ẹ̀sẹ̀lẹ̀.

Ayé Atiolu ṣàkóso iṣẹ́ ìránṣẹ́ Wells of Salvation Global Ministries. Ajínrere obìnrin Lillian Badu. Ìmọ̀ sí ni ó ti pe àwọn ọmọlẹ́yìn Kristi láti máa pòǹgbẹ fún tó ń ti mímọ wá àwọn nǹkan ìmọ̀ nípa rẹ̀, kí wọ́n sì jẹ́ ẹni tí ó mọ wà ní ìfojúsùn láti mọ rí pé wọ́n rìn nínú ìgbàgbọ́ àti iṣẹ́ ẹ̀sìn sí Ọlọ́run ẹlẹ́dàá wọn. Ó sọ̀rọ̀ yìí nípasẹ̀ ẹni tí ṣe igbákejì rẹ̀, ìyìn olùṣọ́ àgùntàn Chuks Nwachukwu, lásìkò ètò ayẹyẹ ti ọdún kọkàn ní Wells of Salvation Global Ministries pẹ̀lú àkòrí wípé kí n lè mọ̀ sí i. Eléyìí tí a pín ṣe ní nǹkan òpin ọ̀sẹ̀ tí ó kọjá yìí ní gan International College, eléyìí tó ń bẹ ní agbègbè Olúyọ̀lé State nílùú Ìbàdàn. Ajínrere abìnrin Bádémọ́sí ló ṣe àtẹnumọ́ wípé ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú Ọlọ́run ló jẹ́ ọ̀nà kan pàtó fún ìdàgbàsókè nípasẹ̀ mí àti jíjẹ́ ọmọ lẹ́yìn Kristi tó ń ti gbígbé ìgbé ayé, eléyìí tí Ọlọ́run retí lọ́wọ́ kò wá wá. Ẹni tí í ṣe olùbánisọ̀rọ̀ níbi ètò náà tó jẹ́ alákòóso tuntun fún ẹgbẹ́gun abilékọ Victoria Olúbùnmi Òjó, òun ló ṣe àtẹnumọ́ pàtàkì àwọn nǹkan ìdàgbàsókè lásìkò ètò ọ̀hún, nígbà tó sì ń ra àwọn olùjọ́sìn àti àwọn onígbàgbọ́ láti rí pé wọ́n ń fojú sun àti ní ìbáṣepọ̀ tó dánmọ́rán láàrin àwọn àti Ọlọ́run ní ọ̀nà àti mú kí ìdàgbàsókè kó lè dé bá ìgbàgbọ́ wọn àti àfojúsùn wọn. Ìpàgọ́ náà ni ọ pé wọ́n ni ó ti bẹ̀rẹ̀ láti bí 30 ọdún sẹ́yìn pẹ̀lú bí ilé iṣẹ́ ìránṣẹ́ náà ṣe wà ní ìfarajìn sí àwọn ètò ìkànsíra ẹni lágbọn tàwọn ọmọlẹ́yìn Kristi àti ìtọ́jú fún àwọn èèyàn káàkiri.

ṣelóò ti Prosperity Party. Eléyìí tó jẹ́ ti alákòóso àgbà ilẹ̀ Ethiopia Abiy Ahmed. Òní apẹ́yàn ti jáwé olúborí nínú ètò ìdìbò aṣòfin tó wáyé lọ́jọ́ kìíní oṣù kẹfà. Gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò ṣe kéde lọ́jọ́ Àìkú, pẹ̀lú bó ti ṣe kó ìdá àádọ́rùn àwọn aṣòfin nílẹ̀ náà. Abiy Ahmed tó ń darí Ethiopia látọdún 2018, òní apẹ́ wọn ni ó bẹ ọ̀pọ̀ àwọn ènìyàn. Òní apẹ́ àwọn ènìyàn kọmi náà bí ó ń fi ìṣàkóso àpàṣẹ hàn lódì. Bẹ̀rẹ̀ ìjọba rẹ̀ nígbà tó gba àmì ẹ̀yẹ fún àlàáfíà lẹ́yìn tó tún àjọṣe ilẹ̀ Ethiopia ṣe pẹ̀lú orílẹ̀-èdè Eritrea ilé ìtì àjọfẹ̀ gbẹ́kẹ̀gbẹ́. Ẹgbẹ́ ti Prosperity Party ní àǹfààní tó pọ̀ jùlọ láti borí nínú ètò ìdìbò náà lórílẹ̀-èdè ọ̀hún ilé ìtì lọ́nà àádọ́jọ. Gẹ́gẹ́ bí àbájáde ti alága ìgbìmọ̀ ìdìbò orílẹ̀-èdè Ethiopia ṣe sọ, yan Melatwok Aliyu, ó kéde pé ẹgbẹ́ Prosperity Party òun lórí àga tó ń lọ bí òjìlénírínwó ó dín méjì nínú àga tó ń lọ bí òrìnlénírínwó ó lé mẹ́fà tó wà nínú ilé aṣòfin ilẹ̀ náà. Gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò orílẹ̀-èdè tó ní agbègbè ìdìbò bí 159 nínú bí òjìlé ní 547 tó wà ní orílẹ̀-èdè náà, pẹ̀lú bí ó ṣe jẹ́ pé ó tó 140,000 ènìyàn tó dìbò nígbà tí 54,450. Alákòóso àgbà ilẹ̀ Gẹ̀ẹ́sì Keir Starmer ti fi ipò rẹ̀ gẹ́gẹ́ bí alákòóso orílẹ̀-èdè ọ̀hún àti adarí ẹgbẹ́ òṣèlú Labour sílẹ̀ lásìkò tá a wà yìí. Nínú ọ̀rọ̀ tó sọ níta ilé ìjọba tó wà ní 10 Downing Street lónìí, Starmer ṣàlàyé pé gbogbo ìpinnu tí òun ṣe nígbà tó wà lórí ipò òun ló dá lórí orílẹ̀-èdè rẹ̀ sí ipò àkọ́kọ́ nínú gbogbo ilé ètò bá ń ṣe. Ó tún ṣèlérí láti ṣe àtìlẹyìn fún ẹni tí yóò rọ́pò rẹ̀ tó sì ni òun yóò rí dájú pé ìgbékalẹ̀ agbára sí fún olórí tuntun òun yóò lọ ní àlàáfíà àti ní ìlànà eléyìí tó fún ìyàwó rẹ̀ ìyàn Victoria tó fi máwọn ọ̀rẹ́ rẹ̀ àwọn alábàáṣiṣẹ́ rẹ̀ àti àwọn òṣìṣẹ́ ìjọba fún ìdúró tí wọ́n fi ṣàtìlẹyìn fún. Ẹwẹ̀ aṣáájú ẹgbẹ́ Labour tẹ́lẹ̀ rí Andy Burnham ọ̀ni ẹni tí ọ̀pọ̀ ènìyàn ń tọ́ka sí gẹ́gẹ́ bí ẹni tó ṣeéṣe kó rọ́pò Starmer ní ìrètí wà pé yóò dé ilé aṣòfin yóò ní Westminster lónìí láti búra gẹ́gẹ́ bí ọmọ ilé aṣòfin eléyìí tó ń ṣojú agbègbè Macfield lẹ́yìn ìjáwé olúborí rẹ̀ nínú ètò ìdìbò tó wáyé lọ́sẹ̀ tó kọjá. Starmer ti pàṣẹ fún ìgbìmọ̀ alákòóso ẹgbẹ́ Labour láti bẹ̀rẹ̀ ìlànà yíyan adarí tuntun pẹ̀lú pé ìforúkọsílẹ̀ àwọn olùdíje yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ 9 oṣù keje tí a sì ní ìrètí òfin tó lọ sí ìsinmi rẹ̀. Síbẹ̀ Starmer yóò sì wà gẹ́gẹ́ bí alákòóso àgbà títí di àsìkò tí adarí tuntun tí ẹgbẹ́ Labour yóò yàn tí wọ́n fi yan ẹlòmíràn tí yóò sì gba ipò náà lọ́wọ́ rẹ̀ ní ọ̀nà tó bófin mu kí ilé aṣòfin tó tún jókòó padà lóṣù kẹsàn-án. Iye owó epo ni ìròyìn fi ìdí rẹ̀ múlẹ̀ pé ó já wálẹ̀ lónìí lẹ́yìn tí ìrètí tuntun tó ń bẹ̀rẹ̀ tó sì ní fojú hàn lórí ìjíròrò tó ń lọ láàrin orílẹ̀-èdè. Amẹ́ríkà náà ṣàlàyé pé wọ́n ti ṣètò àwọn ọ̀nà ìtòlẹ́sẹẹsẹ sí àdéhùn tó gbẹ̀yìn láàrin àwọn orílẹ̀-èdè yìí lẹ́yìn tí ìpàdé kan tí wọ́n bẹ̀rù láti ṣe lọ́jọ́ láàrin ilẹ̀ Israel àti Hezbollah. Àwọn ìjíròrò náà bẹ̀rẹ̀ lánàá lórílẹ̀-èdè Switzerland. Àwọn igun méjèèjì ni Joseph Mohammed Ghalibaf láti Iran òní wọ́n léwájú rẹ̀. Àwọn ìrajà sì ń fi ìgboyà wọn hàn lẹ́yìn ìyàn ti ń dá ìjà wọn dúró fún ìgbà díẹ̀. Ìjà náà ti mú kí owó epo gòkè lọ́pọ̀lọpọ̀ èyí tó sì tún mú ìdíyelé ẹrù àti iṣẹ́ pọ̀ sí èyí tó ń fa ìka ọrọ̀ ajé káàkiri orílẹ̀-èdè àgbáyé. Ẹ̀wẹ̀ àwọn alárinà láti orílẹ̀-èdè Qatar àti Pakistan wọ́n ti ṣàlàyé pé ìgbésẹ̀ àkọ́kọ́ nínú ìjíròrò láàrin orílẹ̀-èdè Amẹ́ríkà àti Iran
láti ṣe àdéhùn ìkẹyìn tó máa parí ogun náà wọn ló ti parí pẹ̀lú àwọn àbájáde tó yẹ nínú àtẹ̀jáde àpapọ̀ ti Qatar àti Pakistan ilé tí wọ́n ṣe lónìí wọ́n ṣàlàyé pé ìgbìmọ̀ gíga kan ti faramọ́ ọ̀nà ìtòlẹ́sẹẹsẹ kan láti ṣe àdéhùn ìkẹyìn láàrin ọgọ́ta ọjọ́. Mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèèrè láti ilẹ̀ Iran Seyed Agnagache òun ló ṣàlàyé pé ìlọsíwájú ńlá ti wáyé sí ìparí ó tún ṣàlàyé pé ìwé àdéhùn ìgbọ́ra-ẹni-yé eléyìí tí wọ́n fọwọ́ sí lọ́sẹ̀ tó kọjá ló ní ìrètí láti fòpin sí ìjà láwọn ojú ogun pẹ̀lú ti Lebanon àti láti tún ṣe ojú omi ìrìn àjò ọkọ̀ ojú omi tí a mọ̀ sí Strait of Hormuz sílẹ̀ fún ìṣòwò àti ìrìn àjò.

0: Nínú ìròyìn eré ni a pe wọn ṣe tán báyìí láti fún Victor Osimhen. Ní aṣọ tí òǹkà ẹ̀yìn rẹ̀ jẹ́ òǹkà kẹsàn-án gẹ́gẹ́ bí ara àwọn ìgbésẹ̀ ilé tí wọ́n ti ṣe ní sísẹ̀ntẹ̀lé láti rí wípé wọ́n ṣe ètò ìfọ́jú agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn láti wà ní ilẹ̀ Istanbul. Eléyìí tí wọ́n sì ń retí pé kó kọ ìgbésẹ̀ àti ìrònú rẹ̀ láti lọ sí ilẹ̀ Europe síwájú ètò sáà ìgbábọ́ọ̀lù ọdún 2026 àti ọdún 2027. Àgbà ọ̀wọ́ iwájú ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà, wọ́n ní pé ó wọ aṣọ ní 50 ní inú ikọ̀ Galatasaray látìgbà tó ti dé tó sì kúrò nílẹ̀ Napoli látàrí pé ọmọ ilẹ̀ Argentina yìí tó wà lọ́wọ́ iwájú Mauro Icardi wọ́n ní pé wọ́n ní òní wọ aṣọ tí òǹkà rẹ̀ jẹ́ òǹkà kẹsàn-án lásìkò ìgbà tí àwọn méjèèjì fi wà nínú ẹgbẹ́ náà pẹ̀lú bí Icardi ṣe ń retí àdéhùn rẹ̀ tẹnubodò ní ìparí oṣù. Oṣù tá a wà yìí, wọ́n pe aṣọ náà ò ní pé ó ṣeé ṣe o kó jẹ́ Osimhen ní ó láǹfààní àti tẹ́wọ́ gba aṣọ náà lásìkò. Ẹni ọdún 37 náà ó ní pé ó ti fojú hàn báyìí. Manchester United yan agbábọ́ọ̀lù rẹ̀ yan akọ́nimọ̀ọ́gbá rẹ̀ Michael Carrick ń wojú fún láti pè. Eléyìí tí a pe ó sì ṣeéṣe kó láǹfààní àti máa tàrí lọ síbẹ̀. Wọ́n pe ikọ̀ Arsenal, Real Madrid, Barcelona, Atletico Madrid àti Chelsea wọn làwọn náà ti ń gbìyànjú àti fojú hàn nínú àti gbé agbábọ́ọ̀lù náà. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní jù báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ̀lẹ̀ jẹ́ ká bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn láti mọ fún yín pé àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìdènà àti ìṣàkóso wọn ni a pé wọ́n ti ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ pé àrùn lásà wọn ló ti gba ẹ̀mí àwọn èèyàn ilé ìtàn lé díẹ̀ ní ìgbà lórílẹ̀-èdè yìí pẹ̀lú àkọọ́lẹ̀ àwọn nǹkan ìṣẹ̀lẹ̀ tó ti bá àwọn tó ti bá ìṣẹ̀lẹ̀ náà lọ tó ń lọ sí bíi 95. Ìròyìn tuntun tó ń fojú hàn ló ṣe àpatẹnu jẹ́wọ́ pé ìgbésẹ̀ àwọn aláṣẹ láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé láwọn agbègbè mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire òní pé ó ń tiẹ̀ sọ̀wọ́ wájú lásìkò yìí. Alákòóso ilẹ̀ Ethiopia Abiy Ahmed ó ní ẹgbẹ́ rẹ̀ Prosperity nínú ètò ìdìbò léè tí a ṣe eléyìí tí a pe wọ́n ní àwọn sì ń láǹfààní àti ti ọwọ́ iwájú pẹ̀lú bí àjọ tó ń ṣètò ìdìbò ṣe kéde rẹ̀ lánàá eléyìí tí a pe wọ́n sì kó 90% nínú gbogbo ìjókòó ilé náà. Bákan náà nìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé alákòóso àgbà ilẹ̀ ti Britain Co Keir Starmer wọn ló ti kéde ìfipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí alákòóso àti adarí fún ẹgbẹ́ Labour. Bẹ́ẹ̀ la mọ fún yín pé owó epo ni pé ó já wọlé lónìí. Bí ìrẹ̀ Amẹ́ríkà àti Iran pẹ̀lú bí àwọn olùbánisọ̀rọ̀ pọ̀ bí lè tí a pe wọ́n ní wọ́n ń ṣàlàyé tí wọ́n sì mẹ́nu ba ojú ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti fẹnu ọ̀rọ̀ kò láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. Nínú ìròyìn eré ìdárayá láti máa fún yín pé gan Galatasaray ní ọṣẹ tán o láti fún Victor Osimhen ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà ní aṣọ bọ́ọ̀lù kẹsàn-án eléyìí tí wọ́n pe yóò jẹ́ ara àwọn ìgbésẹ̀ tí wọ́n ti ṣe ní sísẹ̀ntẹ̀lé eléyìí tí wọ́n pe wọ́n ní wọ́n fẹ́ kí ó wà nínú ikọ̀ náà sọ́wọ́ iwájú sí dípò wípé yóò máa lọ sí orílẹ̀-èdè tilẹ̀ Europe. Ṣé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wá látọwọ́ Kúnlé Olówù. Ẹ mọ́ gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com. Ìkóròyìn jọ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM lórí ẹ̀rọ 0916-893-2000 lẹ́ẹ̀kan sí 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ eré ìdààmú ọlọ́pàá olóyèdè lómúròyìn náà wá sí ti ìgbọ̀nyìn ẹ̀ṣẹ́ tẹ́ǹgbẹ́ ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM ẹ máa yáṣẹ́ o.
1: West Radio 89.3 FM Kanga Agbemagbe.
2: Think thinking of an all-in-one digital platform that fits your lifestyle and makes everyday payments simple, reliable, and fast?
3: Oh, wow. Yes, please.
2: Allow me introduce you to BillStation, your one-stop digital payment solution for individuals.

0: ìbílẹ̀ ẹ má yí kúrò. Wells Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.
1: Ibi tó bá tún kù sí ní kẹ́ ẹ tún sọ á. Ibi tó bá tún kù sí ní kẹ́ ẹ tún sọ. Báyìí sí mo gbóúnjẹ fẹ́ gbẹ́, mo tún gbàwó bọ̀.

A jẹ́ pé ẹ káàsán, ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ìkànnì yìí. Ìkànnì kànga agbọ́mọ̀gbẹ Wells Radio 89.3 FM, rédíò ti mọ̀lẹ́bí yín gangan léléyìí. Ìkànnì yìí gangan ni àwọn iléeṣẹ́ gbogbo rédíò òkú tí wọ́n ń gbọ́ tó fi ń ṣe àwòkọ́ṣe ní gbogbo jákèjádò orílẹ̀-èdè àgbáyé. Ẹ kú kàlẹ́.

Ǹjẹ́ ìwòye ọ̀sẹ̀ bíi mélòó kan là ń dágbére fún ara wa? Ipe rẹ̀ àti ayọ̀ náà láfi pàdé. Ọlọ́run dẹ̀ ṣe bẹ́ẹ̀. Ọlọ́run gbọ́ àdúrà wa. Àṣẹ ọdún léyá, a tún ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mí lẹ́yìn náà. Ọlọ́run sì ń gbọ́ àdúrà bá ti ń fẹ́. Ọlọ́run ò jẹ́ káká góńgó ṣọdún. Bákan náà kí o jẹ́ kí àti jẹ àti mú kí wọ́n wá. Bákan náà Ọlọ́run náà ló tún pa lọ àti àbọ̀ amọ́ ní ìgbà gbogbo. Ọlọ́run náà dẹ̀ á máa dúpẹ́ fún.

Ǹjẹ́ bí ẹ ti mọ̀, ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ni ètò tí ó gún orí afẹ́fẹ́ báyìí. Ẹ sì mọ̀ pé abala méjì náà ni ètò yìí pín sí. Abala lákọ̀ọ́kọ́ láti máa sọ kí ló ń ṣẹlẹ̀ ní àdúgbò tí. Bẹ́ẹ̀ni ní abala kejì lẹ a máa sọ bí ó ṣe ń lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nípa àwọn ìròyìn ìyàjò yàjò àti àwọn àkójọpọ̀ ìròyìn tá a ti kó káàkiri gbogbo àwọn àdúgbò tí a ti sọ gẹ́gẹ́ bí a ti sọ wípé ẹ̀yin tẹ bá ní nǹkan kan tẹ fẹ́ kí ojú wa tó tàbí kí ẹ ti wá tó ní àdúgbò yín ẹ láǹfààní láti pè wá a ó sì wà.

a ti máa ń sọ ní ọ̀pọ̀ ìgbà wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni etí ìjọba ò le tó àfi tí a bá fi tó wọn létí. Ẹ sì ní àǹfààní lórí ìkànnì yìí láti jẹ́ kí ìjọba kan gbóhun yín, kan mọ ẹ̀dùn ọkàn yín, kan mọ nǹkan tẹ́ ń là kọjá ní àdúgbò tiyín nípa dídí máa darapọ̀ mọ́ ètò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ní gbogbo aago méjì sí aago mẹ́ta ní gbogbo ọjọ́ Monday.

Ǹjẹ́ ní orúkọ olùdásílẹ̀ iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ yìí, Lady Evangelist Lillian Bademosi, àti kíwá iléeṣẹ́ yìí, Ọ̀gbẹ́ni Ayọ̀ Emmanuel Ojo, mo ṣe kì í káàbọ̀ sórí ètò lónìí.

gẹ́gẹ́ bí gbogbo wa ti mọ̀ wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ ó jẹ́ ìpínlẹ̀ tí ó tóbi púpọ̀ pàápàá jùlọ tó tún wá ní àwọn ìjọba agbègbè 33, léyìí tí ó jẹ́ pé gbogbo tí ó ń ṣẹlẹ̀ kán lójú ìjọba lètò lẹ́ẹ̀kan náà bí kò ṣe pé a fi tó mọ̀ létí bá a dẹ̀ ṣe lè fi tó ìjọba létí náà ni pé ká máa darapọ̀ mọ́ ètò ìní òrèkóòrè láti máa jẹ́ kí ìjọba gbọ́ ohun

láìpẹ́ láì jìnà a ó ṣe àwọn ojú òpó tó wọ inú ilé agbára yìí sílẹ̀ fún àdá bá fẹ́ pè wọlé àwọn ìlàtẹ̀lẹ̀ pè sí 0916-893-1000 bákanáà rẹ̀ lè pè sí 0915-3334-893 bẹ́ẹ̀ náà lẹ́dẹ̀ darapọ̀ mọ́ wa lórí ètò yìí pẹ̀lú ìlà ilé yìí 0911-33-33-893 ẹjẹ́ tó pẹ̀lú ẹ̀kan sí 0916-893-1000 tàbí 0915-33-34-893 bákan náà lè lè pè sí 0911-33-33-893.

gẹ́gẹ́ bí a ti ṣe àfọmọ́ rẹ̀. Abala méjì ni ètò yìí pín sí. Abala alákọ̀ọ́kọ́ láti máa sọ pé kí ló ń ṣẹlẹ̀ ní àdúgbò tiyín gangan. Ṣé bíríjì àdúgbò tiyín ló já ni? Ṣojú ò ti wọ́ bíríjì yín lọ ni? Ṣé omi ba títì jẹ́ ni? Tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, kí làwọn ìpèníjà tí ẹ ní ní àdúgbò tiyín tí ẹ fẹ́ ń nà sórí afẹ́fẹ́ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti gbọ́? Abala alákọ̀ọ́kọ́ yẹn náà ni a wà yìí. Ẹ lè máa pè wọlé sí orí ètò

gbogbo ẹ̀yin ara ilé tẹ́ ń gbọ́ wa, báwo ni ojú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ tiyín ní àdúgbò tèmi? Ojoojúmọ́ ni àrọ̀túnrò òjò ló ń rọ̀, kódà gbogbo àwọn ọ̀nà tí ó lọ sí àdúgbò tiwa ní gbogbo ẹ̀ ti rí bákan bákan. Ṣé bẹ́ẹ̀ náà lórí ní àdúgbò tiyín? Ẹ lè bùn wá gbọ́ lórí ètò bákan náà.

ẹ má gbàgbé pé ẹ̀yin ara ilé gangan lẹ́nu ètò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí nípa mímọ àpè láti dá sí ètò láti sọ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní àdúgbò tiyín bóyá ní àdúgbò tiyín gẹ́gẹ́ bí àwọn kan ti pè láti olúpò yìí láwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn wípé àwọn kan ariwo wọn ní night club kò jẹ́ káwọn gbádùn tá a sì ti ṣiṣẹ́ lé lórí tí àlàáfíà sì ti jọba ní àdúgbò náà bóyá náà ní nǹkan kan tàbí òmíràn náà tí a fẹ́ fi tó wa létí náà ẹ̀yin lẹ́ni ètò yìí ó ẹ máa pè sí orí ètò náà.

wọ́n yẹn tẹ báyìí ṣe ń darapọ̀ mọ́ ètò ìfún ìgbà àkọ́kọ́ iléeṣẹ́ kọ̀ǹga agbọ́mọgbẹ́ wells radio 89.3 FM náà lè ń gbọ́ yìí ètò tí ó sì ń lọ lórí afẹ́fẹ́ ó lè à ń pè ní ní ìpínlẹ̀ ọ̀yọ́ ní abala tí a wà yìí ó ní bí ó ṣe ń lọ ní àdúgbò tiyín tí ẹ̀yin náà lè pè láti ilé láti jẹ́ kí a mọ àwọn ìpèníjà àti àwọn àdojúkọ tẹ̀ ní àdúgbò tiyín tí ẹ fẹ́ kí ìjọba ọ̀yọ́ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ kí ó mọ̀ sí kí ó sì gbé àwọn ìgbésẹ̀ ní ipa rẹ̀ àwọn nọ́mbà tí ẹ fi lè fi darapọ̀ mọ́ ètò lẹ́ẹ̀kan sí 0916-893-1000 tàbí 0915-3334-893 bákan náà lè pè sí 0911-333-3393 ẹ kú kalẹ̀.

ẹjẹ́ ń fi èyí tó yé létí pé tí ẹ bá fẹ́ kí a wá sí àdúgbò yín láti wá wo nǹkan tó ń ṣẹlẹ̀ tàbí ká wá fojú rí tàbí ká wá ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò nọ́mbà tí ẹ lè pè sírè tàbí tí ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín tí ẹ lè fi ránṣẹ́ sí 08091173397 lẹ́ẹ̀kan sí ẹni tẹ́ fẹ́ kí a wá sí àdúgbò yín láti wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu yín tàbí láti wá wo bó ṣe ṣẹlẹ̀ gangan ẹ lè pè sí nọ́mbà tàbí kí ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí 08091173397.

bí a ti máa ń sọ lórí ètò ó jẹ́ ojúṣe gbogbo wa tí a bá ní fẹ́ kí omi wọlé kí àgbàdo wọ ṣọ́ọ̀bù ní àsìkò òjò tí a wà yìí gbogbo ara gbọ́dọ̀ máa fi ojú ṣọ́rí ojú alákàn fi ń ṣọ́rí nípa àwọn tó ń da ilẹ̀ tàbí ìdọ̀tí síbi tí kò yẹ ní àdúgbò inú mi ti ẹ̀dùn nítorí pé ní bí ọ̀sẹ̀ bíi mélòó kan sẹ́yìn làwọn màmá kan pè wá láti àdúgbò kan ní ọ̀nà ẹlẹ́yẹlé pé àwọn tó ń kó ilẹ̀ kiri ládùúgbò àwọn ò rí wọn mọ́ fún ìgbà díẹ̀ ṣùgbọ́n inú mi dùn pé láìpẹ́ ni wọ́n tún bẹ̀rẹ̀ iṣẹ́ padà tí wọ́n dẹ̀ ti gba òǹtẹ̀ ìjọba láti máa kó ilẹ̀ àti láti lọ máa dà síbi tí ìjọba fi ọwọ́ sí nítorí náà ẹ ò ní orí ọ̀fẹ́ kankan ẹ ò ní àwáwí kankan láti máa da ilẹ̀ sí ojú àgbàrá wípé torí pé bóyá ẹ rí àwọn ọkọ̀ ìjọba kó wá kó ilẹ̀ àdúgbò títí yín ẹ má jẹ́ kí a ṣe bẹ́ẹ̀ gbogbo náà la dẹ̀ ní ojúṣe láti rí pé à ń mójútó àdúgbò wa kí àwọn kan lọ̀rọ̀ sí kán yẹ wá máa dalẹ̀ sí ojú gọ́tà àdúgbò tiwa léyìí tó lè fa omi wọlé àgbàrá ya ṣọ́ọ̀bù.

gbogbo àwa landlady gbogbo àwa landlord ní àdúgbò kankan la gbọ́dọ̀ máa foríkorí lóòrèkóòrè láti mọ ibi tí ètò ààbò dédúró ní àdúgbò tiwa láti rí pé gbogbo àwọn tó ń lọ tó ń bọ̀ ni à ń fojú sí láti máa dá wọn mọ̀ nígbà tá a bá rojú tuntun tí ó ń ṣe tó ń rìn gbèrègbèrè kiri kó jẹ́ ojúṣe gbogbo wa láti bá irú ẹni bẹ́ẹ̀ wípé ta lẹ fẹ́ gan kí lẹ̀ ń wá ládùúgbò yìí torí èmi ti ṣe ní àkàwérí mo ti ṣe lápẹẹrẹ rí i pé ó níbi kan tí mo lọ ní àdúgbò kan inú wáyà kébù la ó gbà wọlé tí mo ṣe ń lọ bó ṣe ń bọ̀ láwọn ó ti tó yàn bíi méjì mẹ́ta tán bàbá kí lẹ fẹ́ ta lẹ fẹ́ rí gangan wọ́n sì tọpinpin mi débi tí mò ń lọ wọ́n sì rí pé lóòótọ́ ènìyàn ni mo wá rí ènìyàn sì jẹ́ tí mo mọ̀ rí tó sì mọ̀ mí rí tó sì lóhun mọ̀ mí rí ni wọ́n tó padà lẹ́yìn mi gbogbo náà la gbọ́dọ̀ ìgbà yẹn gan tí mò ń sọ yìí ọ̀rọ̀ ètò ààbò kò tí dojú rí tó báyìí nítorí náà níbi tó wá dé dúró yìí gbogbo wa la lẹ́tọ̀ọ́ gbogbo wa la ní ojúṣe láti rí pé gbogbo àwọn tó ń gba àdúgbò wa tó ń rìn gbèrègbèrè kọjá à ń bi wọ́n pé ta lẹ fẹ́ kí lẹ fẹ́ ṣe kí lẹ wá ṣe ládùúgbò yìí gangan.

àti bá ń sọ lọ́pọ̀ ìgbà wípé gbogbo wa náà ni ìjọba nígbà tí ìjọba bá gbé apá tiwọn táwa náà gbé ojúṣe tiwa tó rákò ṣe ojúṣe tiẹ̀ ni gbogbo nǹkan yóò máa lọ dédé bí a ti kọ̀wé rẹ̀ àti bí ó ṣe yẹ kó rí. Èyí tí mo fẹ́ tẹnumọ́ ni wípé nígbà tí a bá ń ṣe ìtọ́jú àdúgbò tiwa tá à ń mójútó ètò ààbò ládùúgbò tiwa yóò ran ìjọba lọ́wọ́ láti jẹ́ kí ètò ààbò ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ kí ó lè ṣeé ṣe.

bákan náà la ni ojúṣe náà gẹ́gẹ́ bí aráàlú nípa ètò ìmọ́tótó àdúgbò wa hygiene the personal hygiene the environmental hygiene of our area of where we stay láti rí pé a máa da ìdọ̀tí síbi tí kò yẹ ká da ìdọ̀tí sí àwọn tó bá rí pé ó fẹ́ máa gbèrú gbèsè bẹ́ẹ̀ ká tètè jẹ́ kó mọ̀ ká tètè pariwo lẹ́wọ̀n lórí pé kí wọ́n yé ṣe bẹ́ẹ̀ mọ̀ nítorí pé nígbà tó bá délẹ̀ tán ó lè fa àjàkálẹ̀ àrùn bẹ́ẹ̀ ni ó lè fa kí omi yalé.

láìpẹ́ láì jìnà ni a kúrò ní abala kìíní ètò yìí tá ó sì bọ̀ sí abala kejì níbi tá a ti máa sọ nípa bó ṣe ń lọ ní ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn ìròyìn yàyò yàjò àwọn tí ó ti ṣẹlẹ̀ àwọn ìgbésẹ̀ tíjọba ti gbé àwọn nǹkan tí àwa jọ ń fojú rí àti tí a gbọ́ lẹ́nu àwọn aráàlú nígbà tí a lọ káàkiri káàkiri tí a bá ti dé láti òkè lọ́hùn a máa bọ́ sí abala kejì ètò yìí.

bóyá ojú òpó ni kò tọ́ ni bóyá ìpè dẹ̀ ń jára wọn ni àwọn òpè yẹn ṣàfẹ́ ń wọlé ṣùgbọ́n ṣàn rebété ni ó ń fẹ́ wọlé ṣùgbọ́n rebété ṣùgbọ́n ẹ má jẹ́ kó súnmí ẹ má jẹ́ kó rẹ̀yìn ẹ gbìyànjú láti máa pè títí ẹ ó fi wọlé tá a lè gbóhùn yín láti bá yín sọ̀rọ̀.

ẹ̀ka bọ̀ padà sí iléeṣẹ́ kọ̀ǹga agbọ́mọgbẹ tó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye láti ẹ̀ka ìpolówó ọjà wa. Ẹ ṣeun tí ẹ wà níbẹ̀ tí ẹ sì ń gbọ́ wa. Bí mo ti ṣe ẹlẹ́rìí fún yín pé tá a bá ti rí láti òkè náà tí a ti lọ polówó ọjà, a ó bọ̀ sí abala kejì ètò yìí tí à ń sọ nípa bó ṣe ń lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́.

láàrin ọ̀sẹ̀ tó kọjá lári pé gbajúgbajà ajàfẹ́tọ̀ ọmọ ènìyàn Vincent Otse tí àwọn èèyàn mọ̀ pé Very Dark Man ó wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́. Kí ló wá ṣe nípínlẹ̀ Ọ̀yọ́? Ó wá ṣe ìfẹ̀hónú hàn, ó wá mọ akitiyan ìjọba, kí làwọn ìgbésẹ̀ tí ìjọba ti ń gbé? Ṣé ìjọba kan dákẹ́ lórí ọ̀rọ̀ àwọn ọmọ tó wà ní àhámọ́ yìí ni, tí wọn ò mọ bí wọ́n ń jẹun, bí wọn ò jẹun, pẹ̀lú àdúrà òjò òtútù tó ń fẹ́, òòrùn tó ń ràn, bóyá ẹ̀fọn jẹ wọ́n, bóyá kèké ń gé wọ́n jẹ, bóyá ejò tiẹ̀ ṣáwọn gbogbo oríṣi nǹkan tí a ò tiẹ̀ lérò ló lè máa ṣe àwọn ọmọ yẹn nínú igbó burúkú tí wọ́n wà yìí. Kí lóde tíjọba wa káwọ́ gbéra tí wọ́n fi ń wò bẹ́ẹ̀? Àrípé àwọn kan ṣe ìkìlọ̀ fún Very Dark Man má wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́, ọmọ Edo ni ẹ, ìpínlẹ̀ tiẹ̀ ni kó lọ, kó lọ máa tójú bọ̀ nǹkan tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Ṣé wọ́n jiyàn gbé nípínlẹ̀ tiyín ni? Ṣùgbọ́n ó ní rárá o, eléyìí à ń sọ nípa àwọn ọmọ kéékèèké sẹ̀, àwọn ọmọ kéékèèké tó yẹ pé wọ́n lè jẹ́ ọmọ tiẹ́, wọ́n dẹ̀ lè jẹ́ ọmọ tèmi, ọ̀rọ̀ wọn ó gbọ́dọ̀ ká wa lára. Gẹ́gẹ́ bí òsì ti ṣe ìlérí, ó wá pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí wọ́n wà tán wà lẹ́yìn rẹ̀, ṣùgbọ́n a rí pé àwọn kan kọjú agan sí wọn, wọ́n gbókùn tí wọ́n pé nípínlẹ̀ Ọ̀yọ́ iṣẹ́ àní ẹ̀lẹ́rìn ẹ̀lẹ́yàn fáńdá bó ṣe wù yín, tí ó sì fẹ́ kọ́kọ́ mú ìjà àti àìgbọ́ra-ẹni-yé wá, ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ yìí tó yẹ pé wọ́n sì tẹ̀síwájú pẹ̀lú ìfẹ̀hónú hàn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ akitiyan, wọ́n dé iléeṣẹ́ ìjọba tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí alákòóso wọn jẹ́ Ẹnjínà Ṣèyí Mákindé, wọ́n sì yọjú sí wọn, wọ́n farahàn, wọ́n sì bá wọn sọ̀rọ̀, tí wọ́n sì jọ ṣàlàyé ọ̀rọ̀ fún ara wọn pé kò wu àwọn náà gẹ́gẹ́ bí ìjọba, kódà àwọn ò tí ì lójú oorun láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀, pé ọ̀dùbà tó bá dẹ̀ tó ní ìyanjú tán náà lọ́kàn àwọn tó balẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó wà ní ìṣèjọba lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé bó ṣe ṣàlàyé. Lẹ́yìn ọ̀rọ̀ yìí ni gómìnà ṣe àfọmọ́ rẹ̀ ìpèlọpọ̀ akitiyan ló ti lọ tí ó yẹ pé gbogbo ẹ̀kọ́ náà ni a lè máa san lórí afẹ́fẹ́, ṣùgbọ́n ibi tí ìgbìyànjú ti dé báyìí ọ̀pọ̀ àwọn balẹ̀ pé kò sí pé àyẹ̀ṣẹ̀ ń dúnàdúrà àbí àyẹ̀ṣẹ̀ ń sákàkiri láti mú gbogbo nǹkan tí àwọn agbésùnmọ̀ ìbá ń fẹ́ fún wọn kí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kí ó tó ní ìyanjú, pé akitiyan àti agbára ìjọba ó ka láti rí pé a rí àwọn ọmọ ìgbà padà ní ayọ̀ àti àlàáfíà láì sí ìfarapa fún ẹnikẹ́ni nínú wọn. Nínú èyí tí nígbàtí Very Dark Man náà tó wá ń dá ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lóhùn Ẹnjínà Ṣèyí Mákindé, òun gan ni òun gan ṣe tán láti darapọ̀ mọ́ àwọn tó fẹ́ wọ inú igbó yẹn lọ, tí ìjọba bá gba òun láyè ìjọba sì jẹ́ kó yí pé kò le tó bẹ́yẹn rárá, pé láì sí pé a tún ń fi ẹ̀mí ẹnikẹ́ni wéwu yàtọ̀ sáwọn tó ti wà nínú igbó yẹn, pé wọ́n jáde ní ayọ̀ àti àlàáfíà.

gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ají ṣe bí ọ̀yọ́ láàrí ọ̀yọ́ kìí ṣe bí bábẹ́ nìkan. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn náà ti ń lu gómìnà ní ọgbọ́n ẹnu tó sì ń kan sára sí pé ká ní ọ̀pọ̀lọpọ̀ gómìnà ni dípò kan yọjú kí wọ́n bá àwọn tó ń fi ẹ̀hónú hàn kan dípò kan bá wọn sọ̀rọ̀. Ìṣe ni wọ́n máa lo àwọn ọlọ́pàá tàbí àwọn ẹlẹ́ṣọ́ àbò mìíràn láti tú wọn ká láti má gbọ́ nǹkan tí wọ́n ń sọ. Wọ́n kí gómìnà wa kú àfi ọmọ ènìyàn ṣe, wọ́n sì ń gbàdúrà pé yóò ṣe àṣeyọrí lórí ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí àti ní gbogbo ìdáw

bákan náà nínú ọ̀sẹ̀ tí a lò kọjá tán yìí pàápàá jùlọ ní òpin ọ̀sẹ̀ tí a lò kọjá tán láti rí ìṣẹ̀lẹ̀ abàmì kan tó ṣẹlẹ̀ ní ìlú Ìgbòho lẹ́yìn àwọn tán kó ní oríire tán sì wà ní ibi tí wọ́n ti wọ̀n sí tí wọ́n tí rí wọn gbà padà ní àwọn kan tó lọ jí àwọn kan gbé tí wọ́n jẹ́ ọmọ Ìgbòho láàrin ìlú Ìgbòho tán sì kó wọn pamọ́ lára àwọn tí a gbọ́ pé wọ́n kó ni a gbọ́ pé arábìnrin kan wà bẹ́ẹ̀ tó diwọ́ sí dìsẹ̀ sínú àti àwọn mìíràn bẹ́ẹ̀ léyìí tí ajàgbàgbara ni tí a mọ̀ sí akínkanjú ní ilẹ̀ Yorùbá ọ̀gbẹ́ni Sunday Adeyemo tí a mọ̀ sí Sunday Igboho tí ó sì jáde léyìí tó fún wọn ní wákàtí méjì péré wípé gbogbo àwọn tó bá wà ní àkàtà ó lọ bá àwọn Fulani tó bá fẹ́ gbogbo àwọn tó bá wà ní àkàtà yín tí ẹ ti mú lọ́nà àìtọ́ ó yá ẹ lọ dá wọn sílẹ̀ láàrin wákàtí méjì bí kò bá rí bẹ́ẹ̀ ẹ̀yin náà ẹ rí ọwọ́ ní tí ó ṣẹlẹ̀ sí yín a sì gbọ́ wípé láìpẹ́ láì jìnà lóòótọ́ lóòótọ́ kò pé wákàtí méjì tí wọ́n fi yọ̀ǹda gbogbo àwọn tó wà ní àkàtà wọn. Òun ni mo fi sọ ṣáájú lábalẹ̀ ètò yìí alákọ̀ọ́kọ́ wípé ètò ààbò yóò ti di ojúṣe gbogbo wa o kò sí pé ẹnìkan gbé níbìkan ẹnìkan wá ń yẹ̀ sílẹ̀ rárá gbogbo wa láwùjọ mójútó ẹ ò rí pé ní ìlú Ìgbòho ní kankan ní tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ bíi káàkiri láwọn ìpínlẹ̀ mìíràn náà ló ti jẹ́ pé àwọn ti ń jàjàgbara fúnra wọn láì ṣẹ̀ṣẹ̀ dúró dé ìjọba tàbí àwọn iléeṣẹ́ ọmọ ológun tí wọ́n fi ń rí pé tí àwọn ilé ìbá ti dé tán ti ń dúnkòkò mọ́ wọn káwọn náà dìde sí wọn ọ̀pọ̀lọpọ̀ gbà náà làwọn agbésùnmọ̀ míì náà sì ń sá padà tí wọ́n rí pé àwọn èèyàn wọn ti ní ẹ̀hónú àti ìkùnsínú wọn dẹ̀ ti múra lẹ́dẹ̀ wọn wípé dípò tẹ́ fi kàn mọ́ gbé wa lọ bó ṣe wù yín yẹn a kọ̀ọ̀kọ́ jọ tiẹ̀ kọ́kọ́ bára wa mú nǹkan lẹ́nàá bàtà àwọn náà agbésùnmọ̀ mi náà sì rí pé ọwọ́ táwọn èèyàn ń gbé wá ó ti yàtọ̀ sí titẹ́lẹ̀ àwọn náà lè ṣiṣẹ́ láabi wọn mọ́ bíi titẹ́lẹ̀.

bí mo ṣe sọ ṣáájú tẹ bá lé ohun tí ẹ kọ́ tẹ fẹ́ yẹ kí a mọ̀ tó ń ṣẹlẹ̀ ní àdúgbò tiyín abala ìkejì tí a wà lórí ètò náà kò ní túmọ̀ pé kẹ má lè pè ẹ lè pè sórí àwọn nọ́mbà yìí 0916-893-1000 bákan náà ni ẹ lè pè sí 0915-33-34-893 bákan náà ni ẹ lè pè sí 0911-34-893 0911-33-33-893

nípa ọ̀rọ̀ ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ tí a sì ń sọ̀rọ̀ nípa rẹ̀ lọ́wọ́ yìí náà àti ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ Oríire léyìí tí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tán sì wà ní àhámọ́ àwọn agbésùmọ̀mí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe àfọmọ́ rẹ̀ wípé kò ní sí àyè fún àdúnàdúrà pẹ̀lú àwọn agbésùmọ̀mí ibi tí wù kó mọ́ wípé torí pé akitiyan ìjọba àti ohun tó wà ńlẹ̀ ó tó láti rí àwọn ọmọ ìgbà padà láyọ̀ àti àlàáfíà. Èmi wá ń rọ̀ wá pé gẹ́gẹ́ bí olùfẹ́ àti olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí kí a túbọ̀ máa fi àdúrà ran ìjọba wa lọ́wọ́ àti gbogbo àwọn elétò ààbò tí wọ́n wà lójú iṣẹ́ náà. Bákan náà ká máa fi àdúrà ran àwọn ọmọ wọ̀nyí lọ́wọ́ àti àwọn olùkọ́ wọn nítorí pé wọ́n lè jẹ́ àwọn èèyàn tiwa náà. Olúwa kò jẹ́ kí ìṣẹ̀lẹ̀ láabi kí ó ṣẹlẹ̀ sí ẹnikẹ́ni nínú wa. Àwọn tí ó sì ti ṣẹlẹ̀ sí Olúwa yóò bá wa dóòlà wọn. Àdúrà wa ni ká máa fi ran gómìnà lọ́wọ́ àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀.

lára ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí ẹ lè jẹ nínú iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́. Ó náà ni pé ẹ ó máa rí àwọn ìfitónilétí information, ẹ ó máa rí àwọn orin tẹ ó máa gbádùn àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì entertainment. Ẹ ó máa gbọ́ ìròyìn news. Bákan náà lè ó jẹ́ pé ẹ̀yin náà wá ní àǹfààní láti jẹ́ ara ohun tí à ń gbé sí afẹ́fẹ́ nípa pípé wọlé sórí ètò kíjọba gbóhùn yín. Wọ́n mọ nǹkan tí ẹ̀ ń là kọjá ní àdúgbò tiyín, àwọn nǹkan tí ẹ̀ ń fẹ́ àtúnṣe sí, àwọn nǹkan tí ẹ fẹ́ kíjọba kí ó bá yín mójútó, tí ẹ ti gbìyànjú ṣùgbọ́n tó kọjá agbára tiyín. Nítorí náà ẹ má jẹ́ kó súwa, ẹ má jẹ́ kó rẹwà láti máa pèsè orí ètò.

0: tutu iran le kele ke awon ni won ni efun esin lo ni are sisa agbo lo ni kike gbangban gban ilekun ti won abaka baba nla ta ni nje siru lekun be olohun olodumare mo mo tun ti de iwo loba to npa mi mo iwo loba to nso mi lo to nso mi bo loba to ju gbogbo awon tan pera awon loba aye lo iwo loba to fo ba je iwo loba to le yoba ku oni ko oba to da wa leyo toto pelu ede ti ojora won oba to tin be ki bebe to ma be
1: iyo si le
0: o na ni o tun ma wa ngba ti oba to ni siran bebe ma
1: ori o
0: oba kan soso ni oba ta won muslimi pe ni allah
1: ori o
0: awon onigbagbo pe ni jehovah mi ma o la won elesi kan abalaye la won pe lolodumare oba ta kiki oba agbani tin finu mi so gbon oba amani tin fi mama mi oba oro ni to wa si nkan ori ale mi fi ma so npe leyin re olohun aya to fi wo olohun o aya bi nti baba to olohun ti o tun ma to Odumare tan e je nbere ki ta tori oludasile kan ni wa yi ikan ni West Radio 89.3 FM ikan ni agbon magbeta e ta kale si alaafin avenue ni Oluyole Estate ni Lebdan ẹni tí olódùmarè gba owó rẹ̀ dá ìkànnì sílẹ̀ ìyẹn mọ̀mọ́ wa nínú olúwa bébí ṣe máa ń pe mọ̀mọ́ nìyẹn a ní mọ̀mọ́ wa wà lì ní àbádé mọ̀ sí àdúrà kan lèmi kú máa ń ṣe fún ìyá yìí ní dá ìyá yìí o ṣe kárí ọ̀gá wọn di ìkànnì mú. Ni wọ́n jẹ́ adarí wa ní
1: àyè
0: ọ̀gá wa. Ayọ̀ Emmanuel Ojo nìyẹn. Ọ̀gá tiwa tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa. Ní burúkú wọn náà kò sì ní bàjẹ́ fún yín o. Ṣé kárí àwọn ọ̀gá tó ń mójútó gbogbo ètò. Kò tó ń jáde nílé iṣẹ́ wa.

àwọn tí kíkí tọ́ sí. Ǹjẹ́ gbàgbé rẹ láíláí? Àwọn náà gbórí wọlé pọ̀ ẹbí ẹni àkànlére. Ìyẹn MC Adéda. Mọ́lá Ọlá Àyá. Ògbóǹta ìgbé agbóǹsáfẹ́fẹ́. Àjọ wà nù kulu báyìí ni. Bẹ́ẹ̀ lẹ̀gbọ́n mi ń sọ mi lọ́wọ́. Wọ́n sọ mi lójú. Ìyàwó àgbà wọ́n ń sọ́lé Olódùmarè. Àkú ní Tẹnugó bí ọ̀wọ̀ lágbára olóyè báyìí lá. Ẹ jẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ ètò iyo. Gbogbo àwọn. Àwọn eléèbó ń pè lọ́jọ́ Monday. Kò sí é mọ̀ gbọ́ ni fáwọn. Ó kí yín nínú. Ọjà tẹ́ ti yín ókè làlàlà tẹ́ ti. Kí gbogbo ẹ̀yin òǹrajà náà. Ó kí gbogbo ẹ̀yin ìyálà. Jẹ́ ẹ̀yin ibà. Àtàjèrè báyìí lẹ́ máa ta. Ìjọ ọjà kò ní jẹ kó wà yín o. Ó kí gbogbo ẹ̀yin tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ níṣẹ́ yín ni lọ́dọ̀ tèmi. Èmi ṣe máa ń san gbogbo ọjọ́ mẹ́jọ tí n bá ti lórí ọ̀fẹ́ àti. Fún Àsódùmarè ti parí tán yányán nìkan máa darí wá sọ́dọ̀ yín. Yóò ní lẹ́jọ́. Ìyẹn máa jẹ́. Tí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ níṣẹ́ ọwọ́. Ó kí yín nínú ọ́fíìsì tẹ́ ti ń gbọ́ wa yìí. Àsódùmarè ó bá ń ṣe fún yín. Ó kí gbogbo ẹ̀yin tí. Ẹyin náà jẹ mọ́ṣẹ́ ilé. Ẹlé tó aburú òní wọlé tọ̀yìn wa lágbára Olódùmarè. Ó kí yín nínú ilé epo yìí. Níbi ẹtí. Lókè làlàlà. Pẹ̀lú ògo Olódùmarè wàhálà òní jẹ́ ti nínú ilé iṣẹ́ epo yìí. Ó kí gbogbo ẹ̀ní bá ṣe máa ń gbọ́ ètò yìí. Ó kí gbogbo ẹ̀yin onímárúwá náà. Ní Mikira. Ó kí gbogbo ẹ̀yin onímọ́tò ògbóró. Fún yín. Pẹ̀lú ògo Olódùmarè. Ẹ ní. Ó sì ní kọlù ẹ̀yin náà lágbára Olódùmarè. Láyọ̀ tẹ́ fi lé sínú àlẹ́ padà wọlé lágbára Olódùmarè. Ọ̀rọ̀ ti já. Jáde máa wẹ̀rí kí. Adédàmọ́ láti tóbi.

àwọn èrò òkè láńgbòdó. Ìrẹ́rẹ́ ti kẹ̀kẹ́ gbogbo ìlú wà yìí pé ọkùnrin arúgbó kan fún mi kí ó sì tó di pé àkùkọ ìsáájú. Ní ọjọ́ kejì gbogbo ìlú ti rọ́dé, wọ́n bo ilé mi ṣíkan ṣíkan. Nígbà tí mo sì rí pé inú ilé kò gbà wọ́n mọ́, mo bẹ̀rẹ̀ sí tẹ ẹni títí tí ẹni fi tán. Lẹ́yìn náà mo sì tún bẹ̀rẹ̀ sí ẹni wáyá kiri. Mo yá 50 kí n tó sinmi. Síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó dúró, ọ̀pọ̀lọpọ̀ ni ó gun orí igi, ọ̀pọ̀lọpọ̀ ni ó. Wọ́n dàbí ọ̀kẹ́ ìmọye ẹyẹ ẹ̀gà tí wọ́n ń jẹ ayé wọn lórí igi ọ̀pẹ. Láìpẹ́ ọ̀rọ̀ sí gbogbo wa, ó wípé mo gbé sànà dànù, mo gbé òmíràn dé, mo gbé ọ̀tún etí yín ṣe. Nígbà tí ó wí báyìí tán, gbogbo wa pa lọ́lọ́, ó sì tún bá ọ̀rọ̀ rẹ lọ. Ó ní àrùn kò ṣeé kà, iṣẹ́ ọwọ́ Ọlọ́run kò ṣeé ní kò níye. Nígbà tí mo kọ́ yọ sí yín, ẹ̀rú bà mí. Nígbà tí mo sì súnmọ́ yín, ẹ̀rù mi fò lọ. Nígbà ní ìsáájú, mo ronú pé ìgbà tí gbogbo yín bá máa fi kú tán, gbogbo ti tàn kò sì ní sí àpapọ̀ tí wọ́n fi kan pó sí yín. Ẹ̀yìn inú mi dùn pé mo rántí pé gbogbo yín kọ́ ni ẹ ó fi ọwọ́ rọrí kú. Ọ̀rọ̀ tí ó sọ yìí bí àwọn tí ó ń gbọ́ nínú o, pé wọ́n fi ọwọ́ rọrí kú ní tèmi o, wọ́n fi ọwọ́ rọrí kú ní tèmi o. Ṣùgbọ́n bí wọ́n ti ń sọ èyí, ó ju ọwọ́, ó dáhùn, ó wípé odódó ọ̀rọ̀ bí ègùn ni ó ń rí. Bí ègùn ni ó ń rí lọ́dọ̀ olódodo ọ̀tá ayé. Mo fẹ́ lẹ́nìkan o mẹ́rin bí ẹ bá lè sọ wọ́n fún mi. A jẹ́ pé mo jẹ̀bi èyí tí mo sọ ni o. Wọ́n a jẹ́ pé ohun tí mo wí ni kò yé yín. Àwọn ìbéèrè mi ni èyí. Mo fẹ́ kí ẹnìkan dìde tí òun yóò kú gan-an fún mi. Lẹ́yìn náà mo fẹ́ kí olúwa rẹ̀ tó sọ irú ikú tí yóò pa òun. Yálà àìsàn ni, yóò ṣe òun ni, tàbí kí igi ni yóò dá pa, yóò gbé òun lọ. Lẹ́yìn eléyìí pẹ̀lú mo fẹ́ gbọ́ ibi tí olúwa rẹ̀ yóò sì kú sí. Yálà ojú ọ̀nà ni, tàbí inú yàrá, ìdálẹ̀ ni, tàbí ìlú yìí ni. Ó ń kẹrin ní èyí kí olúwa rẹ̀ sọ fún mi lẹ́sẹẹsẹ ohun tí yóò ṣẹlẹ̀ sí òun láti bá ọjọ́ ọkú òun, kí ó má sì gbàgbé àti sọ fún mi ìgbà tí òun yóò fi ẹsẹ̀ kọ, ìgbà tí àìsàn yóò ṣe òun, ìgbà tí ìjà yóò dé bá òun àti ẹnikẹ́ni. Iye ọ̀tá tí òun ti ní sẹ́yìn àti iye ọ̀tá tí òun ó tún ní sí láyé yìí. Ọ̀pọ̀ aláǹgbá ni ó da ikùn délẹ̀. A kò mọ èyí tí inú run o. Ẹni tí a fẹ́ ni a mọ̀, a kò mọ ẹni tí ń fẹ́ ni. Kò sí ẹni tó lè fèsì kan, nítorí kò sí ẹni tó mọ ọjọ́ ọkú rẹ̀. Kò sì sí ẹni tí ó mọ ẹni kò sí ẹni tí ó mọ ibi tí òun yóò kú sí, tàbí ohun tí yóò ṣe okùnfà. Ti rí pé kékẹ́ pamọ́ wa lẹ́nu, ó dáhùn ó ní mo wòye pé ẹ dákídákẹ́ ni èyí pé ọkọrọ ayé ọwọ́ Ọlọ́run ní nbẹ̀. Ìbáṣe pé ó wà lọ́wọ́ ènìyàn ni, àìsàn tálíkà kò bá sì ti sí rárá. A kò bá ti gbúrò ìyọnu, kò bá sì ti sí ìránṣẹ́ pẹ̀lú. Oníkúlukú ni ara rẹ̀, ayé ìbá sì burú ju èyí lọ. Ọ̀rọ̀ rẹ̀ yìí yà wá lẹ́nu púpọ̀, gbogbo wa sì ń yí
ohun pada a bere si wipe ooto ni e ma ba oro yin lo baba ooto ni o e ma ba oro yin lo baba okunrin na ba bere si itan re so o legbe mi gbogbo mo ti ri okun mo ti ri osa ru omi kankan ko tun ba mi mo oju mi ri nkan mo ti so fun yin lana bi mo ti jiya nigba igbe keji ti mo lo si mo si wi pelu bi mo ti se pinu pe n ko ni jese ode mo lile kan sugbon mo fe so fun yin o ileri ti mo se ni ileri lasan le o o se ni ojo kan bayi akoko awere ti le ni o si je pe ki n to ji nitori lati igba ti mo ti di olohun ironu ko je ki n sun loru ni akoko ti mo ti igbe odede le keji ti awon obirin ilu wa ri pe mo ti di olowo ogunlogo won lo n wa si lo bere si wo wa si ile polo po iyawo ni mo ni nitori won ko wo iwa mi owo owo mi ni won fe mo mi lara won a mo wi pe bi o ti le n fi ibon na wa ri afi dandan bi a ba fi o ma bere si ri iwo de mi ati iwo ajagidi jagan ti mo fi n ba awon ohun ati awon eranko lo ninu o oko kan ni won bere si lo o to be ti o fi je pe ni owuro ojo ti mo n wi yi iyawo me odo mi okan ninu won ni mo si mo lile ti mo tun da wole bere bayi iranse oba kan lode o o wole ti o si fun oba n pe mi eleyi ya mi lenu mo si dide mo wo ewu dandogo mi mo de vila okoto arun mota mi mi mo mura odi ile oba bi mo ti yo si erin o wi pe akara o gun yesi emi na ni ki olorun bun yin lemi o si tun pe mi leke emi na si tun dan pe ke gbo ke to o ma be yin mi leketa pelu kara ogun emi na si tun fesi bayi pe kabiyesi kara ogun ni oruko mi ni tooto bi oruko mi ti ri na ni emi paapa ri oso ko le dara elebo logun o si le ri mi gbese wa joku legbe mi leyin igba ti mo joko tan o ba koju si mi kara ogun mo ni ise kan lati be o ise pataki sini sugbon kin to so ise na papa fun o yo le se fun mi o fe ma ti idake tan nigba ti mo fesi bayi pe kabiyesi oro kekere ni eyi ibi ti o ba wu efufu lele ni dari igbesin ibi ti o ba si wu olowo eni ni ran ni lo ibi kibi ti e ba fe ran mi ileri ti mo se yi ileri alaini ronu ni mo ti bo sinu awon oba un o si bere si oro yi so wipe omo mi nje iwo mo pe ko si onkan ti nbe ninu aye yi ti o koja alafia nje iwo si mo pe ko si ohun ti ju ki eniyan ran iru re lowo awon nkan mejeji won yi niye lori ju wura ti fadaka lo nitori won ni yi ki baba mi to ku a ma so itan kan fun mi lemo lemo nipa oba ilu kan ti o wa ni apa igbo orumole oruko ilu na ma je o so pe oba ilu yi ni nkeke kan lowo ti ma fi fun awon ogbojo ode ti o ba lo si ibe ko kuku daruko nkan na fun mi sugbon na baba nkan na ba bo si owo oba koba ni alaafia yo poju oni yo si lokiki ninu gbogbo niwon bi mo si ti ri pe
Iwo je ogboju ode ti o lokiki ti okiki re si kan kari gbogbo aye nitori igba le o so de ninu toru mo le iwon yi pelu ayo ni mo fi pe o loni o mo si be o tokan tokan pe ki iwo ki o ke langboju na fun mi ki o si gba nkan na wa lati owo oba be nigba ti oba so oro yi eru ba mi gidigidi nitori pe ti o mo pe onirunru nkan ni a n gbo nipa oke langbodo yi n ko si ni ireti be to si bori kẹni to le lo de ilu na paapa oluwa re yi o ni lati la igbo irumole koja igba ti oluwa re ba si la koja tan ni o to sese bere irin a ko si le mo ilu ti nbe ni inu aye yo ni awon ara ebe ma n gbo akuko ti o ba n ko ni isalu orun eyin na le mo bi okan sugbon niwon agba ti mo ti se ile ti fun oba pe ki o ran mi nibi kibi ti o ba fe ran mi oran dadan ni kin lo o mo dam si eyin ni baba wa o to si ni eyin agba so ni nigba ti e wi pe bi omode ba ni aso bi agba o mo tu ba mo si ri pe nisinyi wa yi bi oju mi ti bi opolopo nkan seyin to sibe e ti fi ogbon mi mo ti mo ti si se ileri fun yin bi mo fe bi mo ko mo ni lati lo ni o mi ni n o lo ṣugbọn nkan kankan wa ti mo fe ki e se fun mi mo fe ki ilu ka ki pe awon ogboju ode miran bi emi ki won wa ran wo a lowo ki a jo wa lo si ilu yen eyin na papa ko ti to o ye ki eran se si awon ilu miran ti nbe ni agbegbe wa pelu ki awon ogboju ode inu be jade wa fun irin ajo si oke langbe yi o pari ilu loya ibi ti a ti mẹnu duro lori iwe ti a n ka ti a pe akọle rẹ ni ogboju ode ninu gbo orumole eyi to to di se mo pe mo ti so fun gbogbo eyin ololufe eto yi na ati gbogbo eyin ti eto akagbadun yin ibi ta tun mu lose yi ni a pe ni awon ero oke langbodo mo ti ni ka e ma kole gege bi ase lase leri gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ lórí ètò yìí gẹ́gẹ́ bí wọ́n sì bá wa sọ ẹ kú mọ̀ pé ìwé tí a fi ẹnu rẹ̀ tì dáadáa tó ló wúra dáadáa ni wọ́n gbélé pé ìbéèrè bí mẹ́ta àbí mẹ́rin tó bá jẹ yọ́ǹbẹ̀ ẹni tó bá ṣe dáadáa ó kò ní pé mọ́sánpò rọ́wọ́ mi èyí tó mu gúgúrú fẹ́ẹ́gún ẹ̀bùn tó ṣe dáadáa náà ni ó tún jáde lórí ìwé tí a tún mọ̀ yìí lè tí a pè ní. Àmọ́ kí n tó máa lọ sí abala kejì lórí ètò ẹ jẹ́ kí n kí àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọ́n ń ṣe alátìlẹyìn fún wa dáadáa kí n kí wọn o.

0: ẹjẹ ma riri awọn ti wọn ran wa lọwọ lori eto
1: won
0: se daada fun wa lori eto
1: e
0: latori mama wa ta n se daada da kan fun mi layajo boya bi ose to lo lo
2: oye kuwe empe so
0: Ọlá le gbagbe ni ninu ore.
1: Ọlá
0: iya wa Ayo yin pẹru Ogun nu.
1: Ọlá
0: won fi ilu United Kingdom don fi se ibugbe.
1: Ewe
0: ba nse toju Oluwa Femi Olulade Wixin.
1: Good day la wa gbagbe ai.
0: Ogo Olodumare won ni gboku yin so iwo wa le wa ba. Kan se daada o.
1: Lajide.
0: Yin yin kan se mi.
1: Ai
0: se daada.
1: Olajide.
0: Olodumare.
1: Ni
0: tanu gbo osu kan ma ri fi pomo lara. Owo ni tonowo yin.
1: Asha.
0: Yo te rin ki.
2: Mi do mi ate.
0: Tan di akere.
1: Olodumare. La se so lo ja gbagbo.
0: Ta da eba. Ki ma ki baba mi daada.
2: Ta ku me ra.
0: Se paro nu ti ferati outfit
1: o sa ni
0: tan fun mi la ambassador
1: le ja na ma un pe ko ni fa lomo
0: e ba se
2: ni a mi pe ni
1: o tu mo si ko
0: Ahmed
1: o ba bi mo tu
0: o ba je ti niyan ma gaji ile abinu woro ni ayeye ni le badi
1: lo ma je ka mu mu ma le so mo won ko wa bo mi so mi to mi ba
0: ni nje gbagbe
2: iye ma me wa
0: yin laila we gbogbo oke padi
1: wa
0: na nse daada fun wa
1: omo si le
0: na ni baba Abdulsalam
1: ki ya sa
0: wa laaji to sese de nu
1: le wole jade
0: le na nse daada fun wa
1: meje
0: eyin bo ala so niyan
1: ojo mo go
0: ti ma se festive
2: yewe fuwa e a na yewo gani
0: ni won wa
1: si
0: ni baje fun yin lagbaro Olodumare
1: ale asiri agba gbogbo dada eba ola jure
0: bam bam bam bam melo la fe ka melo la fe da ko
1: ola jude
0: Olodumare ko ma ba n dupe lowo gbogbo yin
1: e la wa gbagbe asa
0: yin to ma gbogbo
1: ke wa ola
0: won tan ba ti n se lowo won ti e kokko fi le bayi na eto yi
1: ola
0: tan ba n se nkan daada ta mi lo won ra ma se lo won si ma gbo eto yi la pa
1: ka asa ibile wa civilization
0: lo ma ki oloye John Ola odi are re oni baje fun iwo baba yo ati mi ya Kausara Aladi eni mo lete
1: ninu wa shadi le won tu
0: pick ma
1: ya wa
0: tuju ko GCI na wa
1: to ba mu de biaro ti oni na wa wa jadura fun ya wo sinu omi wa yo mi ton mu
0: pa bam bam bam o to ye pe la koko yi
1: ti lo dese ya
0: eto yi ni won ma gbo bayi
1: so wa ni tori ko ma gba
0: bi o se je ma lo abala keji lori eto yi
1: gẹ́gẹ́
0: bí mo ṣe máa ń sọ gẹ́gẹ́ bí mo sì ṣe máa ń wí lórí ètò
1: yìí. Ọlàjúdé.
0: A ní ìpolówó ọjà báyìí náà ni àgúnmu òwò.
1: Ọlàjúdé la wá
0: gbà. Da
1: gbe asa idile wa
0: la jo ba egbe wa si kan ni
1: ta wa gba gbe asa
0: e gbe wa sori eto yi gangan
1: idile wa civilization lo ja gba gbo ta da e
0: Wọ́n dà kò yẹ ẹyin oníléèwé lẹ o. Kò yọ gbogbo ilé ìjọsìn náà lẹ̀. Ẹyin onílé iṣẹ́ ńlá ńlá kò yọ ẹyin náà lẹ̀. Nìkan ni agbọ́n mọ̀gbẹ́ta kún fún mi ọgbọ́n ìmọ̀ àti òye. Ẹ sì rí pé ẹ tà báyìí ní kọ́kọ́ tàkọ́ mi ẹranko gógó tó ta. Ó sì dà. Adédọ̀mọ́ Ọlọ́lá àyá ó ti wà ń sẹpẹ́ báyìí. Owe lẹ́sìn ọ̀rọ̀ tá a bá ti mú ìpè.
1: Tálá ń ṣe.
0: Mo bá ṣe máa ń ṣe tẹ̀ bá ti pè wọlé owe lẹ́sìn ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́sìn owó.
1: Ọlájú.
0: Ọlọ́ bá sọnù òwe gbà náà. Ẹ dárúkọ yín àti agbègbè tẹ̀ ti ń pè wá. Yálẹ̀ yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́.
1: Òyìnbó ló ṣe wé.
0: Kì í sì pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó wọnú okú lu. Adédàmọ́ ló mọ bá yín parí ẹ̀.
1: Ọlájú
0: ṣàlàyé. Ẹ bá ti gbà yóò mọ bá yín parí ẹ̀.
1: Òyìnbó ló ṣe wédiwé. Ọlájú ti pẹ́ ti pẹ́.
0: Ọlájú. Ẹ̀gbọ́n mi bú ẹ̀. Kẹ̀rí pé itọ́ sọ fún mi.
1: Ṣàlàṣe.
0: Ó tó wá. Ẹ gbé mi ayé àbí.
1: Adé mọ rí gìtá.
3: Ọlájú ṣàlàṣe.
1: Ẹṣin ti dá ayé ti pẹ́ ti pẹ́.
3: Ọlájú ṣàlàṣe.
0: Àbádẹ́ ẹ̀ bá ti gbà Adédàmọ́.
1: Ìfọwọ́ àgùnmọ́ tó.
3: Ọlájú ṣàlàṣe.
1: Ìlú ti dá.
0: 0916-893-1000. Ele kejire 0915-33-34-8093. Ele ketare 0911-33-33-8093. Eje nto mo le kan si. Abe sese mu ero ba ni soro yin te fe tesi. Abe ti sese n dara ko mo wa fun igba koko ori bala so mo. Owe lori eto ti a pe ni eto akagbadun ero ba ni soro to ja si kan ni agbon ma 6 893 1000 elekeji re 0915 33 34 8093 elekerin re abi eleketa re 0911 33 33 8093 ti ipe ba tin wole amoju ero mi ma ba n gbe ipe hun. Hello. Hello. Hey. Awon baba wa Yoruba won ani okele akobu won ni ra won obe ni ba n gbe hun. Hello.
4: Oh.
0: Owe lesin oro.
4: Oro lesin wi.
0: Toro ba so nu nko.
4: Wi lati wa.
0: Oruko yin ati bi e tin pe wa yi.
4: Ah,
0: e ma binu emi na ti so ngba ti mo tin gori eto mo ti ki gbogbo eyin to je pe Ogun ta dise yi lati asolo ani.
4: Ohun ka ni sare toko ere le baba.
0: Ohun ka koko. Ohun ka koko so bayi pe atabo atako ekun.
4: Atabo atako ekun.
0: Beeni.
4: Atabo atako ekun.
0: Beeni ba won agbalagba si sonu beyin agbalagba si sonu.
4: Mejeji lo
0: nija lowo. Mejeji lo
1: nija lowo eseun. O to di pon ka won ku baje. O aye ti pe ti pe.
0: Hello. Hello e ti wole.
1: O to di pon wa.
0: Dada mo lo la aya se ntan win so o se o ba mu ba npe mic n soke so ba mu be. Atabo atako ekun.
5: Se yi ogun ta debi ti. Bi kan lana bo se wole nu to I am number 1
0: ko ni si wahala
1: logo odu
0: wala ma ba npe ipe ma ba npe iku. Hello.
6: Hello baba mi o to le ya si o ni jeje asaru saru ni
0: iya wa apa bi ran wa na la ya si ka sa mo ya bi o da ni ka ya ya ku ya
6: e ko ku ma le re ma bo re mi se nu
0: ami olohun ami olohun
6: Dúpẹ́lẹ́ wà àwọn olùgbẹ́wẹ́ wa o. Òkè òkè láwọn máa lọ ní pọ́lọ́.
0: Àmì ọlọ́run, àmì ọlọ́run. Kẹ́ wá yìí. Ìbára wa Ọlájídé Abọ́sẹ̀dé.
6: Ohun kàkẹ́ta.
0: Ohun kàkẹ́ta sọ báyìí pé kí ló ń kàkẹ́ta sọ? Àti àwọn ní ohun kàkẹ́ta sọ báyìí pé aṣòro owó.
6: Aṣòro owó bí àrùn ìdílé.
0: Bí àrùn ìdílé.
6: Bẹ́ẹ̀ni.
0: Tẹ bá ṣe dáadáa ìyá wa àjẹgọ́.
1: O tún ti dá ayé tipẹ́ tipẹ́. O tó di pọ́n wá.
0: Máa bá ń gbé ìpè tí ìpè bá ti ń wọlé.
1: Àti ike o.
0: Hello. Hello ẹ ti wọlé.
7: Àbílẹ̀ kò kó ẹgbẹ́ Dásọ́lá sàgbọ̀n ìyá ìṣà lórí afẹ́fẹ́.
0: Ìyá yìí, ó mọ̀ tó jọ mẹ́ta.
7: Ọmọ wa ń dúpẹ́.
0: Ọpẹ́ náà láti ọ̀pá.
7: Bàbá rí bí ètò ẹ̀ka tuntun tó ń jẹ lógún.
0: Ọlọ́run òkú lè wá bí ó ṣe wá kójó ń ṣe kẹ́yìn náà máa yẹ ibìkan náà lókè mi mọ́ ibìkan tèmi náà ò lè wá sórí ètò.
7: Lọ́rùn ọlọ́run.
0: Àmì ọlọ́run, àmì ọlọ́run.
7: Bẹ́ẹ̀ni kí ló ń kà kẹ́ẹ̀dógún.
0: Òun kà kí lẹ pé.
7: Ìkẹ́ẹ̀dógún àbí ètò bẹ́ẹ̀.
0: Ìyá wa òun kà kíní sóun kà kẹwàá.
7: Ọdọ bá mi kẹwàá.
0: Ìkẹwàá pátápátá. Ohun kàkẹ́ wa sọ báyìí pé àkísà ti lo ìgbà rí. Kó tó ṣe kí ni? Kó tó dèrò
7: àtẹ́tẹ́. Arúgbó so gerí.
0: Tẹ́ ẹ bá ṣe dáadáa ìyá wa jẹ gbọ́.
3: Ọlájú ṣàlàyé.
1: Ọlá náà fi ń ṣàná gbà kan.
3: Ọlájú ṣàlàyé.
2: Fáfá yẹn mi ò.
0: Yero ba ni soro to ja si kan ni agbon ma gbe. Ko lo ma nfi e onu ran gba ti ma ku lori eto.
5: A fi lu so ngba.
0: Ala won pe pe pe pe ko wole.
8: Olajusara.
0: Ya wa kan pe mi.
5: Adolu no fi lu so ngba kan.
8: Olajusara.
5: Ba jo ma lo bre.
0: La tojo ko ni.
5: Nayo nu.
0: Ele ojo na ni.
8: Olajusara.
5: Ka ju.
0: E na le gbon wa kan na tun pe mi lati Oyo sati ba na pe be. Awon bi meta za na pe mi alawon ma nbiyanju oju opo wa ta ba nseto lowo
5: ogusona
0: to ise dun to bo se ma wu awon ka won da si awon iraye wole o
5: nko na ngba kan
0: se ma gbiyanju e wo na ni
5: ba bi po yin
0: bo ni ngbe o ewo ni ngbe sa gbe kan na hello hello e ma e ku ro le o owe lesin oro oro ba so nu nko oruko yin ati be tin pe mi
9: Ibrahim lati Ijebugbo.
0: Ibrahim lati Ijebugbo onka onka keje onka keje so bayi pe apa e kan pari e kini won ni apa se apa kini won ni apa se
9: Apora.
0: Apa o se kini egbon wa?
9: Apora.
0: Te ba gba aje se dada.
5: Seyin.
0: Ola aje mo. Hello.
8: Ojusara
5: se. Bo du no fi se bengba to ma lo ku kin po ju.
8: Ola
0: ba ba n gbe ipe ti ipe ba tin wole. Hello.
10: Ola shoro.
0: Oro le. Ashi owe. Owe la ma bi shawaru e.
10: Mo go je mi ta fo to o.
0: Iya.
10: Esun soro ni.
0: Esun ya wa. Esun gan mo ti fe mo lori ami Olorun ami Olorun. Ato me ni kokan tin lo ni sirin o. O ka ke mi so ka ke wa.
10: Facebook wa sisile.
0: Facebook wa e ma wo mi. E ma wo mi. Mi lapa kan bi kan e si ma wo Adedamola Alaya na lapa ki le pe
10: ki la ku si Facebook
0: e West Radio 89.3 FM fan page
10: there I o akindi
0: o nka kini se yi ogun ta de ti mu o o nka kini Onkakarun so bayi pe kilo nkakarun so Onkakarun so bayi pe won ni arode ku won ni leru be ni
10: ara ninu mo ni leru
0: ara ile eyan lo tun mo ni leru iya wa O si wahala mo ti gbo yin
5: ka to ma lo ku kin po ju
8: olaju sarase olaju
0: gbogbo nkan ti yi pada
5: o to di
0: gbogbo eni kokan wa ni a ni ori ki
5: calendar de
0: o si lawon nkan ti won se ninu dile wa ta gbonju ba
8: olaju sarase
0: olaju ti gba gbogbo edanu ma lo tan
5: osi
0: mama mi to pe mi wole tan nisin ti awo tan lana apete
5: o gba ko
0: ola ni awon omo won ni won ti yo ogun tanu ku leyin oko
8: osalase
5: o to di po pe
0: kaye ojo ngana omo ketuketu ti e ni nbe nwaju mi
5: oruna
0: ile kokan lo ni ori kiki da ma bi nkiyan
5: bi nkawa
0: gbogbo e olaju ti gba danu ma lo tan kiru ya sabi to je yawo temi ni si ko mo ke awon omo
8: mi osalase
0: bo lo ti fe rori kini bo lo ti fe mo tawon fe ki o ki dile oko omo keke
5: oruna bi nkawa gati
0: oruna ti ya iyawo baba mi
8: olaju osalase
0: oloyo
5: ojo
0: oruna ti ya ke yo ngi
5: abi mo ba
0: ti ma nfori dole bayi ti mo nfi pako na le bayi
8: Olaju
0: ya iba bere oriki ara mi o si ma ro bi ara keko aso
8: Olaju
0: ma ba n gbe ipe
5: o to wa di mo gba go ti ra soke lati wori o
0: awon egbon wa ta jo wa nu kulu igan boya mi le ke oriki idile o
5: o to di popo designers
8: Olaju salase
0: o to je pe opo nu won ilaji so Sokoto ni nte mole.
11: Ori popo designer.
0: Mi wo Sokoto bi bi iro ni.
11: Hello. Ibo fasa won si.
0: Ibo te si ni won fasa ti nle. Hello.
12: Hello, I
0: feel too. Olorun lo ma n to baba wa.
12: Ogbeni. Ti ka je ti lati ko la pata.
0: Lati ko la pata. Kuni baje baba, o we lesin oro baba.
12: Oro lesin owe o.
0: Oro ba so nu ko baba wa.
12: So, oro owe lati wa o.
0: O ka kini so nka ke wa baba wa. Bayi pe kilo nka kerin wi. O nka kerin so bayi pe ateri mole.
12: Ateri mole mo nto wa.
0: Lo se kini?
12: Ateri mole mo nto wa.
0: Te ba se daada baba wa je gbo.
11: Olaju salaje. Agba sanu la.
0: Olaju sa. Wọ́n láwọn apá àbì kan lórílẹ̀-èdè Brazil.
11: Ẹjọ́ kágbá ṣàánú
0: la. Wọ́n lérò bóyá wọ́n làwọn lójú ń bẹ̀ ní. Wọ́n ti ẹ̀ ní wọ́n ń sọ Yorùbá lápá. Abẹ gan.
11: Kàdó ti ara.
0: Àwọn ẹ̀gbọ́n wa gan táwọn máa ń rìnrìn àjò afẹ́ káàkiri.
11: Mo làárò.
0: Àwọn náà ń rò fún mi.
11: Ọlájú
0: ṣàlà ṣe.
11: Torí bọ́lá.
0: Ọlájú ti gbá gbogbo ẹ̀dànù máa lọ tán ń bí.
11: Kúdé.
0: Gbogbo wa la fẹ́ mọ sọ mi dẹ̀ mi dẹ̀.
11: Ọlájú dé la wá gbàgbé àṣà ìdílé wa. Ọlájú dé.
0: Ìfẹ́ ti wọlé o. Ẹ̀ló. Ẹ̀ló ẹ ti wọlé.
13: Owó lẹ́sí. Ọ̀nà bá sọ ni.
0: Òwe láàfin ṣàwárí rẹ̀. Orúkọ yín àti ibẹ̀ ti ń pè wá.
13: Fátímọ̀ Yusuf láti Omíyalé. Ẹ kú ètò.
0: Fátímọ̀ Yusuf láti Omíyalé.
13: Ẹ kú
0: ètò. Sómi ọjọ́ Sátidé ń sí òòsà àyà ilé o.
13: Ọ̀yà ilé o.
0: Ẹ má jẹ́ òyà ilé. Orí ní tó bá fi lè ya. Kán bá lè.
13: Ẹ kò lè jẹ.
0: Yóò níwájú ta lè mí.
13: Yóò níwájú ọ̀dọ̀ yìí. Ọ̀rí ọlọ́run lè jẹ́
0: Ònkà kẹsàn sọ báyìí wípé kí ló ònkà kẹsàn sọ? Wọ́n ní Abérúlájà.
13: Adérúlájà.
0: Abérúlájà.
13: Adérúlájà.
0: Abẹ́rúlọ́jà.
13: Atẹ́ẹ̀rúlọ́jà.
0: Ẹ mọ ònkà mi.
13: Ìkẹjọ́ ìgbọ̀ dáadáa, ìkẹjọ́.
0: Ìkẹjọ́ sọ báyìí pé wọ́n ní à ń pọ́n ikúlé là ń ní ọ̀fọ́ sẹ̀.
13: À ń pọ́n kúlé là ń
0: pọ́n. Ìjọba ní ọ̀fọ́ ló sẹ̀ wọ́n pọ́n kúlé nù. Ikú ń jẹ́ ikú.
13: À ń pè lóró olé.
0: Là ń pè lóró olé, ìyá yìí ní fi ń ṣàwátì ẹsẹ̀
11: wọn. Tunde la wa.

0: Ọbẹ̀ àti dágbére lórí ètò lórí Adédàmọ́ lánà ó kí wa.
1: Kíyà sáré wọ ìjàdé.
0: Lórí wọ́n wá bá wa lálejò lọ́dún. Lọ tòní ẹjẹ́ ń gbá.
1: Ẹ̀ẹ̀mejì.
2: Bójú ọmọ ọkọ̀ ọmọ
3: ẹ̀ẹ̀rù ó dá o. Ọ̀pẹ lọ́wọ́ ẹ̀ẹ̀rù ó dá.
0: Ẹjẹ́ máa lo àkókò láti fi kí. Ìwà lórí ètò yìí, àwọn ọmọ ní kéèyàn má dakọ àwọn. Àwọn gbà tó ń ṣe àyájọ́ ọjọ́ bí wọn lónìí ń dakọ yín. Kò sí nǹkan kan tẹ́ fún alábẹ́nu wọn sì fẹ́ jẹ́ dá. Àwọn náà ní mọ̀ fi kí. Mr. Sadiq Ọláwálé Akànnì. Alákọ̀ọ́lá Nàìjíríà Enterprises. Ní wọ́n ń tà nílé iṣẹ́ ọ̀hún. Òrùlé páànù ni wọ́n ń tà ń bẹ̀. Gbogbo lábú owó kò ní bàjẹ́ lágbára Olódùmarè. Òní ni àyájọ́ ọjọ́ bíi Mr. Sadiq Ọláwálé Akànnì. Ìjọ tọjọ́ ọdún ọdún ni tó wá bọ́ sí ọjọ́ Mọ́ndé tá a ń ṣètò gangan. Ọ̀pọ̀lọpọ̀ ọdún báyìí lẹ́ẹ̀ṣẹ̀ láyé. Ẹ̀ níratí ọdún ní bú sẹ́kún lágbára Olódùmarè. Ogún tẹ́ ti ń jù lọ́nà ayé òní padà jù yín lọ. Ẹ̀ ní sunkún lórí. Àwa tá a jẹ́ olólùfẹ́ yín ò ní sunkún lórí yín. Àjáde ìwọlé kò ní jẹ́ ti yín lágbára Olódùmarè. Lílọ bíbọ̀ yín kò ní já. Bàbá Ali Amin Àrẹ̀mú ni mò ń fọn rere rẹ̀. Bàbá Abdullahi Àdìsá olóko mi nu. Nàmù Àníkẹ́. Ẹ bá gbọ́ pé mò ń fọn rere yín. Ẹgbẹ́ yín ti pè mí láàárọ̀ bó ti ti lórí ọ̀bẹ àti kí wọn. Àmọ́ èyí tí mo ṣe yìí, ìyàwó wọn olórí Mariam Àníkẹ́ ló ní ẹ gbọdọ̀ mọ́ dakọ̀ ọ̀rẹ́ yín lórí ètò. Ẹ fún mọ̀ pé kì í fẹ́ jẹ́ kí èèyàn dakọ̀ ọ̀hún. Lọ́jọ́ tòní tíṣẹ́ on the 22 nínú oṣù kẹfà. Ìbò bí ń dakọ̀ Mr. Sadiq Ọláwálé Akànnì. Ìgbà ọdún kó dàbí ọdún kan lágbára Olódùmarè. Ìyẹn mọ̀ tí lọ àmọ̀ tí yọ yẹn nìyẹn. Adédàmọ́ Ọlọ́ọ̀lá Àyá ìmọ̀ràn yín ní sókí lórí àṣà kẹ̀sì. Dárúkọ yín kẹ bá wa kí gbogbo àwọn olólùfẹ́ ètò àti gbogbo àwọn ọ̀gá wa nílé iṣẹ́ ìkámọ́ dágbére lórí ètò.
4: Ẹ àwọn bàbá wa mọ̀ pé ilé ni àti kẹsàn-án òde. Ẹ já gbìyànjú gbogbo ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa. Ẹ kọ́ wa ní ẹ̀kọ́ àti àṣà láti ilé. Ẹ jẹ́ kẹ́yìn àwa Gen Z àwọn ọmọ kéékèèké ìsìn ká mọ̀ pé àṣà dà púpọ̀. Ẹ jẹ́ kí n ṣe báyìí náà.
0: Ó yẹ kí n fa ènìyàn.
4: Torí pé mo sọ Ìbò.
0: Ẹ
4: mọ̀ bínú.
0: Àìsè ìbò
4: ló bínú. Ẹ dákun. Ẹ mẹ́rin ọ̀la lè kan. Èmi ọmọ kẹ́tùkẹ́tù ọmọ kẹ́tùkẹ́ láàrin ọmọ amẹ́yẹ mú kankan. Ìgbé òmù yín retí ọjẹ́ bu wọn ní sójẹ́. Èmi lọ́mọ ọ̀bẹ́ mi sùn tán. Gbogbo ẹnu mo fi máa ń sọ ọlọ́wọ́ bọ̀ lọ́gẹ̀ èmi lọ́ga.
0: Ẹ tó bá pera rẹ̀ lọ́gọ Ọlọ́run. Sámúntàn lọ bí tí wọ́n ti ń tọ́jú àwọn tó kù díẹ̀ káàtó fún ni. Ọlọ́run ò lọ́gàá. Ẹ bá sì lọ́lọ́run ṣe mistake àṣìṣọ ọ̀rọ̀ ni. Ọlọ́run èyí ṣàṣìṣe o. Èmi ó dédé mi ó ti máa mẹ́nu tèmi ló fún tọ̀sẹ̀ táàtò fi máa pàdé lọ́sẹ̀ tí ń bọ̀. Pẹ̀lú ògbó Olódùmarè ẹ̀ ní gbọ́kú síbi ìbínú ò sì ní ránṣẹ́ ọ̀fọ̀sẹ́ ní kọ̀ọ̀kan yín. Ìrì àtàrà láàfin máa pàdé. Ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ mi 08075207464. Ire o.

0: èmi àti àwòjọ́rajì jẹ́
1: ó dẹ́kọ̀. Bàbá ọlọ́run ó bá ń kẹyìn torí kò rọrùn o kò rọrùn ká mọ̀ púrọ́.
0: Láti jẹ́ bàbá.
1: Ẹ sì ṣiṣẹ́ lọ ṣe kò síbi tọkùnrin èjárí wọ̀ lórí pé kò sà lè pèsè fúnlé. Ọkùnrin mi ìlú tó wà kì í ṣe pé ó wù pé ó mọ̀ dúró tí ìyàwó rẹ̀ àtàwọn ọmọ
0: ṣùgbọ́n torí àtijọ́ àti
1: mú kí ìyá mọ̀ jẹ wọ́n lágbára ọlọ́run ẹ kúrẹ́ òkò délé. Gbogbo ìlépa yín ní rere lọ́lọ́run ọba yóò fàṣẹ sí yóò sì wà lọ́rẹ̀ mi ẹ ní ṣe sílẹ̀ fọmọ ẹlòmíì jẹun lágbára ọlọ́run nígbà tí ṣọmọ bá jiná àtẹyìn àtàwọn ìyàwó. Lágbára ọlọ́run náà lẹ́jọ́ jẹ́ wọn ní sọ pé wọn ní kọrin ó dìgbò ṣe
0: fún yín
1: lágbára ọlọ́run gbogbo ìlépa yín ọlọ́run ọba yóò fi àmì sí lágbára ọlọ́run ẹni tẹ o ẹni tí o ẹ sì mọ rówó fún wa
0: tòràdúrà bẹ náà ni. Kò sí owó tó bèè ni náà ẹ tún gbà lọ́wọ́ àwa bàbá
1: yìí. Ọlọ́run ló jórí bẹ́ẹ̀. Ọlọ́run ló jórí bẹ́ẹ̀.
0: Jẹ́dẹ́rì obè kankọ́ lábá ní ebi tó ń bá dé yìí òun ò nílò ọkùnrin mọ́ làwọn èèyàn bá ní
1: ẹ̀fà
0: sí ẹ̀sọ́ mà ẹ̀rọ ìnílò ọkùnrin mọ́ wọ́n ní ònílò ọkùnrin kí ni mọ́ mọ́ ọ̀tọ̀rẹ̀ jẹ́ ńbẹ̀ mọ́ jẹ́ ńtọ́ sórí ìgbà tí ìpọ́dún méjì mẹ́ta tàbá tó rárá bíi lọ́ba ní dádì tí wọ́n wọlé ṣe jáde
1: ó lè nígbà
0: ó ní ọkọ̀ òun tí òun ṣẹ̀ṣẹ̀ fẹ́ ni wọ́n jà ebe ẹ̀ nílò ọkùnrin mọ́ ni ọlọ́kùnrin lọ́bọ kì í jẹ́ ńbọ ọkùnrin lọ́bọ kò í jẹ́ ńbọ ibo ọlọ́kùnrin ti bọ kò í jẹ́.
1: Kamọ́pùrọ̀ ẹ̀yin kan náà ní lọ́wọ́.
0: Ẹ mú
1: ẹ̀yin kan ní lọ́wọ́.
0: Tayọ̀ wà ní lọ́wọ́ àtọkùn àtọmi ewó ni ò ní lọ́wọ́.
1: Gbogbo alájọ ní lọ́wọ́ tá a ṣẹ̀rù ṣùgbọ́n
0: àwọn kan
1: orí bá kan. Ọlọ́run sàmọ̀ ń bọ̀ mú àná mo bá sọ fún bàbá olóyè mo ní àkàn lè sọ pọ́ lọ́n sojú ṣáájú ẹ̀yin ọkùnrin gan ọlọ́run kẹyìn o gbogbo ẹ̀ náà ni. Bóbìnrin ṣe ṣe kìràkìràkìrà pé ẹ bá ní ẹwò ní àwọn tó lówó lówó lówó lẹ́yìn ìlú yìí lágbàáyé ọkùnrin ló pọ̀ jù ń bẹ̀ o. Obìnrin náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀
0: o. Obìnrin náà lówó.
1: Ṣùgbọ́n àwọn ọkùnrin
0: tọ́lọ̀ ń kẹ́ wọn gidi.
1: Ọlọ́run pọ́n ọkùnrin lé ipò orí yẹn ó ṣàti fún yín kọ́ mọ́ bá yín jù.
0: Sẹ́rí a lè fojú wò bẹ́ẹ̀ náà. Ká bá wo àwọn ibòmíràn náà ara àwọn obìnrin tọ́lọ́run tó sípò gíga.
1: Ìsọpọ́lọ́ ọlọ́run tó àwọn obìnrin náà sípò gíga.
0: Ó sì
1: pọ́n
0: wọn lé. Bẹ́ẹ̀ni lọ́pọ̀
1: wọn lé. Bọ́ṣe wà ń pò gíga abẹ́ ọkùnrin náà lọ́wọ́.
0: Abẹ́ ọkùnrin. Jẹ́ tí wọ́n á tún lẹ́kan sí ọ ìwọ́kọ̀ yìí. Mo mọ àwọn ibì kan tó jẹ́ pé àwọn obìnrin yẹn lọ́lọ́run bọ́lá lé lọ́wọ́.
1: Abẹ́ ọkùnrin náà wọ́n wà.
0: Owó ọlá tí wọ́n á níyẹn àwọn ẹni tó wá fà wọ́n kọ wọn sókè. Ipò náà ni wọ́n fi wòrí dọ̀.
1: Abẹ́ ọkùnrin náà lọ sí wa.
0: Tó túmọ̀ sí pé ọlọ́run ń gbóbìnrin náà ga.
1: Bí ṣe ń gbọ́kùnrin ga. Kò sẹ́ tọ́lọ́run ò gbé ga o. Ṣùgbọ́n ọlọ́run kàn ṣe tó ṣe pé ipò pé ẹ̀yin sáà ni.
0: Olórí bẹ́ẹ̀ni
1: bẹ́ẹ̀ni. Ọlọ́run jogún ẹ̀ fún yín.
0: Jogún ẹ̀ fọkùnrin lóòótọ́ ni.
1: Atọkùnrin àtobìnrin kò sẹ́ni tọ́lọ́run
0: ò gbé.
1: Ṣùgbọ́n pé ẹ̀yin un lolórí un ọlọ́run ti jogún ẹ̀ fún yín pé ẹ̀yin ẹ̀ṣá gbà yín ná.
0: Òótọ́ ni.
1: Báwọn kò bá sọ̀rọ̀ wọn lọ́kùnrin lọ́lọ́run sọ́dọ̀ ọ̀rọ̀ lọ́run rí.
0: Ó bẹ̀rẹ̀. Wọ́n ní
1: egun rẹ̀ ti rán.
0: Wọ́n lẹ́ni ó bèrè béèrè lọ́fẹ̀ẹ́ ti
1: gbọ́.
0: Ó mọ̀ pé àwa ni àwòrán lọ́ọ̀ni.
1: Bíbí ọjọ́ gbogbo wa làwòrán náà ẹ mọ́dúnrà rẹ nù.
0: Tọ́ bá ti rórí àwọn ọkùnrin ó ti ri pé mórí ọlọ́run ti rí nù. Tọ́ bá rẹ̀ sí ọkùnrin ẹ̀ sí ọlọ́run ti rí nù.
1: Ẹ̀yọ́n bẹ́ẹ̀ mọ dúnra inú ẹ̀yọ́n kan sọ ó ní báwo ṣe gbà mo ní kí ni ìwọ ọrọ lọrin tó ń bọ pọkùnrin lọlọrun.
0: A sì ń rí àwòrán rẹ̀ látara wọ ọkùnrin.
1: Gbogbo ìṣẹ̀dá tó jẹ́ níyàn lọ́lọ́run dá láwòrán rẹ̀ yálà lọ́kùnrin àbí lóbìnrin ẹ lọ́wọ́ àbí
0: jókòó. Ọwọ́ níbi tí wọ́n sọ sí un sórí àwa làwòrán ọkùnrin. Wọ́n wá mú ẹ̀yìn jáde látara wọ ọkùnrin.
1: Ẹni náà lámọ̀ọ́rin lágbára ọlọ́run lọ́rọ̀ kan inú wa kún dùn ni fẹ́yìn ọkùnrin àti ọkùnrin àtobìnrin kò sí kan nínú wa tó lè dáyé ṣe ọlọ́run jọ dá gbogbo apọ̀ ni káyé ó lè dùn ọlọ́run sì jùjọ máa bùkún gbogbo wa yóò fún wa lọ́gbọ́n tá a fìjọ mọ̀ gbé. Ètò yín ètò wa ẹbí aláyọ̀ ó náà ní bá fẹ́ ṣọ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó ṣe pé n ti ń ṣe àǹfààní fún mọ̀lẹ́bí ó náà ní jáde lórí ètò yìí èèyàn mi tó wọlé nìsín náà. Òun náà báyìí nìsín àbí ẹ̀rí nǹkan adúpẹ́ lọ́wọ́ ọlọ́run.
0: Mo parí ọ̀rọ̀ rẹ o. Bí nǹkan mo.
1: A ti gbé mi. Ibi tí a ti ń bomi ọgbọ́n mu tó ṣe pé lórí mọ̀lẹ́bí àwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tí mo ń dájà lẹ́nu mọ̀lẹ́bí to se pe ori eto ina lati mo ngbe yewo to se pe pelu ori ofe olorun ati awon ololufe wa eh ton mo sogbon kale eh atawa na lori eto yi eh ti gbogbo e fi mo se gere baba debo ati ya debo la toka lori eto yi
0: bene
1: o ti je bo se nde o ti se gbe borun die a yo gbe filani obin ni gbe borun
0: eh oro baba debo mo ti gba kini ah so ijo mo pe gberaga baba debo po lo ba bere si yi kondu bi yawo re ba ni eyin wo ba ki lo tun sele ya debo o se am je pe eyin na oni lo la bi eku apoko je wa ni baba debo ni o ki lo to de oda ki won ba ni to e ta won fe ni pe ki gbogbo eyan ba won da si mu da o ma san ni bele
1: wo si da
0: ko wa ni o wa ni to wa be ni pe e ma bo awon eyan wa ni kale won fe ba yi da si
1: mo si wa la e se mo wo bi te tin bo e je sile ku fun baba debo ati ya debo tori ijoba akoko eh ka tugbon ti won gbede loni e se mo yin ku nbe o

0: ọ̀rọ̀ yìí àbómi ó jọ bí eré ni.
1: Kò kí ń ṣeré o.
0: Ó sì jọ bí àwàdà.
1: Kò kí ń ṣàwàdà.
0: Kò sì ṣàwàdà. Mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ ọ̀run.
1: Kódà ó ju mẹ́wàá lọ.
0: Ṣé wọ́n pé báwọn kan ṣe ń sinú? Bàbá Adébó tún gbìyànjú tó fẹ gbẹ̀rún mẹ́ta lẹ̀ tírí tọ̀sán. Ẹlòmíì ò ní fi nǹkan
1: kan lẹ̀. Ẹlòmíì ò tiẹ̀ ní fi nǹkan kan lẹ̀. Ó tiẹ̀ ní fi nǹkan kan lẹ̀.
0: Irú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ náwó pé bàbá lòun.
1: Ṣùgbọ́n kankan tèmi máa ń wò ní pé nígbà tá a bá là ń tọ́jú ilé Ọlọ́run, à ń tọ́jú òjíṣẹ́ Ọlọ́run. Èmi ò sọ pé kò dáa o. À ń tọ́jú àyíká, à ń tọ́jú àwọn ọmọ aláìní. Nígbà tá a sì fi ojú ṣe wálẹ̀ nínú ìdílé tiwa, tá a fìyàwó lẹ̀ tá a tọ́jú ẹ̀, tá a fàwọn ọmọ lẹ̀ tá a tọ́jú ẹ̀, ẹ dákun gbogbo tá à ń ṣe yìí torí ta la ṣe ṣe.
0: Sọlọ́ngàn lè tẹ̀wọ́ gbaru ọ̀rẹ́ báwọn.
1: Sọlọ́ngàn lè tẹ̀wọ́ gbaru ọ̀rẹ́ bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ o.
0: Kí ló ń sọ yìí?
1: Torí oore ṣe kárí mi ni wọ́n ń pè nǹkan yẹn.
0: Bẹ́ẹ̀ ni àwọn
1: àpẹ́mi náà ń bẹ ní gbogbo.
0: Adántamọ́ Adánlé.
1: Kí láǹfààní owó tá a ní, ọlá tá a ní.
0: Tí ó hàn lára ọmọ.
1: Tí ó hàn lára ìyàwó.
0: Tí ó hàn lára ọmọ.
1: Tí ó wà lára ọmọ. Ó jẹ́ dẹ́rìn pọ̀ nígbà wà ń kékeré. Máa nǹkan, bàbá nǹkan lọ́ọ́ máa ń kẹ. Èèyàn sọ mi wà mọ́ báyìí. Bàbá yẹn sanra bíi tèmi báyìí. Táwa náà tiẹ̀ mọ̀ pé a padà yọkùn báyìí. Bàbá tá a sọ yìí, ó sanra bíi tèmi tó yọkùn. Ìyàwó ẹ̀ wá yọ lọ́jọ́ kan. Ṣẹ́mọ̀ ó wá ṣiṣẹ́ ní ọ̀nà àdúgbò wa lọ́dún náà. Mi ò lè gbàgbé. Nígbà tí ìyàwó ẹ̀ wá kì, kí n gbé ọ̀rọ̀ yẹn kiri, ìyàwó ẹ̀ wá kì. Ìyá mi bá wo ìyàwó rẹ̀ títí. Ó ṣà wò ó. Mo ti ìyá ẹ ti rí nǹkan tẹ ẹ fẹ́ sọ ọba dákẹ́. Nígbà wa dọ̀ wa lẹ́, ìyá ní kí láǹfààní kò tọ́ yọ tí ìyàwó rẹ̀ rí bó ti ṣe rí. Bàbá ni ṣé ìwọ́mọ bọ̀ yóò bèrè yóò lára ni wọ́n lè rọ́ọ̀dì kò tọ́jú.
0: Ìyàwó.
1: Tí a bá ti ń rí lára wa, kán mọ́ rí lára ìyàwó wa náà, kán mọ́ rí àpẹẹrẹ tó da lára ọmọ náà. Ẹ jẹ́ àtọ́jú ìyàwó àtọmọ wa. Àwa bàbá ojúṣe wa ẹ jẹ́ ká mójútó.
0: Ojúṣe wo ṣe ká mọ pamọ́ lẹ̀.
1: Bẹ́ẹ̀ni, oní máa fi rí bẹ́ẹ̀ ń gbà mí ló máa fi rí bẹ́ẹ̀ ń gbà mí. Tẹ́ fi mọ rí tí ọkùnrin mi tí obìnrin mi tí ó bẹ̀rẹ̀ sí mọ́ lọ rèé challenge ọkọ ẹ̀ pé tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń ṣe. Ìyá Ọlọ́run lè bá ń ṣe nínú ilé náà ni. Ṣẹ́ni pọ́
0: ọ̀rọ̀ àbùkù ni.
1: Ọ̀rọ̀ àbùkù ni.
0: Ọ̀rọ̀ àbùkù ni. Ṣé ti ẹ̀ rí ọ̀rọ̀ Ọlọ́ngàn sọ wípé ilé wa
1: àkọ́kọ́?
0: Ó ní ẹni tí ò bá lè pèsè fún ilé rẹ̀ aláìgbàgbọ́n sàn jù lọ. Torí àìmọye aláìgbàgbọ́ ti ń pèsè fún ilé rẹ̀.
1: Ó tiẹ̀ ní ká mú olóṣàn ká mú òkúta ọlọ ká wá so mọ lọ́rùn kan kan jù dànù.
0: Ẹ dákun. Ẹyin téèyàn fi ń jẹ́ bàbá. Kìí ṣe pé kákan mọ kìyàwó mọ́lẹ̀ mọ́ bímọ.
1: Ó ṣàmọ́ bímọ.
0: Ojúṣe ni. Tẹ bá rẹ mọ̀ mí ti ń parọ́ bàbá mi. Bàbá òun ká tò ni. Ojúṣe rẹ̀ ni. Ẹ dákun ẹ̀yin bàbá wa. Kò ní dá ẹlòmíì béèyàn bá wá rí bí ìyàwó rẹ̀ bá ń ṣe. Yóò ní ìyàwó ló láṣẹ jù. Aṣẹ́jú rẹ̀ pọ̀. Ìtẹ́yìn ṣojúṣe yín lé. Tẹ́ ṣojúṣe yín lé. Ẹ̀yin náà wo bàbá Adébó. Ẹ̀yin láti fẹ́ Buhari ló fowó jẹ́lẹ̀ lé awù. Sẹ́rí ẹ̀yin bàbá wa sọ pé kẹ́ ẹ ṣe kọjá àyè ara yín. Ṣùgbọ́n níwọ̀nba tẹ bá ní ẹjẹ́ ó mọ̀ ṣe déédéé. Láti February nǹkan ká wá sọ pé bóyá òun fi bíi ẹgbẹ̀rún mẹ́wàá ìyàwó rẹ̀ lé ní òsè. Ṣùgbọ́n tó ó ti mọ ìhìn tó gbé wọ̀n.
1: Bẹ́ẹ̀ni.
0: Ṣùgbọ́n kẹ mọ̀ wá ṣe nǹkan kan rárá. Àwọn bàbá mi wọn kàn fọ mọ́lẹ̀ ọmọ ni ó mọ lọ ráre wá ní tí ó jẹ oorun fi jẹ́ pé àwọn ọmọ gànfẹ́ pọ̀.
1: Ṣé o kì í rí àwọn ọmọ kan nú ọjà tí wọ́n mọ káàkiri àwọn ọmọ kéékèèké tó yẹ kó wà léèwé.
0: Tó yẹ ń wà léèwé.
1: Wọ́n wá mọ lọ ti báírò wọ́n mọ ti kankan lóríṣi bí àárù. Ọjọ́ kan máa bèèrè mo ni àwọn òbí ẹ̀ ń kọ́ ó ní wọ́n wà. Kí ló mú ó ní kò sí kankan? Ọ̀dà ṣé bàǹgbẹ́rù mo fún un lẹ́tọ̀ rẹ̀. Mo wá dúró mo wá rò títí pé irú ọmọ ètò yẹ kó wà léèwé tàbí kó lọ sẹ́nu òkọ́ṣẹ́ tó wá tì sí ìdá yìí láì ṣe pé bàbá kú. Tí nǹkan kan ò ṣe yá. Ẹyin bàbá wa ẹ dákun torí Ọlọ́run. Owó tá a fi ń ṣe fàájì. Ẹ jẹ́ á dá sí méjì ká dá ìdá kan padà sínú ilé.
0: Kọ́mọ́ fi gbogbo ẹ̀ tí wọ́n onífẹ̀ẹ́ fàájì. Kọ́mọ́ fi gbogbo ẹ̀ ṣe kọ́mọ́ kó gbogbo ẹ̀ sílé.
1: Kọ́mọ́ inú bẹ́ẹ̀ kọ́ ọ̀ tó rẹ́ náà mi ò lè ṣe kọ́mọ́ ṣe fàájì. Ṣùgbọ́n tó bá mú un tó ṣe díẹ̀ ńbẹ̀ tó bá fi inú ilé kíyàwó àtọmọ náà ti ẹ̀ gbóòórùn rẹ̀. to ba kan baba mi ni buka bi tan tin jeu
0: ah
1: ah o se bo nikan won daye fun ni
0: yo tununununu ni bo ba dele ye won ba won mu gari gari ti yawo ti lo sare pe bo lo boye lo gba lawun ni yo tun ma ba won mu eberu olohun
1: o lo ma ran baba mi to ba ti gbowo osu to ba ti gbowo osu a wa lo si
0: ni je yo koju oke
1: ni a ni ah ale meme lo sise o ememe lo kokko gbodo nanu owo yi a wa lo si lonja wa lo ko gbogbo eran to da to da awa ko si kini awa ki mole amo je iru eran to lo re gba le onje na to ba kuku wara ko gbe wale kejo je ati awa atawon mo re
0: kejo run bo te fe era era fufu ko lo be ti ejo je be
1: awa le ki omo na je nbe ki yawo je nbe inu wa dun si yin mo ba de dojo ale awon mo na mo pariwo pe ah baba tawon awon je ri re
0: e mo ro mo mi mo ni baba nba ba ohun baba nba ba ohun e dakun e ja se nto mo fi le tomo o le wo wa wo le meji lojo ale to se pe bo mo ba legberun marun lowo bo ba ri pe bi n pa baba ohun yo ko gbogbo e le baba ohun sise de be ni o o toju omo ni o sugbo be ba toju omo
1: ori ba kan die
0: o ori ba kan olohun olohun jaji ojo ale ko si se nti ojo ale oni de ba e wo a baba ta ba se be ja kun ja lo ro
1: ni se wa to dan loni ti o ni fe di panda lola
0: be ni
1: ka eja toju le wa
0: ejo
1: clutch ta ton se a so pe ka mo to se
0: mosalasi
1: ta ton ko a pe ka mo to ko
0: awon alasala tu te fun lowo
1: ifo awon ma lai ni baba alai ni ya ta nto je ntoju a pe te mo
0: to ni sugbon toju le na
1: to ni te wo gba ni sugbon eja toju le ti wa na ki gbogbo e ko le pe papo ka ba le gbe
0: Ben.
1: Ba ba tin gbere lodo awon eni ati lodo Olorun ka ba tun le gbere lodo awon omo ti wa na lodo
0: o eleda awon omo go buku fun wa e seun bi na lati mo rele lori ebi alayo fun toni gbogbo eyin lolufe wa e seun seun Olorun ran wa lowo bi ta ba ku si ogbo Olorun lati satunse yo fun wa e ma dagbere fa wa
1: eyin ara le awon omo fi ise lodo nu lagbara Olorun a tun pade ni ose to nbo oruko mi na ni Sunday omodejo bi o tun digba kan na
0: e seun lekan si mudupe ola sunny golden voice on radio na lo ni iri atayo na ni ka fi pade ile wa oni daru lagbara Olorun e seun seun

0: temi gogon. Farida nigba ti mo si number 27 mo ri recharge card 100 naira ni number 27.
1: Olorun seun.
0: Eje nfi ipele ki fi kase nle. Hello.
1: West Radio 89.3 FM.
0: Nibe gogon le wa. Oruko yin ati ti npe.
1: Alaba Tinuke lo nsoro e ka leta.
0: Mami Alaba Tinuke temi gogon.
1: Lato logun eru. Iṣeun arọwọ yin o ile ise yin o ni jona lagbara Olorun mo ti waju o.
0: Ami.
1: Gbara ti emi.
0: Ami. Yes. Oh yeah. Ge yen mo mi loju.
1: She's giving eyes on me.
0: She's skinny.
1: She's giving eyes on me.
0: Dealing eyes.
1: Yes.
0: Dealing like dealing.
1: Give me.
0: Okay.
1: O ṣaju wara wara.
0: Ah, o ni dealing.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Wọ́n ti gbé ìbò tuntun West Radio. Lọ́la báyìí, dealing ni. Anybody to wọṣọ to ba ṣẹ́jú, your cloth is dealing on me. Oya number wo le fẹ check out papapa?
1: Number 50,
0: 5-0.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Accountant ni fun yin ni 200.
1: Ah, ko lọ o.
0: Accountant ni 250.
1: Kò lọ ẹbá mi di ọwọ́ sí.
0: Accountant ni 300 final offer.
1: Sade rẹ̀ jẹ́ mi káàdì o. Ẹbá mi lóde náà.
0: Gbogbo ẹ̀ láti fi ránṣẹ́ o, ẹ̀yẹ̀wò dáadáa.
1: O ti fẹ́ lé lójú kan o.
0: Tọ̀, àmọ́ bá yín yẹ̀yẹ̀ wò.
1: Bẹ́ẹ̀ni ẹbá mi jẹ́ wò.
0: Ó yá ṣe mú 300 ilé wa àbí ká.
1: Ẹbá mi ẹjẹ̀ ń bá bẹ́ẹ̀.
0: Kí mú 300 yẹn wá?
1: Bẹ́ẹ̀ni sá.
0: Ẹ̀bá dẹ̀ jẹ́ ká ṣíwo.
1: Ẹ wá ṣì ní bí ẹ tó lóògùn nǹkan
0: dé. Aṣùlùdì ṣẹkẹrẹ.
1: Bẹ́ẹ̀ni sá lúùmù.
0: Máàmí Àlàbá Tinúkẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Nígbà tí mo ṣí number 50, mo rí recharge card di 800 naira ní number 50. Dealing. Ọkọ.
1: Ó dá rọ́mà.
0: Ẹ mọ̀ bínú. Torí ẹ̀ mo ṣe ní ẹwáṣọ onígbọ̀wọ́ ìtúkọ́ làwọn ẹ̀. Káàsùn kìíní ọ̀hún kúrò ní 30 minutes. A lè ṣe ní 4 hours gan. Àǹtí ọdún ti ń pè mí ẹjẹ́ máa lọ lé mi jẹ́jẹ́. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwátá pè pátápátá àtàwátá wọlé àtàwátá àráyè wọlé ẹ mọ́ bínú. Màálẹ̀ mi lọmọ Prince and Princess Lámúlòkọ Sam Adélèrè lórúkọ tèmi. Your Paddy on Radio. But remember, you can simply and always call me Sadélèrè. Bye for now.

0: inú mi dùn láti rí pé mò ń gbọ́ West Radio 89.3 FM. A sì wò mí kí gbogbo ènìyàn pátápátá kẹ farabalẹ̀ láti máa gbọ́ nípa gbígbọ́ àwọn prógrámù yìí. Ẹ ó dẹni ìbùkún. Àmì.
1: The program you are about to listen to is a repeat broadcast. Thank you.

0: ọ̀rọ̀ sunukun rẹ̀. Ètò eléyìí ti máa ń wáyé lọ́jọ́jọ́ Monday ọjọ́ ajé báago mẹ́sàn-án alẹ́ bá ti ń rókè. Yorùbá bọ̀ wọ́n pé ìsìnwó ìkòròwò ń tá a bá jìjọ wò gígún ní gún o. Èmi a sì máa sọ kinní kan pé ọlọ́gbọ́n kan ò rómi ta méjì aṣọ. Kò sẹ́ni gbọ́n tán, kò sẹ́ni tó mọ̀ tán. Ẹni tó bá tọpọ̀ òun lò mọ̀ tán, sẹ́nítọ̀ ń fẹ́ dọ́lọ́run ọba ni. Ètò yìí ìpele méjì ń lópin sí gẹ́gẹ́ bẹ́ ẹ ṣe mọ̀ wá mọ̀ ṣe wà. Ìpele àkọ́kọ́ iná ni ìpele táti mọ sun tá a fẹ́ fojúsùn okùn wò lọ́jọ́ tó ní. Ìpele ẹlẹ́ẹ̀kejì rẹ̀ iná ni ìpele gbangba làṣáńtà níbi tí ẹ̀yìn ọmọ Yorùbá àtàtà ti mọ́ ń tẹ́rí sí ìbéèrè ọlọ́kan ò jọ̀kan tí ẹ̀sìn mọ́ ní àǹfààní àti jẹ̀bowó láti lè ṣe fàyàwó di ọmọ. A tún ti dé bá a ṣe ń ṣe o. Àfẹ́ṣe bá a ṣe mọ́ ń ṣe kó lè bà rí bí ti mọ́ rí. Ẹ̀kí sálára, ẹ̀kí sájèrò, ẹ̀wí ìdílé ọ̀rọ̀ gún àga. Ẹ pa àwọn ọkùnrin, ẹ̀kí sáwọn obìnrin, ẹ̀kí sáwọn ọmọdé ilé. Ẹ pa àwọn àgbààgbà, ẹ̀pẹ́ kan fà pèrè tẹ́dí o. Ọ̀rọ̀ sùnùkùn ta lé òní, ẹ̀jẹ̀ àtòjọ fojú sùnùkùn wò ó. Ṣé ẹ ti wá nǹkan fìdílé àbí kẹ̀? Ṣé ẹ ti fìdílé nǹkan kàrosọ̀ mọ́dí àbí károdì mọ́sọ ibi kí ìdí sáàtì mọ́ gbófun ni? Ẹ jà lọ sókè lọ́n nọ́mbà àbádé tààràtà ìláwọ̀ ní ìtòrò sùnùkùn lọ ní sánsán. Ẹ má ìkúrò ń bẹ̀ Wednesday 89.3 FM. À ń padà bọ̀ wá.
1: Ẹ filẹ̀ ẹ má ìkúrò Wells Radio 89.3 FM. Níbẹ̀ gangan lẹ wà.
0: Ọ̀rọ̀ sunukun ta lé òní ìrè o. Arábìnrin kan ìní ó pè mí tí a sì jọ sọ̀rọ̀ yìí pọ̀ lórí bíntí ọ̀rọ̀ sunukun ta lé òní tí ó dálé lórí o. Arábìnrin ní láti ọdún tán ti ń bẹ̀lẹ̀ ọkọ̀ pé ilẹ̀ ti ta sí gan ni. Ìpè àmọ́ gbogbo pa làwọn sà, àwọn sì gbàdúrà sọ́lọ́run gbogbo ìtàn bá ní káwọn ṣe ń làwọn ń ṣe o. Àwọn ti jẹ jíjẹ o, àwọn ti mu mímu, àwọn ti rawọ́ ẹ̀bẹ̀ títí tí kọ́lọ́run ò fi ọmọ tí ń jèrè ìgbéyàwó kò fi sáàárín àwọn títí tí àmọ́ ọdún yìí lọ ọdún ìgbà yìí lùgbà pé àwọn sì ka ọdún méje papọ̀ ṣùgbọ́n tí ò sí nǹkan kan. Wọn ò gbọ́ pa bẹ́ẹ̀ ni wọn ò gbọ́ pò ilé ọkọ̀ ni ilé tó ti ń dùn tẹ́lẹ̀ díẹ̀díẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ìwá bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni kan tọ̀ kọ́lọ́run ó mọ́ bu ẹ̀yìn tí ò dá sí ayọ̀ wà mo ibà mi. Arábìnrin yìí ni lẹ́yìn ọdún méje táwọn ṣe ìgbéyàwó tán pé ọkọ àwọn eléyìí tí o ti mọ̀ fáwọn tẹ́lẹ̀ understanding husband àwọn náà ti wá bẹ̀rẹ̀ sí ní ṣìwàwò. Wọ́n ti ń ṣẹsẹ̀ gbé oríṣiríṣi ẹjọ́ ìjà ni àwọn ọmọ kojú nílé lójoojúmọ́ ayé o. Ni tó fi tó yẹ mọ́ ẹni tí ó jẹ́ ìyá ọkọ gangan pé ẹni tí ajá ti ń rí ni tẹ́lẹ̀ ti ń jùrù tó wá délé ti ń rí ni ti ń gbó ẹ̀rí pé nǹkan ti ṣe. Wọ́n ní ìyá ọkọ àwọn ó wá ti bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni kórìíra àwọn tí irú rẹ̀ sì ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé ìgbé àlàáfíà ni àwọn ọmọ ń gbé nígbàkúgbà bí lóòrèkóòrè tí mọ̀mọ́ bá wà kí wọn. Onítọ̀ lẹ́yìn ìgbà díẹ̀ ẹni ni ẹni bí ẹni kan èèyàn bí èèyàn kan ta àwọn lólobó pé ọkọ yín ó ti ṣe báyìí ó síta. Ó fárábìnrin kan lóyún ẹ dákun ẹ mọ́ pé mi mo sọ o. Wọ́n ní kódà ẹni tó ta àwọn lólobó yìí inú fámìlì ọkọ àwọn gangan iná ni inú gbé wà. ni oro n sese wa make sense I wa n jo bi opolo die die pe ah abi ntori mo ti oko se ni se n se gbogbo ni se n wu owo kowo ni ninu ile tori gbogbo bo se n lo yi oni kayifi lo je fohun o abi ntori be ina ni iyo oko se n wu wa tin wu ntori won ti mo pe en ti benta o ti yun o wa de ni ti o mo se mo bo n ba gbe gba won o mo gbe bo n ba gbawo ohun o mo gbe gbogbo n to n ba se patapata ikanra ni mo n ba de lara won ni igba to n gboro yi ohun o le jaja na sita ko mo ba fi gigunjo olore to so eni to so oro n lo n sa n wo ohun wa bi asiri oro no se tu je le n keso n lowo oni ko pe ko jina lori anfani nlanla kan bi oko ohun se nwe to wo ba luwe lo laaro ojo yi ni na won ba mu fonu re o ni ohun ba bere si ni tu oni be ni ohun ti ri asiri orisirisi chati laarin arabirin ti won pe oko ohun fun loyun yi atoko ngangan koda won so awon oro ko ba kun gbe sibe to je pe o gbomi loju ohun gburugburu bayi ni amo won le ke ohun fi se so nu e ku sa ti ra ri daju pe oko ti fun yan loyun oni oko ohun si lo bise lojo ojo na ohun o so kankan oni igba to do lowo osan ohun ba gbera o ohun ba lo sodo yo oko nigba to si je pe ìlú kan náà ni wọn jíjọ ń gbé nígbà tó ń dọdọ yọ ọkọ òun kúnlẹ òun sì bẹ wọn wípé kán jọ kán dákun gbogbo ohun tí òun bá ṣe fún wọn kán fi ya ọlọrun lára òun kán tara òun sí lọhùn kán mọ bínú wọn ní ìyá ọkọ ni ọsẹ mi o ọsẹ mi ara rẹ ni kò bẹ wọn ní ìyá sá ń ṣe bákanbákan wọn ní láti bí ijọ mẹta isi ni ara awon ti ya lara awon o ya daada oni amo o mo nti o fa oni o n ba wo pe ko n fi ese kan de ibi ti won ti n ta oogun to n ti mo n saba ra oogun nigba to n debe to n salaye bi se n se oun oni ni eni ti n be nbe ba pe leyin igba to kuro lodo yo oko tan oni leni ti oun ba nígbà àwọn ológun tó bá ló bá ní àwọn nǹkan tẹ sọlẹ madam ọjọ wo lẹ ṣe nǹkan oṣù yín gbẹyìn ó lòun bá rẹrìn ẹgbẹ mọ àwọn eléyìí nǹkan oṣù kẹ nǹkan oṣù mi ò lé o kò léjọ kò séjọ o mò ń ṣe lóòrèkóòrè ń wá nǹkan oṣù mi ò kì í ṣe nǹkan oṣù mi ò sọnù ló bá ní ó dà àmọ kábà lè rí ẹrí dájúdájú. Ẹ lọ ṣe àwọn ìdánwò ara yìí ni lọ bá kọ̀wé fóun òun bá sì gbà láàbù lọ lọ́jọ́ kan náà ọjọ́ kan táṣìírí tú ọjọ́ kan náà ló gbéra lọ sọ́dọ̀ ìyá ọkọ láti bẹ̀ ó darí síbi tí mo ti ń rògùn nítorí pé ó wò para àwọn òyà bóyá bà ń lo fẹsẹ̀ ibẹ̀ náà ti kọ̀wé lé lọ́wọ́ pé kó lọ lè ṣe ìdánwò ara bóyó níbà àbí bóyó lóyún méjèèjì iná ní pé kó lọ lè ṣe o nígbà tó sì débi tí ó ti lọ ṣe tẹ́ẹ̀sì ọ̀hún nígbà tí wọ́n gbé sì lé lọ́wọ́ èsì pé ó ti rí oyún ọ̀sẹ̀ mẹ́fà ìní wọn fún kàyéfì ńlá ìdílé yìí o nígbà tó délé inú rẹ̀ dùn pé lásìkò yìí lòun ò rí ibi jókòó dáadáa gbogbo tí ń fẹjú mọ òun tí ń dùn mọ òru mọ òun nílé ọkọ òun mọ òun gbogbo rẹ̀ yóò lọ wá sinmi lérò tiẹ̀ ó bá délé kọkọ ó tó dé ó ti ṣe oúnjẹ tọkọ rẹ̀ fẹ́ràn jù ó ti dín ó ti bọ bíbọ̀ ọkọ bá dé o koko be o ni oko mi olowo ori mi mo binu to ba ye pe mo se o ni mo binu oko ni dije o dide to ra labo si ni ki lo se fun mi o se nkan kan fun mi o se mo fowo ko ni o fowo kan mi amo gogo bi a se nse ninu le yi o ti yato ko ni in sa longi o se ti e ke mi na mo se temi o lo ba ni a oko mi o gogo mo tin do yin amo lohun ti gbadura wa o olohun o se bi ohun o ti e se bi igba to je po mo kankan lo ba gbe olohun ti gbadura o ese ayewo to n lo se ayewo ara ohun to n lo se ri oloko ba gbawe lowo ohun lo ba wo olo ba bu erin olobu erin o lo si fa ohun mora o ninu ohun dun pe to ohun o ni so kankan nipa arabirin to loyun yi ba ba ti so fun mu ohun o je ki o mo lo be yo o mo pe yo wa nkan si soro yen ohun o nilo lati e ti mo nitori ohun o fe bara o ninu je ipo to n bara ohun yi ipo ayo to n bara ohun yi ohun fe fi emi kan ninu alaafia ohun fe fi wa ninu ipo na titi to ohun o fi bi layo ati alaafia ohun o fe wahala bi ko fa jagan kankan ipe ide pataki nu ti ohun o fi soro abi to ohun o ti e fi fun won lara pe ohun ti mo oni nigba ti o di ojo keje oni iyo ko ohun ni lo ja won nle o oni ojo keje wa jojo saturday oni gba ti iyo ko ohun bo oni se na mu obirin kan dani olobirin yi ohun oriri ohun o mo oni ngba ti won si de ohun ki won daada oni won si de ohun lohun daada oni oko na ba bota lati nu yewo o la won ba joko o lohun wa nwo pe ti awon fe se meeting ki yoko introduce eni to mu leyin oni yoko ba ni to lagbaja o lagbaja eni to ri leyin mi ka mo fo papo lopolo peju oko re lo fun loyun oyun benu re oyun osu meta ini benu re o omo mi si ti joye mi pe iwo na ti loyun emi o si le ja ka e pomo fun mi nitori pe omo mi o le fe yawo meji amo nti o sele re o eni ba koko eni ba bi omo okunrin ninu eyin mejeji ini o se ini o je yawo ele to ba bobirin yi o mo lo o tun mo si pomo mi o ni fe mo to ba jawo obirin lo bi omo mi o ni fe omo o to ba si je en ton ese fun loyun yi lo bi okunrin oni o di yawo oni o ba pe esma to ba wa je pa wa mejeji la wa bi okunrin nko oni yoko ohun ni Olorun o ko wa mo se ngba na. Oni won si se ntan se tan. Oni won lo. Eni tan mu dani lenje na o lo tele won lo. Olorun woju oko ohun titi ti oko ohun wo. Oni bo se woju oko lo ko nwo le. Olorun woju oko ko nwo le. To. Olorun wa duro. Ohun wa wo oro ara ohun wo daadaa pe ati peru eleyi. Se gbeyawo leleyi. Se ohun le ni fokan bale nibi ti iya ti wa n pase nile omo re lomo to ti le logoji odun ti e so omo eke to wa je pe iya ni wa n pase bawo o se se igbesi aye awon ninu ile awon ti oko ohun o si ni wuko ti o si ni gbin olohun wa ni to omo kekere aro ohun akoja ewe ohun leleyi ohun le je kan pa mo ninu o si le je kan demi ohun le gbodo eni tin bo wa abi en to wa nta yi ohun o mo bo se je ohun o si mi ro kan re so ohun oni lo n ba gba awon ile ejo ti ri soro idile lo family court oni be lo si ti gba iwe pe kawon o separate o nipa ilana ofin olosan kan oru kan lo n kero ohun jade to n si lo si ilu miin ó ní òun sì ríṣẹ́ láìpẹ́, òun ṣe iṣẹ́ receptionist, àwọn tí máa ń gbà àwọn èèyàn wọlé ní ilé iṣẹ́ ní ilé ìwòsàn kan lòun ti ń ṣe iṣẹ́ receptionist. Ó ní àmọ́ gbà tọ́lọ́run ó gbogbo fọlẹ̀, ó ní sẹ́ mọ̀ pé ẹni tó fún lóyún síta èyí ló kọ́kọ́ lóyún, oyún oṣù mẹ́ta lóyún rẹ̀ wà nígbà tóyún tóun wà ní ọ̀sẹ̀ mẹ́fà. Ó ní gbà tí ó bí, ó ní àǹtí bí obìnrin. Ọlọ́run ìwọ kọ́ yìí, ẹ̀yin kọ́ yẹ èèyàn. Ó ní gbà tí àsìkò tóun tó, ó ní pẹ̀lú, ó nígbà tóun ti jáde kí mọ́ fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀, ó ní bóun ṣe jáde lòun ti gbọ́ròyìn pé àǹtí ti wọlé. Ó ní kódà àǹtí ológe ni wọ́n máa ń pè ládùúgbò nítorí pé ó gbáfẹ́ dáadáa. Òun tó jẹ́ pé òun ò mọ̀jú kò mọ di àdìsẹ́yìn lọ, tóun pa kò sówó káwọn mánéèjì. Ó ní wíìgì táǹtí bá lò lé nìkan ni ó lò lọ́la. Ó láǹtí ti wọlé kíá bígbà tí wọ́n ti ń sọ òun kò ń jáde ni. Ó ní àmọ́gbà tí ó bímọ obìnrin ló bí. Ó ní àmọ́gbà tí ó yẹ pé kò sí èèyàn tí ó fẹ́ bá a dulé mọ́, wọn lè lé jáde, ìnílé ló sá wà. Ó ní gbà tọ́lọ́run ó sì dóun náà lóhùn tóun ó bímọ, Ọlọ́run fóun lọ́kùnrin làǹtìlanti tó jọ bàbá rẹ̀ bí ìmumu. Ó ní Ọlọ́run ò tún wá bá a mọlẹ́yọkan o, ó ní ìbejì ọkùnrin ìsìn làwọn méjèèjì. Ẹbí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo wà tempted láti sọ wípé kẹ́ praise the Lord nítorí pé Ọlọ́run tóbi gan ni. What God cannot do does not exist. Ìtọ́lọ́run ò lè ṣe àti rí nǹkan òun o. Ọkùnrin méjì làǹtìlanti ni àǹtí bí. Ó ní àfi bí ìgbà tí bàbá wọn pọ̀ wọ́n lẹ̀ báyìí ni pọ̀. Àwọn méjèèjì jọra wọn débi pé òun fẹ́ lè mọ́ dá wọn mọ̀ yàtọ̀. Bẹ́ẹ̀ ṣe ọmọ Kẹ́hìndé rèé àbí Táyé Lolú rèé. Oníròyìn kàn dọ́dọ̀ wọn o pé òun ti bí ìbejì ọkùnrin sì làwọn méjèèjì. Ó ní kódà òun ò tíì kúrò nílé ìwòsàn nítorí pé iṣẹ́ abẹ ni òun ṣe. Àwọn pẹ́ díẹ̀ nílé ìwòsàn ó lóun ò tíì kó tí wọ́n ti ń yan ẹlẹ̀bẹ̀ wá. Ó ní èsì táwọn ẹbí òun sàn fún wọn iná ni pé kán mú sùúrù kán dára òun le, kán mú sùúrù kán dára òun le. Láti ìgbà tán ti wá bímọ títí ó ní àwọn ọmọ òun wọ́n ti lé lọ́dún kan báyìí ó ń padà síbẹ̀ wọn ò sì yéé bẹ̀bẹ̀ tọ̀sọ́tòru iná fi ń bẹ òun. Ó ní ní ti ìfẹ́ ó lóun sì nífẹ̀ẹ́ ọkọ òun o. Ó ní torí látijọ́ táwọn ti fẹ́ra kò síwọ́ sókè náà òun rí. Àmọ́ kìí ṣe ìgbà téèyàn kò ti gbà téèyàn bá síwọ́ sókè náà yàn kán tó kéèyàn tó mọ̀ fèsì domestic violence ní emotional violence tóun fèsì gan nínú ilé ó pọ̀. Wípé ọkọ òun awáyémọ́kọ ò láàrò bo ni ó láàrò bo ọmọ pínínsín sì ní lójú ìyá rẹ̀. Ó ní ìyá rẹ̀ ìní sọ gbogbo ohun tí ó jẹ́ àti gbogbo ohun tó fẹ́ jẹ́ ìyá rẹ̀ ìní sọ fún un. Ó ní kí wá ni kò ń ṣe gan. Ṣé ẹ̀bẹ̀ yìí pọ̀ o, ṣé kò ń padà sọ́dọ̀ bàbá ọmọ òun nítorí pé àǹtí ti bí ó ti kó lọ. Nítorí pé bí ọ̀rọ̀ wọn dàbí ìgbà téèyàn bá lọ yan agbèǹbi tó ti gbé ga ni. Nítorí ọjọ́ tó ń rárábìnrin gan òun wọ ọkọ òun òun wọ arábìnrin pé níbo lẹ ti pàdé. Nítorí òun wò ó pé tọ̀ ìrínisí ni ṣe ni lọ́jọ́ arábìnrin yìí kíní akukọ rẹ̀ gangan gàgàrà lójú tòun ó gàgàrà ó góńgó níbo lọkọ òun ti pàdé rẹ̀ gan. Ó ní fúnra ara rẹ̀ ló kẹ́rù jáde ìbágbépọ̀ wọn ò rọrùn kò rọ́gbọ́. Kí ni kò ṣe? Ẹ̀yin tẹ́ ẹ ti ní ìrírí, ìrírí ní ń jágbà. Ọ̀rọ̀ sùnùkún ta lé òní rèé o. 0916893 1000 0916893 1000 àbí 0915 0534-893-0915, 0911-333-8933, 0911-333-8933.
2: Ara sonoko
0: la fin wo ya mi
2: ori ri okuku ni dari
0: ami olohun
2: adua re ogba
0: ami
2: ta ba npe ile oloko loko o sun bo ba joju ona won worele ti won worele ti won pe meko won pada tun se won worele ni
0: yo pada dele
2: ti nja laya olohun ti ba se Eba ti ogo ti ko kirun oro lo tele be o pe maledi ti e maledi ti ya na wa nbe so ko to ti ye yin
0: be ni
2: o wa so nto ba ko ntin ja laye olodun ti ba mu ku olode ko pada le ko so fun won pe ki mo mo fun olorun le won jo paye awon ki a ba fe ko won pada sodo omo to ti ye yin
0: oye o
2: ko so fun ebi kini ebi keji pe won bo nbe mama ko do won gbaye ori ri o ni da
0: ami
2: ami ko so gbaye o ke se to le da so
0: ben
2: omo da pada de o
0: esin
2: wa ri ogba ile ko le da so lani
0: esin ya mi polo yin oni do ba
2: esin ni pada mo wole loni o
0: e ko agba e wole
3: Ọ̀rọ̀ sọ́nùkùn.
0: Ojú sọ́nùkùn la fi ń wò ó.
3: Ọ̀yà gbúgbọ́ mi ní sẹ́wọ̀n lè jọ́lá o.
0: Àmì.
3: Àdúpẹ́ ìfànàwọ́ sí àbùtà lọ́wọ́ wọn.
0: Àmì o.
3: Kádé ọ̀pọ̀lọ̀.
0: Ẹ ṣeun gan ni.
3: Ìyá mi ti sọ̀rọ̀ mo ní sọ́tà. Ẹ rí ilé amọ̀fẹ́mọ́dẹ́rù kọ́ wọlé. Àmọ́ kọ́kọ́ jẹ́ káwọn ẹbí ká pè ya kọ kí ya kọ́ padà sáàyè rẹ̀. Káfágòfè gún. Àjọpọ̀ ẹlẹ́ni. Àwọn ti dé 40 years ogójì ọdún. Èbó gẹ́lá tó dà fọ́ ṣàtúnkọ̀ ẹ̀fà rẹ̀. Àìpínlẹ̀ ayé òlédàsí, ọjà sọ̀rọ̀ sí ríyà rẹ̀. Kò kíyà padà sáàyè rẹ̀ káàmì padà sí lọ́lé ọlọ́ọ̀ ti gbèǹjà.
0: Ẹ ṣeun gan ni. Bàjẹ́ ò ní kọ̀rọ̀ tí náà.

0: àwáyé mọ kúrò láròbó ẹni tó ti lé lógójì ọdún bí ìyá bá tiẹ̀ dúndùn pé èmi ní mọ tukọ ayé rẹ ṣé kò yẹ kọ́mọ òun náà jára rẹ gbà tá ń bẹ lójú òpó. Ojú sínúkun la fi ń wò. Ẹ ṣeun o, ẹ kaalẹ́.
1: Ọlájídé Abọ́sẹ́ ti sáka pátá.
0: Kò ní bàjẹ́ fún yín màmá.
1: Àmì ẹ̀pẹ̀lẹ́ bó ti gbogbo nǹkan mà.
0: Adúpẹ́ fọlọ́run.
1: Bẹ́ẹ̀ni ti lọ́wọ́ yín sábà
0: ẹ̀. Ẹ́.
1: Bẹ́ẹ̀ni ti lọ́wọ́ yín.
0: Ó yẹ kẹ́ ti rí.
1: Ọ̀dẹ̀ àmà wò sí máa ṣe kán kò dá mi. Kò ní ràjò gbé sáájú.
0: Àmì o.
1: Lákọ̀ọ́kọ́ ná. Oyún tán gbé wá lé yìí. Oyún tán gbé wá lé tán wá fi alẹ̀. Kì í ṣe bàbá yìí lóyún.
0: Ó gbàgbọ́ pé òun ló ní.
1: Torí wí pé wọ́n ti mọ̀ pé ibi tó wíìkì sí ní ń wọ́ ọmọ. Ìṣèlú ni ìyàwó yẹn kílódé tó fi sálọ. Tó bá kó dáa lójú kó dúró. Tán bá yanjú ọ̀rọ̀ sí ìyá ilé bíbèjì yẹn kan lọ ṣe tẹ́sì. Ó kàn yẹ pé àní àmọ́ ọ̀mọ́ ni. Bí Akíntola ṣe sọ ni kó pe àwọn ẹbí ẹ̀. Ọmọ abẹ́ Sọ́ọ̀lù ni ọkọ yẹn. Ọmọ abẹ́ Sọ́ọ̀lù ni. Wọ́n fi wọ́n lọ́rùn sílẹ̀. Ìjẹ́ kan ṣe ilé ayé wọn. Sábàdàn ti máa mọ̀ wípé mọ sọ wípé torí aṣáàṣọ alọ́rùn kan máa sọ. Wọ́n bá ṣe kan kọ́kọ́ sí ìwé kan sáyẹ̀nsì. Ìyàwó fi wọ́n lọ́rùn kan fún àwọn ṣe ẹni tí ò gbà ní ìyá tí ò ní ìyá ìyàwó tí ò ní ìyàwó tí ò ní ìgbà ayé tó dẹ̀ máa níyàwó sí gbogbo àwọn ìwé dẹ̀ ń bímọ. Wọ́n rẹ̀ ń ká ẹ̀pẹ̀ ládùúgbò tó sáré ẹni náà. Àmọ̀ sì bọ́ sí ìyá ẹ̀sùn níjẹ́ pẹ́ bá wọ́n lè kọ́ ọyún náà ní gbogbo àwa ìyá ẹ̀ náà náà. Ó bá jẹ́ ìyá ìyàwó náà ni ó ṣẹlẹ̀ láyé àti tẹ́ni.
0: Kan ṣọ́ra wọn kó fi ìyá àbejì lọ́rùn lẹ̀.
1: Àtúbóyá pé kí ni ẹ̀dẹ̀ mi kí n lọ bá di kí n lọ gbìjà o.
0: Ẹ ṣeun. Ní bàjẹ́. Ìyá wọn ni ẹ ṣọ́ra yín o. Ká ní bẹ̀m̀bẹ̀.
2: Ọ̀rọ̀ sunukun.
0: Ojú sunukun la mọ̀ fi ń wo.
2: Àjàní kẹ́hìndé olórí ẹbí látàwọn.
0: Kò ní bàjẹ́ bàbá mi.
2: Ogun èmi mo ní ìka mi ló fẹ́ ṣẹlẹ̀ wọn. Tí obìnrin já bá dé padà. Tí ọkọ lórí obìnrin lọ́wọ́ ìyá rẹ̀. Ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀. Obìnrin gbá wọlé padà gan. Tí àbá wa kí wọn. Oní ò máa sọ o. Gbogbo ọ̀nì mo ní ìgbà nínú tọ́lọ̀ ilé ìgbà rẹ̀ pé kò bá sáwọn àrẹ̀ tó bá gbẹ́rú ẹ̀.
0: Àmì o. Àmì. Ẹ ṣeun gan ni. Pọlọ yín ní lọ́ba.
3: Ẹni àbá kọ̀rọ̀ lọ.
0: Bàbá fàgbò fégún wọn ní àájọwọ rẹ ni èyí ti jẹ. Ajá ò ṣáà ní roro títí kó sọ ojúlé méjì. Ẹ ti lò gba tiyín ẹ ti ṣayé tiyín ẹ fa àwọn ọmọ ìlẹ̀ jẹ́ káwọn náà lò gba tiwọn. Ẹ mọ́ lò gba tiwọn mọ́ gba tiyín ti jẹ́ ètí rí. Ẹ jẹ́ káwọ́ àbí àmọ́ kí a mọ́ kíyèsí. Ogún nǹkan mi ni yí ń ṣe tí ò da nínú ayé àwọn ọmọ. Ọlọ́run ti ràn wá lọ́wọ́ àti tọ́ wọn débi igbì. Ẹja máa gbókèrè ká mọ gbàdúrà fún wọn kọ́lọ́run ó ràn àwọn náà lọ́wọ́ láti táwọn ọmọ wọn. Ká mọ tá a dá sí tán bá fi lọ wá ẹ mọ́jà dá sí. Èyí òun àwa àyọ ọkọ àbáwọ bàbá ọkọ o àtàwọn ìyá ìyàwó àti bàbá ìyàwó. Eléyìí tán bá fi lọ yín gan gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé tiwọn tẹ́ sì rí i pé kèsì kan tẹ́ lè dá sí ẹ̀dá kan fi wọ́n lẹ̀ pé kan lọ yanjú ọ̀rọ̀ ara wọn. Ẹja yẹra fún pé màmá ló sọ pé bàbá ló sọ pé kò dáa. Ó tàbùkù yín. ke se gbogbo oro le da sile enu si o ele to ba ye ke da si gege bi tabi amo e mo gangan fun ara yin gege bi agbalagba ti omo yin won mo e sa mo pe olohun oba nikan ni somo oye yi na lo ye ke mo fi ran omo yin leti nigba ku gba tokan re ba nse ye meji abi ti ba nwo fai fai to so fun pe olohun ni somo duro tolohun adu toluwa ki jogun fu e ja fele bonu ipele elekeji e kele mo je tan ti tin bere imoran se ri beyan ba dori ta meto nara ti o mo nu odo ti o don lasimo to ba bere amoran tawon eyan ba gba lamoran eleyi ti yo tele ti o ni kabamo ti o ni so ipe to bi na ti fun lamoran eni bayi lo gba lamoran tori yo ba bowo pe bo ba ko waju si oko ta bo ba ken si oko ta amo bo ba ku wo nikan tiro ara re pa ju gbogbo re lo iwo lo lo yo iwo lo iwo lo to yo ba o bi se nse onbe ti tari ro ni iwo na lo mo bi se nlo mo iwo na lo mo ja wa lo lere fe ni ran ajo aye yin nte so si ta la wa ngba moran li lori olohun wo ran yin lowo o ipele elekeji re eyan omo yoruba tata se ti se tan se ti gbaradi ta ni o kokko jebo wa lojo toni oye ni se nle o eja bere ka le ni akoko lati gbadun ara wa daada tani membe
4: e ka le
0: ki loruko yin bo le tin pe
4: Ibrahim lati jebo
0: Wada Ibrahim, sa ti gbun ara wa lodun isa.
4: Ara.
0: To, happy new year o. Aku ewo odun tuntun.
4: Wa niyan, Olorun a je mi ise po e.
0: Amen.
4: Wa gbadura wa.
0: Amen. Ibere ti nbe waju mi ti mo fe bi yin. Eje e mo oruko miran abi e daruko miran fun wa ti won pe idile olokun esin.
4: Won pe kini?
0: Idile olokun esin. Nile Yoruba oruko mi wo la mo pe awon idile yi.
4: Idile olokun esin. Ateyin gbofa.
0: Ateyin gbofa yi n fe mo jo awon oniko yi amo inte Yoruba won gan na ni ke sateyin gbofa o loruko ta tun mo n pe won ta ba fe so pe lokun esin o ni oruko ti won tun je okay awon odile yi kini olokun esin ton mo n pe won olokun esin kini nkan ti won se bawo la se kini nkan ta mo won mo te ba ti mo nkan ta mo dile imo e o sese ke gba oruko mi ta mo npe won
4: e sa fun wa o pa ka so
0: awon ni idile abo ba ku
4: okay
0: abo ba ku e seun
4: abi keko

0: Tani ń bẹ́ ń bẹ́ o?
1: Ọ̀rọ̀ kanakun.
0: Ojú sọ̀nà kan la fi ń wò.
1: Adeleke sì ní alátamúlò.
0: Adeleke sì ní alátamúlò kò. Ẹ parí òwe yìí fún mi. Ọdẹ tí ò mẹ́ran délé.
1: Má?
0: Ọdẹ tí ò mẹ́ran délé.
1: Ìyàwó rẹ̀ ń kọ́ bí ẹ ṣe máa ń yìnbọn.
0: Ṣé ẹ̀jẹ̀bú wa rí lórí ètò?
1: Bẹ́ẹ̀ ni
0: mà. Ẹ ti tún jẹ tòní. Ọdẹ tí ò mẹ́ran délé lóbìnrin rẹ̀ àbí láyà rẹ̀ ń kọ́ bá a ṣe ń yìnbọn ni. Ẹ wá lè yìn báyìí, tẹ́ yìn báyìí, tẹ́ kàn ṣe báyìí. Ẹ ṣeun.

0: ìmọ̀ ìran ọmọ Yorùbá ló làṣà àwa lánìṣe àṣà ìṣẹ̀ṣe ìṣe ìbí ìdániwáyé wa gbogbo ń tọ̀rọ̀ mọ́ àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá bá a ti ṣe é bá a ti gbé lárugẹ bá a ti ṣe ti ń wuyì bá a ti ń ṣe ti ń dùn tí gbogbo sì ń kan sí Yorùbá lónìí. ká jílò òórọ̀ ká bọ̀wọ̀ fún ìyá àti bàbá tòun ti àwọn àgbàlagbà Yorùbá náà lónìí. bó bá jọ́kùn ẹni yóò dọ̀bálẹ̀ gbalaja ni. bó bá wá jọ́mọbìnrin ni orúnkún méjèèjì ní ẹ̀kúnlẹ̀. lára àṣà àpọ́nlé àṣà ìwọ ọmọlúàbí ká kí ni ká pọ́n ní ilé Yorùbá ló nìyàn. wípé ká tún wá ṣàyẹ́ sí ẹni ká ṣàpọ́nlé ká sọ yàyà Yorùbá tún gbayì wọ́n tún gbẹ̀yẹ bọ̀ lágbọn bẹ̀ náà. wípé ká tún wá gbàlejò mọ́ra ká kó ni mọ́ra ká fi gbogbo ohun tó bá yẹ ká fi tẹ́ wọn lọ́rùn àtún gbayì níbẹ̀ náà. ṣé ká wá bọ́ bí àṣà sára lóge ni ká sára lóge ká múra kí gbogbo ẹ̀ dùn ún wò kó dùn ún rí Yorùbá tún gbayì ó gbẹ̀yẹ bọ. ṣé ká pàtẹ òde àríyá ni ká pa gbo fàájì ni àtún gbayì gbẹ̀yẹ bọ̀ lágbọn bẹ náà. ṣé ká wá bọ́ síbi èdè kó wà wa ni èdè kọ̀ọ̀kan tó ní kálukú ń sọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bá a ti ń ràn mọ́nu bólú kálukú ti ń gbé bó ṣe ìbàdàn ló ń fọ̀ lẹ́nu ni bá a ti mọ ṣé bẹ́yìn ó ti mọ ṣàgbékalẹ̀ rẹ̀ a sì tún mọ dáhùn ẹlòmíì lọ́rùn. wọ́n mọ̀ pé àbọ̀mọ ti mọ rán bàdán rẹ̀ lẹ́nu bí ti mọ ń sọ wọn mọ dá mi lọ́rùn púpọ̀ jù. àwọn kan ti ẹ̀ pé ẹsẹ̀ bóbìnrin ni mọ ń dọ́kùnrin lọ́rùn èmi wá ń sọ fún yín lálẹ́ yìí pé èdè tẹ́lòmíì ń fọ̀ lẹ́nu ga tún mọ dẹ́lòmíì lọ́rùn.
1: pàtórí ọmọ tó bá sọ ilé inú wo ó sàpọ̀.
0: tí wàá làṣà ń lè tò tẹ́ ń láǹfààní àti mọ gbọ́ lọ́wọ́ láṣàlẹ̀ tòní o ìkànnì kànga gbọ́n má gbẹ wells radio 89.3 FM lẹ́kalẹ̀ sí o ibẹ̀ lẹ ti ń láǹfààní àti mọ gbọ́ wa tá a gún wà bí ọba sọ́pọ́pọ́nà aláàfin avenue olúyọ̀lé estate ńlẹ̀ ìbàdàn ẹyẹ méje jásà àwa náà nẹ ìkànnì kànga gbọ́n má gbẹlẹ̀ ń gbọ́ lọ́wọ́ yìí tí wàá làṣà ń lè tò tó ń gbìnàyà ti ń gorí afẹ́fẹ́ lọ́wọ́ tẹ́ ń láǹfààní àti mọ gbọ́ wa níbi àti mọ síra wa ń gbẹ́rẹ́ pàkọ́ pé àṣà ìṣe Yorùbá kò mọ̀ gbọ́dọ̀ parun kò bàjẹ́ láyé olúpọ́n bẹ́ẹ̀ kò bàjẹ́ láyé arẹ̀sà èyí ti ṣe ẹ̀mọ́ jàájó bàjẹ́ lórí èmi àti ẹ̀ o ó yá o kò ní bàjẹ́ lórí èmi ò wọ́n náà fún tiẹ̀ pé kò ní bàjẹ́ lórí tiẹ̀ náà. àwọn àgbàkan wọ́n pé bíríkótó wọ́n pé bíríkótó wọ́n pé ọmọ tó bá sọ lẹ́nu ó ti sàpòyà kọ́ ni. kémi àti ó wá mú bá a sàpòyà wa kọ́gi la ṣe tètè ń síra wa ń gbẹ́rẹ́ pàkọ́ tá a sì ń fọwọ́ tọ́ra wa tá a ń pé tètè padà wálé o tètè padà wálé o torílé làbọ̀ ìsinmi ó kó tètè padà wálé o.
1: a ò wá lárugẹ gbogbo ọmọ òdúdú wa o gbogbo ọmọ òǹdáyé gangan mo òkè sí lọ́wọ́lọ́wọ́ bèbí Yorùbá lónìí ká kí ni kọ́.
0: tó o mo kí yín làṣàlẹ̀ tòní gbogbo ibikíbi tẹ́ ẹ bá ti ń láǹfààní àti mọ gbóhùn mi ketekete mo ṣe yín pẹ̀lẹ́ o ẹ kú àtàárọ̀. ẹkú sí àtàárọ̀ ẹkú kó lè da ẹkú làálàá kókó jàǹjàǹ kí gbogbo ó lè jọra wọn náà ni. ọba mi ẹ̀dùnmàrè ó mọ̀ bá wa fèrè ṣíṣe ọwọ́ kó wá wa. ìyá lójà ni bàbá lójà ní iṣẹ́ ọwọ́ lẹ́yìn ṣe ni ẹ̀yìn tiẹ̀ ń ṣiṣẹ́ lábẹ́ èèyàn kan ni. iṣẹ́ kékeré owó ńlá olódùmarè ó pe tọ̀yìn wá láṣẹ lódùmarè òní tún lọ́jọ́ ajé o ọjọ́ 22 nínú oṣù kẹfà oṣù yìí ti ń ṣe kí ni ó ti ń kángara rẹ̀ díẹ̀díẹ̀ yìí ti ń ká ní rẹ̀ ńlẹ̀ ó ti fẹ́ mọ kalò náà nu. ó yá o ẹja tún sùrì ọjọ́ ajé orí mi o ìṣẹ̀dá mi o mo pè ọ́ láṣàlẹ̀ tòní o ire lọ́tún lọ́sì ní gúúsù láríwá ìwọ̀ oòrùn ìlà oòrùn ó yá o kó o mọ kóre tèmi wá mọ kóre bọ̀ wá mi rí o ní wàrà ṣẹṣà ó yẹ sọ́dì wúre talẹ̀ tòní.
1: jọ́jọ́ Yorùbá lónìí ká wa sọ ìgbàlódé Yorùbá lónìí kóbìnrin wa ìró àti bùnbà kọkùnrin wa
0: kori ade mo se kabe si o mo korun leke mo ka won jagun jagun gbogbo loye loye kara o le o gbogbo yin patapata pata mo ki oyun unu ase bi agba agba mo ki yin o mo ba gugu o e mo juba e joju mi se lale yi
1: ka so duro lara wa yoruba logun ko ni
0: saju on gbogbo won po ko omo bayi ni janu omo ko temi o yi pada o oye olorun ade koke in lo ko temi je o
1: yoruba lo ni ko mo ko injila aro ko do bale fun ya
0: boya yin ti e fe darapo mo wa e fe mo gboju oge wo wa pe bo la tin se ba tin so kini ohun bo leni tin soro itiri gan eyo e koja lo soju opo kan ni bani dore Facebook we lo gboju oge wo wa nbe e ro yo Olorun bo ti mura bi sese fun lo se wawo lo se wa sorun lo lale toni oni ah tori alaje ni omo alaje na neme eyo pe eja fi se talawo aje loni eja mura bi oni sese fun eja se bi oni ran fun en ba ti gbe wa lale inu e koja lo soju opo Facebook wa Wells Radio 893 FM fan page. Wells Radio 893 FM fan page. Nibe le ti ma gboju oge wo wa ketekede bi mo tin se nu kuluwa eh be mo ti wo owo bi mo ti wo orun iru ati bo ba me ti mo tagele mi mo ri ara ti mo fin gbasa yo ba laruge na ne en yo e re po je mi o ye mi a bi o ye mi o koda o ba je lanfani ati rin ori mi ni e re pade mo le mo ta mo ri en lara asawa na ne won o fe kakakun asawa ati sewa e ja jo pe laruge.

0: ẹyin ololufẹ wa te ti wa nibe on gbogbo yin patapata nla tin ri esun te wa nbe nitori ti wa oya o lori eto yi lose to lo ibo la bade nibo la ti bere nibo gan la nlo nu ose yi
1: patapata ngogomo
0: lose to lo asoro pupo asalaye oro ayinna na awon kankan aya sawon bi kan atongbona bi kan lo ẹyin bó ti ẹ jẹ kó oríṣiríṣi nǹkan la ti gbéyẹwò lórí ètò yìí láwọn tó rọ mọ àṣà àti ìṣeélẹ yorùbá bá a ti mú látòrí ìgbéyàwó lámúdórí òkú sínsin lámúdórí àkúdàáyà lámúdórí ọdún ìbílẹ lámúdórí àwọn oúnjẹ ayé àtijọ kódà iṣẹ ìbílẹ ga ti gbéyẹwò àṣà ìsaralóge a ti gbéyẹwò lóríṣiríṣi báhùnbáhùn ń la ti gbéyẹwò lórí ètò yìí asọdébe wípé a tún mẹnu bọdún ọlọjọ nléèfẹ kódà ojúde ọba nílẹ ìjẹbú gan kò gbẹyìn kódà ọdún eégún ti ṣo eégún alágbára nílẹ ìbàdàn ẹyin eégún olóòlù nílẹ ìbàdàn a tún mẹnu bàtàn tó rọ mọyàn náà ẹyọ àkókò ọdún gan náà la tún wà ẹyin ọdún eégún ẹ á mọ mẹnu bà wọn ẹyin náà ń pèlé ń pèlé bá a bá ti ń dá gbọn bẹ hàn bó tiẹ jẹ pé a ti sọrọ nípa eégún olóòlù tẹlẹ ṣùgbọ́n lọ́sẹ̀ tó lọ mo sáré yan fún wa nígbà tá a sọ̀rọ̀ nípa àrokò pípa tó ń tí ọ̀nà ìbára ẹni sọ̀rọ̀ bọ́ ti ń bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́ kó tó dé wípé alẹ́rọ̀ ìbára ẹni sọ̀rọ̀ àbá ní àwọn ẹ̀rọ alágbèéká tá a fi ń kàn síra wa hùn ẹ ó ní báwọn bàbá ńlá bàbá wa ti ń bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́ a yìnnà náà a sọ̀rọ̀ púpọ̀ nípa ọ̀nà tó ń gbà bára wọn sọ̀rọ̀ láyé àtijọ́ lára rẹ̀ náà lárokò pípa a sọ̀rọ̀ nípa àrokò pípa a yìnnà náà kódà a mẹ́nuba àwọn ẹyìn ọ̀nà táwọn àgbàlagbà tí wọ́n fi máa ń lo ọgbọ́n láti fi mú ọmọ tó bá ní páàlẹ́ díẹ̀ láti fi ràn níṣẹ́ pé kí wọ́n dá dúró bẹ̀ẹ́ lè tán pè ní àròdan tí wọ́n á pé ó yá lágbájá ò kọjá lọ sọ́dọ̀ lágbájá kó o pé mo ní o gbàròdan wá tí wọ́n pé ó bá sì fi lè débẹ̀ báyìí wọ́n ò dá dúró ni ẹ á sọ̀rọ̀ nípa àyùn náà mo sì mẹ́nuba lórí ètò yìí lọ́sẹ̀ tó kọjá ẹ̀yìn tẹ́ ẹ̀ bá gbọ́ ẹ̀ńtọ̀sẹ̀ tó kọjá ẹ̀ lọ wò lójò kó facebook wà ń bẹ̀ẹ̀ gbàgàdà gbàgàdà lọ́sẹ̀ tó lọ mo lásọ̀rọ̀ nípa ilà kíkọ òmù lásọ̀rọ̀ ń pa ẹ̀. ìta sì sọ̀rọ̀ ń pa ẹ̀ lónìí nù ṣùgbọ́n kó tó di pa mẹ́nu balà kíkọ.
1: ilẹ̀ gbogbo yorùbá o.
0: ìtàn kan wà tí mo mú wá lálẹ́ yìí. ẹ mọ̀ póríṣiríṣi ẹranko ní ń bẹ nínú igbó tó bá mi elédùmarè ọba alayé alọ̀run adẹ́dàá tó sì ṣẹ̀dá kó wá ẹranko lóríṣiríṣi ní gíga ní kúkúrú ní bíntí ní roboto ní ràbàtà ní gíga lóríṣiríṣi máa ń lódùmarè ṣẹ̀dá àwọn ẹranko nùpọ̀. bẹ́ẹ̀ náà ló sì ṣe ṣẹ̀dá àwọn ọmọ ènìyàn lóríṣiríṣi níwọ̀ntúnwọ̀nsí ẹlòmíà lómi lára ẹlòmíà ó rèé pẹlẹngẹ lè jẹ́ pé gbogbo ẹ̀ báwọn bó ti wo lódùmarè ló dá wa láwòrán ara rẹ̀. bẹ́ẹ̀ náà làwọn ẹranko wà àwọn ohun abẹ̀mí àtàwọn nǹkan míì báwọn tó lódùmarè sì dánú ilé ayé. kó tó wá di wípé a mẹ́nu bá ń tọrọ mọ́ ilà kíkọ lálẹ́ yìí ọ̀rọ̀ nípa ẹyẹ kan ìtàn tó rọ̀ mọ́ ẹyẹ kan mo mú kó sáré mú fún yín kí n sáré jẹ́ kí n já mọ́ já yín sí ẹjẹ́ ń lè dé àwọn eléré ìdárayá wa báhùn ẹ̀yìn kí n jẹ́ mọ̀ nípa rẹ̀ lálẹ́ yìí.
1: ọ̀rẹ́ kan ó dẹ́ ìkúlé ọsílẹ̀ ló dá bàtà mọ́ ló dẹ́ ìkúlé adé láwẹ̀ ló.
0: ẹyẹ kan wà nílẹ̀ yorùbá tí wọ́n ń pè ní ẹyẹ odídẹrẹ́.
1: onípẹ́lẹ́ ọjọ́ gbọ́dọ̀
0: pọ́nmi ràbà. àwọn mí

ṣé ẹ rí ẹyẹ ayé kò tọ́ yìí tí wọ́n á tún mọ pè ní ẹyẹ odídẹrẹ yìí kò ṣàdédé gbó kọ wá ìtàn kan rọ̀ mọ́ ọ̀rọ̀ ẹyẹ yìí kó tó di ìpóúnjẹ ọkọ̀ ayé kò tọ̀ ọ̀hún ó yẹ wá nǹkan fìdílé ẹ fìdílé nǹkan ó yẹ mú nǹkan tẹ́ fi mọ́ kálẹ̀ o torí pé ẹ bó bá kókó ìbá ti lọ ìyún tó ti ré kọjá nù á tún mú mi ìpọ́nù.

tẹ́ẹ̀rí ẹyẹ òdìdẹrẹ́gì tí ọ̀sán tó ń pè lẹ́yà ayéko tọ́ yìí. Ní ìgbà láíláíláyà àtijọ́ tó jẹ́ wípé ojú sì wà lórúkún, àwọn ẹranko kan wà tó jẹ́ pé wọn a máa fọhùn bí ènìyàn tí wọ́n sì ń bá wọn ọmọ dá irun ìyún àwa ẹ̀dá ènìyàn tí wọ́n sì ń bá wa fọhùn tó jẹ́ pé wọ́n sọ̀rọ̀ báyìí àwọn èèyàn a sì gbọ́rọ̀ tó ń sọ. Lákòókò tí mò ń sọ yìí, onírúurú ẹyẹ ló wà tó jẹ́ pé àwọn náà ń fọhùn bí ènìyàn tí wọ́n a sì máa sọ̀rọ̀. Arákùnrin bàbá ọdẹ kan wà láyé ìgbà náà. Arákùnrin yìí jẹ́ ọdẹ tó gbójú tó gbóyà tó ń lóhun àmúṣagbára ilẹ̀ Yorùbá. A máa rè gbẹ́ ọdẹ, a máa lọ sí gbẹ́ ọdẹ fún bí òṣùpá méjì mẹ́ta mẹ́rin kó tó padà wọ̀lú. Ìrìn àjò ọ̀hún náà ló rìn tó rè gbẹ́ ọdẹ lọ́jọ́ kan. Níbi ó ti ń lọ ló ti ṣalábàápàdé ẹyẹ kan tí ń fọhùn bí ènìyàn táwọ̀ rẹ̀ sì rẹwà lójú.

bí o ti kẹfin ẹyẹ yìí kò se mẹ́ni kò se méje o mú ẹyẹ ọ̀hún o pé ẹyẹ eléyìí ó bá mi délé n ó sì máa sìn gẹ́gẹ́ bí nǹkan ọ̀sìn mi ni. Ó tàkùrọ̀sọ pẹ̀lẹ́yẹ yìí bí ti ń rìnrìn àjò rẹ̀ padà lọ sí bùbá rẹ̀ yún nínú ìlú tí ń gbé kó tó di kórèpẹ́ jẹ. Bóun àtẹ́yẹ yìí ti ṣe ń tàkùrọ̀sọ bí ti ń wí ti ẹ̀lẹ́yẹ yìí ń fọhùn padà ní ń dá lóhùn inú rẹ̀ sì ń dùn pé òun ti rẹ́nì kejì tóhun ó fi ṣàgbègbè ara. Níbi ó bá ti wádìí pé òun ti ẹ̀ lọ́ọ̀bì kan ṣé pé gbogbo ẹ̀ dá òun àtẹ́yẹ yìí á sì máa tàkùrọ̀sọ kò ní dí pé òun nìkan lòun ó máa wòye. Kámọ̀dé ìnà pẹnu kámọ̀ fọ̀rọ̀ gùn àbáwá ọdẹ yìí bàbá ọdẹ yìí mọ̀ mú ẹyẹ yìí ó mu dẹ́nu ló sì mú délé rẹ o. Àwọn dẹ́nu ló yìí gbogbo ènìyàn níwò pé ẹyẹ ire wa àwọn ẹyẹ tún yàtọ̀ táwọn èèyàn tiẹ̀ tún gbọ́ bí ti ń fọhùn pé ẹyẹ eléyìí mọ̀ ń fọhùn a sì ń gbọ́ ń dáwọn èèyàn lọ́rùn púpọ̀ tí wọ́n wò pé bàbá ọdẹ ẹyẹ tẹ́ ẹ mú wálé yìí mọ̀ ń wù wá ń dá wa lọ́rùn inú bàbá ọdẹ yìí náà sì ń rò pé òun rí nǹkan mú wálé. Lòun náà ń ṣe fanga fanda ní fanda láàrin ìlú pé òun gan òun èsè èèyàn lásán inú rẹ̀ ń dùn. Ohun àtẹyẹ yìí wọ́n jọ ń gbénú lé wọ́n sì jọ ń ṣe bó jẹ́ pé bó bá tún rí nǹkan báyìí yóò fọhùn pé ìwẹ́yẹ mi òun àti ẹ̀ ó wá dàbí ọ̀rẹ́ àkòrí kò sùn tó jẹ́ pé wọ́n àjọ máa fọ̀rọ̀ jómi tóru ọ̀rọ̀ láàrin wọn bó ti ń wí tiẹ̀ báyìí ẹyẹ adá lóhùn ìgbà míì yóò bèrè ìbéèrè lọ́wọ́ ẹyẹ ẹyẹ ọ̀hún fọhùn padà fún. Ṣùgbọ́n nígbò òdìjọ́ kan ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí bàbá ọdẹ yìí tó sì di tí ọ̀rẹ́ kò rí kò sóhun àtẹ́yẹ yìí fi wá di láìfà àbàdà ń ò gbọ́dọ̀ fojú mi kan mọ́. Èyí ti ṣe kí ni tó ṣẹlẹ̀ gan.

0: àdílé olóòlà ní kọ máa ń là láyé àtijọ́ àwọn ọkùnrin nísì máa ń ṣiṣẹ́ ọ̀hún kódà òwúrọ̀ kòtòkòtò máa ń kọ máa ń là. Pẹ̀lú àwọn ohun èlò bí abẹ sékélé, osùn, ọṣẹ dúdú, omi ìgbín tó fi mọ́ eérú àwọn
1: kan.
0: Àmọ́ lo ewé, àwọn omi ewé mi ó láòkọ ewé ọ̀hún ewé fẹ́rù, ẹ̀yin òun a máa lò ó tàbí eérú. Láyà tíjọ́ nígbà wáṣẹ̀ ohun àmúyangàn ó ní là kíkọ́ jẹ́. Onírúurú là ló sì wà. Bẹ́ẹ̀ ọgọ́rùn ènìyàn tó jẹ́ pọ̀lọ́pọ̀ ènìyàn ní òmòdí tán fi kọlà sóhun lójú.
2: Ìbà fọ́lọ́dún mọ̀rẹ̀ ọba ti bẹ́ kí bẹ́ẹ̀ ó tó bá ọbẹ̀ aláàmọ̀ ìrì ọba tó.
0: Mo sì ti sọ àwọn àdí tá a fi ń kọlà fún ìdámọ̀ fún láti fi bùkún ẹwà ara ẹni fún dídá ààbò bo ara ẹni ọ̀nà mẹ́ta tó jẹ́ ìdí pàtó ìdí pàtàkì tá a fi kọlà láyé ìjọ́nu. Ṣé ẹ rí lórí ọ̀rọ̀ ìdámọ̀ yìí? Nígbà tíjọ́ ìtàn fi yéwà ẹmọ̀ pé ọmọdé ò bá bàtàn yóò bá rọ́bà rọ́bà sì rèé òní bàbá àtàn. Ìtàn fi yéwà pé ogun tòun ti ọ̀tẹ̀ ó pọ̀ púpọ̀. Lákòókò tá à ń wí yìí ọmọ a máa sọnù àgbàlagbà a máa sọ lẹ́nu torí àwọn alágbára wọn ń kọ́ àwọn tí ò lágbára wọn a kó wọn lẹ́rú wọn a lọ tà wọ́n sílùú ibòmíì. Bẹ́ẹ̀ òwe ẹrú náà pọ̀ àwọn jagunjagun aṣígun lọ ìlú ibòmíì lọ kó wọn lẹ́rú wọn a yọ wọn lẹ́nu. Ọmọ ò ní dàyà mọ̀ bàbá ò ní rọmọ mọ́. Làwọn àgbàlagbà wá wò pé ó ní kankan tó yá mọ̀ fi dára wa mọ́. Wọ́n ṣe wá péríjọpọ̀ wọ́n pe àárọ̀ àtọ̀dọ̀fínú wọn náà wò pé ẹja mọ̀ fàmì kan dára wa mọ̀. Ni wọ́n sì ṣàgbékalẹ̀ ilà kíkọ́. Òun ló ṣe jẹ́ pé ìdílé kọ̀ọ̀kan ìran kan ẹbí kan agbègbè kan oníkálukú ní ilà tí wọ́n kọ́ lé wọn tó sì yàtọ̀ síra wọn. Ìyún olórí ìdámọ̀ tó fi jẹ́ pé bí ọmọ ilé kan bá pàdé ọmọ ilé míì nígbà wọn bá ti tà wọ́n sóko ẹrú wọn bá ti rí láìkẹ́ ara wọn báyìí wọ́n ti mọ̀ pé ilé kan náà làwọn ti wá. Àwọn míì gan tó jẹ́ jagunjagun tán bá ti wà lójú ogun tí wọ́n kẹ́fín ẹlòmíì tán sì rí lájú rẹ̀ wọ́n ti mọ̀ pé ó ṣeé ṣe kó wá ṣàtìpónlẹ̀ ni ọmọ ìlú àwọn àbọ̀mọ ìdílé àwọn ni wọ́n fi ń dára wọn mọ̀ láyé àtijọ́ ni. Ẹlẹ́ẹ̀kejì ni fún oge ṣíṣe. Wọ́n a kọlà láti jẹ́ kí ojú èèyàn gún régé. Ìlà kíkọ́ wà láti bùkún ẹwà ara ènìyàn tó jó wọn àmúyangàn láyé àtijọ́. Lórí ẹ̀nìtàn òun kan tó ìkàntì ìtàn tí mo kọ́kọ́ mẹ́nuba ní ráńpẹ́lẹ̀ kan pé wọ́n kọ́ láti fi dáṣẹ̀ríà fún ẹrú táwọn kan fi ìtàn ń balẹ̀ pé ẹrú náà kọ́kọ́ kọ́ fún láti fi dáṣẹ̀ríà fún ṣùgbọ́nṣẹ̀yìnwá àṣẹyìnbó ń bò ó jiná tán tó di tí ó ń wu tẹrú tọmọ. Wọ́n ní olágbára pò ń kálukú bá pé mí náà fẹ́ kọlà yìí kójú tèmi náà gun rege bẹ́ẹ̀ wọ́n fi ń ṣe oge ni. Ó sì wà fún ààbò lọ́wọ́ àrùn. Ìyún ni àwọn ọmọ tó bá jẹ́ wípé ó láìsàn kan àìbá ìlera kan ti ń bá wọn fínra lágọ̀ ara wọn ò já gbogbo ara fún wọn. Wọ́n lè sìn ní ojú ẹ̀rẹ́ bá wojú tèmi báyìí ẹ̀rá pẹrẹ pé wọ́n rọra ja bíntín ni ẹ̀wọ̀n sìn lójú. Wọ́n sin láyà wọ́n sin lẹ́yìn kódà àtàpá o àwọn mọ̀dà àwọn ọmọ tó bá jẹ́ pé wọ́n a máa dákúdájí ẹ̀yọ́ wọ́n a máa já wọ́n là pé kọ́mọ èlé dákúdájí mọ́ wọ́n a máa ṣèyàn náà. Lára fún dídáàbò bo ara náà nu o. Ìlà míì náà wà tó jẹ́ pé lóríṣiríṣi bá ń tí wọ́n a máa jára ọmọ èpè láti fi dáàbò bò ó. Ó ṣe ní láàánú pé àṣà ilẹ̀ ilà kíkọ ó ti ń jẹ rodò ó ti ń lo ohun ìgbàgbé. Ohun ẹwà ní láyé àtijọ́ ṣùgbọ́n àwọn kan ti sọdọ ohun ìtìjú tó sì ti ń parun. Ọ̀làjú dé ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ ẹ mọ̀ jẹ́ kí a fi ẹni tó kọlà ṣe yẹ̀yẹ́. Ẹ mọ̀ sì já tàbùkù wọn. Ohun tó wù mí ò wù ọ́ ó ní kì í mọ̀mọ́ ìyá méjì fóbìnrin kan náà o. Kíkọ ni wọ́n ń kọlà. Wíwà ni wọ́n ń wa gọ̀m̀bọ́. Sísálà ń sa kẹ̀kẹ́ mú. Onírúurú là ló wà ó tòun ti orúkọ wọn bó sì ṣe wà lóríṣiríṣi náà nu.
2: Bèbí Yorùbá ló làṣà Yorùbá ló.
0: Lára ilà kíkọ tó wà láti rí ilà Àbàjà. Kẹ̀ ṣáájú òyìn àwọn tí ò kọ́lá ní Yorùbá pè ní ojúra bẹ̀sá. ẹ ojú ra bẹ sálà wọn tí ò nílà lójú. Nígbà wọn rí abẹ tí wọn ẹkọ làwọn wọn sá lọ ojú ra bẹ sáná ń pè wọn. Lára àwọn là tó wà ní ilà Àbàjá. Àbàjá ọ̀hún ni wọ́n ọ̀rá kọ́ ní onídùbú mẹ́ta ni yóò dùbúlẹ̀ wọ́n kọ mẹ́ta ni wọ́n ọ̀rá já mẹ́ta ìyún làbàjá oní mẹ́ta ẹlòmíràn lè kọ mẹ́ta lápá ọ̀tún mẹ́ta lápá àlàáfíà àwọn mìíràn sì lè kọ́ ní mẹ́ta lápá ọ̀tún mẹ́ta lápá àlàáfíà ṣùgbọ́n onídùbú báyìí ni ó wà yóò sì jẹ́ mẹ́ta bẹ́ẹ̀ bá ń wò mí lójú òpó Facebook mo ń ṣàpẹẹrẹ bí ti máa ń wà lójú èèyàn ìdùbú báyìí ni ó wà o lè ní mẹ́ta ẹni èjì ẹ̀ta lápá bí ẹni èjì ẹ̀ta lọ́nà méjì ẹ̀bá ń lápá àlàáfíà àti lápá ọ̀tún ó sì lè jẹ́ pé mẹ́ta lásán Àbàjá oní mẹ́ta ni ìdùbú nísì máa ń wà. Àwọn Ọ̀yọ́ ògbómọ̀ṣọ́ ẹdẹ ìwò àwọn ní ń kọrú ẹ̀. Èyí ò náà ń pè ní Àbàjá oní ilà Àbàjá Àbàjá mẹ́ta. Àwọn mí a sì máa pè ní Àbàjá oníbùlé. Ṣé ẹ rí mi tó tún wà ní Àbàjá onímẹ́rin? Yàtọ̀ sí mẹ́ta mẹ́rin wọ́n kọ̀yún Àbàjá náà ni wọ́n lè kọ́ mẹ́rin mọ̀ pé mo pé ìdílé kọ̀ọ̀kan àti ilé kọ̀ọ̀kan wọ́n ní bá ti kọ tiwọn oní mẹ́ta wà oní mẹ́rin náà wà tó jẹ́ pé kàkà tí wọ́n yàtọ̀ sí mẹ́ta lónìdùbù àwọn mí ò ní mẹ́rin ni o ni wọ́n sìn sí ẹ̀kẹ́. Bẹ́ẹ̀ lálábàjá lágbélé ṣé ẹ rí Àbàjá lágbélé òun òun náà Àbàjá náà ni onídùbú yóò wà ńbẹ o lè jẹ mẹta o lè jẹ mẹrin alágbéléhùn lẹyìn ìgbà tí dùbú bá ti wà wọn wà á gbélé báyìí ní ení èjì ẹta oní òdùn olóòrò lórí ẹ ti rí bí mo ti ń fọwọ́ sàpèjúwe rẹ ẹyìn o bá jẹ pé mo lè fi kinní kan kọ́ sójú ara mi ni wọn ò bá fi kọ́ kẹ́ ẹ lè rí ṣùgbọ́n Àbàjá oní mẹ́ta ọ̀hún Àbàjá alágbélé ọ̀hún ẹyìn o yóò ti wà báyìí olóòrò wọn ò ti kọ́kọ́ gbé síbẹ̀ ní èyí tí ó wà nídùbúlẹ̀ wọn ò ti ṣe onídùbúlẹ̀ wọn ò tún wá gbé kanlé olóòrò lórí rẹ̀ báyìí yóò dàbí ìgbà téèyàn bá fa ókan lọ́nà mẹ́ta sókè téèyàn wá fa ilà gbọ́rọ́ sísàlẹ̀ rẹ̀ ẹ̀yọ́ alágbélénu wọn ò fà wọn kan sí dùbúlẹ̀ yóò wà ní ìdùbúlẹ̀ ìbú mẹ́rin àbí mẹ́ta wọn lè fi sí ìbú kan wá gbé mẹ́ta lóòrò kan gbèlè lórí.
2: Ṣọwọ́ bèbí Yorùbá lónìí káàkiri ni kò jọ ọjọ́.
0: Ṣé ẹ wá rí èyí tó jẹ́ alágbéléhùn wọn lè kọ mẹ́ta sókè kan kọ mẹ́rin sísàlẹ̀ àwọn míì máa gbé mẹ́ta sàlẹ̀ ṣé ẹ rárá àwọn tó ń kọ mẹ́ta sókè nídúró tó ń gbé mẹ́rin sí ìbú tí ń dùbúlẹ̀ tí ń ṣe mẹ́rin lónígbọrọgbọrọ àwọn Ọ̀yọ́ ọmọ aláàfin àti ìran bá sọ̀run àwọn ní ń kọrú Àbàjá alágbélé oní mẹ́ta àti mẹ́rin níbú mẹ́ta lóòrò òun àwọn ọmọ Ọ̀yọ́ aláàfin àti Bàṣọ̀run náà ń kọ́.
2: Yorùbá lónìí ká àwọn sọ ìgbàlódé.
0: Bẹ́ẹ̀ náà la tún ní ilà tí wọ́n ń pè ní pélé.
2: Yorùbá lónìí.
0: Pélé ni mẹ́ta lóòrò wọ́n kọ́ ni ení èjì ẹ̀ta yóò wà lápá àlàáfíà àti apá ọ̀tún mẹ́ta lóòrò pélénu ìlà pélé òní wọ́n ń pè é mẹ́ta lóòrò ni ó wà lẹ́rẹ̀kẹ́ ènìyàn ó sì wọ́pọ̀ láàrin àwọn ìjẹ̀bú ìlà mẹ́ta ní ìdúró náà ń pè ní pélé.
2: Lóbìnrin wa ìró àti bùnbà kọkùnrin wa gbádá ká sọ dúró lá.
0: Àwọn tán bá kọ pélé fún wọn a máa pè wọ́n ní pélé yẹ ojú pélé yẹjú pélé yẹ ojú. Torí àmọ́ ẹ̀yẹ wọn púpọ̀ yóò ṣe rẹ́gíbà lẹ́rẹ̀kẹ́ wọn ni. Bẹ́ẹ̀ la nílà kẹ́kẹ́ àti gọ̀m̀bọ́.
2: Mọ̀kùnrin dé láàárọ̀ kó dọ̀bálẹ̀ fún ìyá àti bàbá tó.
0: Sísá wọn ń sá kẹ́ńkẹ́ o wọn á sá kẹ́kẹ́ ni wíwà ni wọ́n ń wa gọ̀m̀bọ́. Ṣé ẹ rí gọ̀m̀bọ́ yìí wọ́n ó wá láti ibi orí ènìyàn tán bá ti wá wà wọ́n ó tẹ́ wọ́rọ́kọ́. Wọ́n sọ́nà bí ẹ̀rẹ̀kẹ́ ènìyàn láti ibi orí báyìí ni ó ti wá tí wọ́n wà á wọ́n tẹ́ wọ́rọ́kọ́ báyìí wọ́nà ẹ̀kẹ́ èèyàn ó lè jẹ́ mẹ́ta wọ́n wà á nídọ̀gbọ́rọ̀ lóòrò nígbà bá ti ń bọ̀ lọ́nà ẹ̀rẹ̀kẹ́ wọ́n wà á tẹ́ wọ́rọ́kọ́ báyìí yóò jẹ́ mẹ́ta gọ̀m̀bọ́nù. Ṣé ẹ wá rí bá fi lè sá sí ibi imú báyìí ó ti sá kẹ́kẹ́ nù. oríṣiríṣi àbàjá ló sì wà ẹ mọ̀ pé a ti sọ̀kan tó jẹ́ pé alágbélé tí mo lóní mẹ́rin ní dùbú onímẹ́ta alágbélé lókè báwọn ọ̀yọ́ àwọn ọmọ aláàfin òjò pàṣẹ kẹrẹ ọmọ àtìbà ní mọ̀ ń sábà kọ́ àtàwọn ọmọ ba ló bá sọ̀run a ní àbàjá táwọn ará òwu ìlú òwu táwọn náà máa ń kọ àbàjá àwọn ará òwu náà dàbí alágbélé tó dàbí tàwọn ọ̀yọ́ bẹ́ẹ̀ lòun náà ṣe fẹ́ rí ṣùgbọ́n òun kò ní gbòòrò tàwọn ọ̀yọ́ òun yóò gbòòrò yóò hàn dáadáa ṣùgbọ́n tàbàjà àwọn òwu kò ní gbòòrò òun ò ní gbilẹ̀ kò ní gbilẹ̀ kò ní hàn dáadáa bíi titi àwọn ọ̀yọ́.
2: ẹja àgbàta wa lárúkọ ẹja wa ni sọkọ gbogbo ọmọ òǹdáyé o.
0: bẹ́ẹ̀ náà la tún ní kẹ́kẹ́ olówu kẹ́kẹ́ olówu yìí là náà ni o lára àwọn là náà ni kẹ́kẹ́ olówu yìí kẹ́kẹ́ olówu yìí wọ́n sìn bí ìgbẹ́rẹ́ ni wọ́n máa ń sìn bí ìgbẹ́rẹ́ sójú èèyàn ni wọ́n lọ́ra já bíntín bíntín bíntín wọ́n lè já mẹ́ta mẹ́ta sí àhín wọ́n lè tún fi mẹ́ta mẹ́ta míì sí àhín wọ́n lè tún fi sí mẹ́ta mẹ́ta báhùn ẹ̀yọ́ wọ́n lè ṣe sí apá àhín kan ṣe sí apá àhín náà wọ́n rọra sin gbẹ́rẹ́ gbẹ́rẹ́ gbẹ́rẹ́ gbẹ́rẹ́ bíi minus minus minus ẹ̀ ti máa mi minus ẹ̀yọ́ wọ́n rọra ṣe bíntín bíntín báyìí wọ́n rọra sin gbẹ́rẹ́ olówu wọ́n rọra sa ní kéékèèké bí ìgbà tẹ́ èèyàn bá sí ọmọ ń gbẹ́rẹ́ lónídùbú bíntín bíntín bíntín sí ìyàn lójú ẹ̀ẹ́mọ́ ti ń sin kẹ́kẹ́ olówu nù.
2: ọmọ òdùdú wa pátápátá ń gangan mọ oge sí lọ́wọ́lọ́wọ́ ìpàdé torí tún ilẹ̀ gbogbo yorùbá o.
0: ṣe ẹ wá rí àwọn ifẹ̀ náà wọ́n tún ní pélé tiwọn ẹ mọ́ gbàgbé pé mo ní ìlà pélé ni ìlà mẹ́ta tó ń wà lóòrò lẹ́kẹ̀ ènìyàn. ṣe ẹ wá rí ní ti ìfẹ̀ ń tiwọn pélé tiwọn ó sún sọ́wọ́ òkè ó fẹ́ sún sọ́wọ́ ibi ògbé ń pé ojú kò dé pè pé ojú o ṣùgbọ́n fẹ́ sún sọ́wọ́ ọbẹ̀ ó ra wà lọ́wọ́ òkè kò gùn jù ẹ̀yọ́ pélé ìfẹ̀ ló wà nítòsí kò rókè jù kò gùn jù kò wà sálẹ̀ jù ẹ̀ oní pélé ìfẹ̀. bẹ́ẹ̀ la ní ilà àwọn òǹdó ilà àwọn òǹdó ilà kọ̀ọ̀kan tó gùn ẹ bá wojú tè mẹ́rin pé wọ́n ra já ní gbẹ́rẹ́ ni ẹ̀yin yo èmi náà fẹ́ gé ojú rábẹ́ sádìẹ̀ ṣùgbọ́n náà ni ò gbà ẹ̀yin mọ́ ti rọra sá gbíntín sójú mi bó bá jẹ́ làǹdó ni yóò gbilẹ̀ yóò hàn yóò wá wà lóòrò lọ́kọ̀ọ̀kan báyìí yóò dó lọ́kọ̀ọ̀kan a sì mọ́ rẹwà ilà òǹdó nu yóò wà lóòrò yóò sì gùn dáadáa bẹ́ẹ̀ yóò tún hàn dáadáa ṣùgbọ́n ọ̀kọ̀ọ̀kan lóòrò ilà kọ̀ọ̀kan tó gùn ó ní wọ́n pè ní ilà òǹdó.
2: ọlọ́dọ̀ kan dẹ́rẹ́rẹ́ ọmọ ọlọ́dọ̀ kan dàrára ọmọ odò tó san fẹ́rẹ́kẹ́ tó la.
0: bẹ́ẹ̀ náà àwọn ìjẹ̀bú àwọn náà tún ní pélé tiwọn pélé tiwọn náà kéré òun sún mẹ́gbẹ́ etí níbi ẹ̀gbẹ́ tòsí ìpépé etí báyìí ní òrora wà tí wọ́n rọra sí òun sún kéré ń tiẹ̀ kò gùn púpọ̀ kò gùn síbi ẹ̀rẹ̀kẹ́ níbi tòsí ibi ẹ̀kẹ́ náà ni ó ṣùgbọ́n ó súnmọ́ bíi pé tí èèyàn ni pélé ìjẹ̀bú wà wọ́n rọra sá bíntín bíntín bíntín bẹ́ẹ̀ bá ti rí mẹ́ta tán ti rọra sá ní bíntín bíntín mẹ́ta báyìí pélé ìjẹ̀bú nù.
2: ọ̀wẹ́rẹ̀ pé ó dẹ́ ìkúlé ọsílẹ̀ ló dá bàtà mọ́ lọ́dẹ̀ ìkúlé adé lárẹ̀ lọ́dọ̀ òkú onípẹ́lẹ́.
0: ìlú kọ̀ọ̀kan ná nílà tiwọn tá a fi ń dá wọn mọ̀ yàtọ̀ síra wọn pé ìlú báyìí nìwọ ti wá bí n bá ti rí pélé òǹdó ọ̀hìn bí n bá ti rí pélé efẹ̀ ń mọ̀ pé eléyìí tún yàtọ̀ sí pélé mi o bẹ́ẹ̀ yẹn bá ti rí la òǹdó ó ti mọ̀ pé òǹdó rèé bẹ́ẹ̀ yẹn bá ti rí àbàjá lójú àwọn ará òwú ó ti yàtọ̀ sí titi ó mọ̀ pé àbàjá àwọn ará ọ̀yọ́ ó lágbélé mẹ́ta àbàjá àwọn olówu òun tiẹ̀ kò gbòòrò kò gbilẹ̀ púpọ̀ tàwọn ọ̀yọ́ sì gbilẹ̀ bẹ́ẹ̀ láláwọn ẹ̀gbá náà àwọn náà lábàjá tiwọn ìjẹsà àwọn náà ní pélé tiwọn pélé ifẹ̀ òun ó rọra wà lẹ́gbẹ̀ẹ́ ìdẹ̀tí pélé ẹ̀mọ́bìnú pélé ìjẹ̀bú ó sún mẹ́gbẹ̀ẹ́ ìdẹ̀tí ẹni pélé ifẹ̀ ń tiẹ̀ òun ó rọra wà lókè ó fẹ́ bọ́ sí tòsí ọwọ́ ẹnu ìlà mẹ́ta náà ni ẹ̀yọ́ ṣe wá rí àbàjẹ́ ẹ̀gbá àti àbàjẹ́ àjẹsà mẹ́rin ni àbàjá àjẹsà mẹ́rin ní dùbúlẹ̀ lásán tiwọn báyìí wọ́n ọ̀rá mo ní ení èjì ẹ̀ta ẹ̀rin mẹ́rin ẹ̀rin báyìí ni àbàjá àjẹsà yóò wà ní dùbúlẹ̀ ṣé ẹ mọ̀ pé ti tọ̀yọ́ ó ní àgbélé mẹ́ta ó ní mẹ́ta lókè ẹ̀yọ́ tọ̀yọ́ nù a sì mọ́ gbilẹ̀ titi abajo olowo ni mo pe ke gbilẹ ohun ni merin na ni emi won le ko meta lori sirisi ba abajajesa awon na sa merin si oju ni
2: ajo gbadọ pomra
0: awon ekiti awon na to labaja ti won abaje ekiti o na to wa
2: abaje gbadọ
0: se ri abaje ekiti won sabi igba ti eyan ba si keke e mo pe mo ni keke n bi gbere ni sugbon ti gere ti keke ti won wa yo gbile mi e mo minus ti won ko fi sapere le kan na ni won se ti o gbile yo ra gbile bintin won se meta koko meta keje meta keta odi melo odi mesan ngba won ba ti sin ni meta bintin lona mesan won wa mu pele oni agbele ni won ese abaja lagbele na de mo pe e to ti wa le oro ila meta to wa lo oro la npe pele e mo gbagbe enyo won wa ora gbe won gbele ri abaja hun e mo pe won ti sin meta bintin o ti di mesan loju won ni idubule won wa gbe pele eyan ila meta won wa ora gbele lori abaja ekitinu e ti mo pe abaja ekiti e se mo ngboro e mo daada to je pe e ti mo
2: wese ilekun me ni lo
0: koda awon mi a mo se ni mejila to je pe meta yo je meta eni meta eji meta erin meta lona merin yo je mejila won wa gbe meta si loke yo je mejila ni dubule won gbe meta si loke awon abaje ekiti na si ni se wa ri meta tan ba oko si lona mejila hun bintin ni sugbon yo gbile yo si gboro ti o han abaje ekiti na ni.

0: oríṣiríṣi làbáǹbáǹ ló wà tó jẹ́ pé láyé ìgbà wáṣẹ̀ wọ́n ń lò láti fi ṣoge bẹ́ẹ̀ bá ti ráwọn tó kọlà a sì mọ dáyàn lọ́rùn ṣùgbọ́n láyé ìsìn ọ̀làjú ti wà lóòótọ́ ó ti jẹ́ pé ó tún láwọn nǹkan kan téèyàn gbọ́dọ̀ ṣe fún ọmọ ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ àwọn tó ti nílà ọ̀hún lójú ẹ mọ̀ já fi wọ́n ṣe yẹ̀yẹ́ torí lára àṣà àti ìṣe wa náà ni làkíkọ́ ń bẹ lára àṣà ìṣe ara ló ge àṣà ìdánimọ̀ àṣà ìdáàbòbò ara ẹni òun náà ni làkíkọ́ wà bí wọ́n bá wá yójú rábẹ sá mọ̀ fẹ́ tí ó nílà lójú mọ̀ fi ṣe yẹ̀yẹ́ torí pé lára àṣà àti ìṣẹ̀ṣe wa náà ni ohun ẹ wà ní ohun àmúyangàn ní láyé ìgbà náà lọ́hùn-ún mọ̀ wá yóò bàjẹ́ látòrí èmi àti ẹ o yorùbá bọ̀ wọ́n pé àbáṣá kẹ́kẹ́ bí a bá bu àbàjá bí a wa gọ̀ǹbọ́ àwàdórí wọn ni àájò ẹ wà ni bá a bá sá kẹ́kẹ́ bá a bu àbàjá bá a bá sì wa gọ̀ǹbọ́ àwàdórí àájò ẹ wà náà ní gbogbo ẹ̀. Iṣẹ́ àbínibíni iṣẹ́ ìlà kíkọ ìran olóòlà nísìnyí kọlà àwọn ohun èlò tán ń lò abẹ́ṣékélé osùn ọ̀sẹ̀ dúdú omi ìgbín eérú tó ń tewé fèrú. Ìdí tá a fi ń kọlà fún ìdámọ̀ oge ṣíṣe tó ń ti fún ààbò. Ẹjẹ́ máa ṣe rírì lé ẹjẹ́ ń fege gan lágbọ̀n abẹ mobadé lásàlẹ̀ tò ní. Mo nígbàgbọ́ pé pẹ̀lú àlàyé mi a ti mọ̀ wípé ìlà kíkọ èso ń tẹ èèyàn kan lè rí tá a sì máa fẹ́ tó kọ́ ṣe yẹ̀yẹ́. Ara ẹwà aroge ṣíṣe náà ni ìlà kíkọ wà. Àwọn míì sì ń ṣe fún ìdámọ̀. Àwọn míì sì ń kọ́ fún láti dáàbò bo ọmọ ọ̀hún bóyá láìlera kan lára àbí nǹkan kan tí wọ́n sì fẹ́ lé dànù. Mo wá ń pè wá pé ẹ mọ̀ já fẹ́ tó bá kọlà ṣe yẹ̀yẹ́ o. Bí wọ́n bá jójú rábẹ sá olówó ní kọlà láyé àtijọ́ torí pé ẹni tí ó kọlà owó rẹ̀ ni ó mú lọ ó sì níye táwọn olóòlà máa ń gbà kó tó lè pọ́n kọlà fún òyàn. Ẹjẹ́ àwọn àrèlé lálẹ́ yìí ó lórí ètò tiwa làṣà. Gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa tẹ́ wà ń bẹ̀ ń gbogbo yín pátápátá ńlá kí lójú òpó Facebook Emmanuel Oyè Gbilé wọn kíwà wọn ni mo kíyàn ẹ kú ètò àṣálẹ̀ yẹn ṣeun o. Wọ́n ní múra yín wò mí púpọ̀ o ẹ̀sìn púpọ̀ wọ́n láwọn ń wò wá lójú òpó Facebook ẹ ṣeun o. Ìṣọ̀lá Adékúnlẹ̀ ọ̀hún náà ní mọ̀mọ́ ẹ kú ètò ẹ ṣeun tẹ wà ń bẹ̀ nítorí tiwa o. Ọjọ́ ẹ̀yìn tẹ́ ẹ ti wà lójú òpó ọ̀dọ̀ mi àárín gbogbo yín náà pátápátá mọ̀ kí ẹ ṣeun púpọ̀ tẹ́ ẹ nífẹ̀ẹ́ wa o. Ìkànnì kànga gbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM náà lẹ ti ń gbọ́ wa yìí. Ẹ mọ̀ gbé pò ń bẹ̀ mọ́ gbọ́ wa ṣó bá a bá ti ń parí ètò lálẹ́ yìí. Ẹ tó di wípé àparí iṣẹ́ lálẹ́ yìí tó bá tún ti da aago 5 ìdájọ́ ọ̀la tún bẹ̀rẹ̀ iṣẹ́. Tí gbogbo ètò wa lọ́lọ́kọ̀ọ̀kan òjọ̀ kó mọ gbìnà yàrá bájì gan. Lẹ́sìn mọ jẹ gbádùn àwọn ètò tẹ nífẹ̀ẹ́ sí. Ìfẹ́ tẹ̀ ní sí wa kò mọ̀ ní bàjẹ́ àwa láàmọ̀ wá o ẹ̀yìn láàsì mọ̀ bá etí tẹ̀ fi ń gbọ́wà ò ní di bẹ́ẹ̀ kò ní rí léde yìí o.
1: Ibi àyànlá orin o.
0: Orun ayọ̀ báyìí ni kò wà wá sùn ọ̀kọ̀ọ̀kan láàsì jì í sì mọ́lẹ̀ àlàyé. Wọn ò ní rù kó wọlé wọn ò sì ní rù kó jáde. Bàtà ọ̀fọ̀ wọn ò ní bọ̀ sẹ́nu ọ̀nà kó wà wá. Ó yé Ọlọ́run Adégòkè ló kọ tẹ̀mí jẹ́ tí wà làṣà ń lè tó tẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí ó dàárọ̀ o. Orun ayọ̀ lásùn ó dọ̀la ájì rè o.